0: ìrírí ẹ̀dá lẹ́tọ̀ tẹ́ ń retí lọ́wọ́lọ́wọ́ ìrírí ẹ̀dá náà lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: oníṣẹ́ mi wọ́n gbé wọ́n ní láti yọ̀wò ṣe gbówó lọ́mọ ọ̀gá kó ṣe kó.
0: lẹ́nu ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá ayé gbọ́yìn táyélólú ọmọ abọ́ládé lorúkọ tèmi o èmi a máa sọ pé nǹkan kan ò ní sẹ̀mí mi àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ikú ò ní pa láàánú mi àti mi tí òun ó sàánú fún èmi a máa sọ pé bá mi èdùmarè ìdákùnjọ́ gbogbo ìgbà tí n bá ń wí àbí tí n bá ń sọ mọ́jẹ́ kọ́ máa ráyọ.

jẹ́ ká gbà báyìí ẹjẹ́ ayára bọ́ síbi abala tí ìrírí ẹ̀dá gangan ni ó lágbára púpọ̀ o a ti mọ̀ pé ìrírí ẹ̀dá báyìí ọgbọ́n ọgbọ́n ni fi ń kọ́ ni ìrírí ẹ̀dá ọgbọ́n ni fi ń kọ́ ni ìrírí ẹ̀dá yàtọ̀ sí ìrírí ayé o.

jẹ́ ń sọ fún yín pé lápéjúwe ìyáálé mi wà ní Ìbàdàn èmi tó sẹ̀sẹ̀ fẹ́ yìí mo wà lọ́sọ̀gbọ̀ ẹ wo bí ọ̀nà yẹn ṣe àjọ sí nílùú Ìbàdàn kan náà o àjọ sí nílùú Ìbàdàn o ẹ wo bá a ṣe jìnà sí ara sí tí mo tún wá ṣe tínú mi dùn sí ni wípé ọmọkùnrin yìí kò jẹ́ kí n mọ ìyáálé mi rárá kò sì jẹ́ kí ìyáálé mi náà kọ́ mọ èmi náà rárá o nǹkan tí mo fi le ní mo dá ìyáálé mi mọ̀ ni wípé ó fi fọ́tò ìyáálé mi hàn mí lórí fóònù rẹ̀ pé wo ìyáálé rẹ ni àwọn ọmọ mi ó nìyí o bí mo ṣe mọ ìyáálé mi ó ní òun. Ká wá rìnà àbí ká sọ pé a pàdé ọ̀nà jìnà síra àpàdé ara wa o ìrìnà pàdé rẹ̀ rí o. Ìrírí mi nǹkan tó ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ ni mò ń sọ fún yín Mr. Bọ́ládé. Èmi náà sì ní iṣẹ́ gidi lọ́wọ́ tí mò ń ṣe dáadáa tọkọ mi yìí ti dá mi ní okòwò iṣẹ́ tí mò ń ṣe. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni Mr. Bọ́ládé. Tí n bá ti jáde kúrò nílé. Ẹ mọ̀ pé news site bó ṣe rí. Ó sáà dá pípọ̀ díẹ̀. Ṣùgbọ́n tí n bá ti jáde lọ bí iṣẹ́ àti mi àti ọmọ mi. Lákọ̀ọ́kọ́ o. Àwọn àti láwí wọ́n bá wá sílé mi lọ́sàn-án. Kìí ṣe lóru o, ń wá sílé mi. Gbogbo ẹrú inú ilé mi àtàwọn góòdì kọ̀ọ̀kan tí mo ní wọn kò lọ. Nígbà tí mo délé tí mo bá bọ́ ṣe rí mo pọ́kọ mi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni o. Lẹ́yìn rẹ̀ mo pe àwọn òbí mi. Àwọn òbí mi yára dé ọ̀dọ̀ mi wọn pé bó wa ló ṣe jẹ́ ẹ̀ńtẹ́ ti lọ ẹ ti fi ẹjọ́ sùn ládùúgbò ẹ ti ṣe àdá àní rírú rẹ̀ mọ́ o lámì o.

gbohun ti won ko nigba to ko mi de o ba mi soro ki ma ro ki moju to se mi ajo de o nkan re won ko won ni temi re lo oko mi to dun mi nu o to fun mi lowo ko to tu ojo ko to to su awon ati la nwi tun wa ni dede asiko ti won tun wa na ele yi ti mo wa dele eru ba mi ba mo pa won obi mi pe ah eleyi o emi o ni gbe inu leyi ma o mo ba pe oko mi na nigba toko mi tun dodo mi ki wa la se si nkan yi to wa to nsele bayi ajaja eni eyin o ke we so ti report fa won awon olopa na bo ba ri bayi o ba lo report o oko mi ba mu imaran kan wa fun mi pe nkan ta sele ni pe je ka se security si inu ile wa yi gbogbo nkan ti ba nsele patapata ja fi awon security inu ile gbo temi ja fi sinu ile won ba fi gbogbo security won fi si inu ile be yan wole laaro losan yo ma ri en baba de camera o ma gbe gbogbo won gbogbo ohun tó tún lọ ọkọ mi tó bún mi lówó a fi kámẹ́rà sí gbogbo inú ilé àti ta pé gbogbo ẹni tó bá ń wọnú ilé ẹja àfẹlẹ́ yìí ṣe security ọ̀sán a ní security ládùúgbò ní alẹ́ o mo bá sẹ́ẹ̀tì kámẹ́rà sí gbogbo inú ilé pátá àwọn tí ma ń wá lọ́sàn án wọ́n bá mi èdèmàrí òkùnkùn bá mú wọn níjọ́ kan kọ́ bá mi èdèmàrí ó gba ni lọ́dọ̀ ẹni tí ń sọ ni tá à máa o kọ́ bá mi èdèmàrí ó gba ni lọ́wọ́ wọn o alẹ́ ni tí ń ṣiṣẹ́ báyìí mo wá wúra mi títí pé nígbà ọmọge mi sì ti ọkùnrin kankan rí ìbọ́kùnrin kankan láde ń pé ìfẹ́ ìfẹ́ ọmọ mo wúra mi látòkè délẹ̀ mo wo ìwọ ọwọ́ mi dáadáa mr bolade mo sọ kọ́ èmi ò ní gbé inú ilé yìí mọ́ èmi ò ní ṣe o ọkọ mi ó bá mi gbé fúngbà díẹ̀ ó fi mí lọ́kàn balẹ̀ pé kò ní sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mọ́ a ti sẹ́ẹ̀tì kámẹ́rà sí gbogbo inú ilé níbi tẹ́nìkan kan ò lè rí pé bóyá kámẹ́rà wà ń bẹ̀ se ọjọ́ gbogbo ni títí tó lè ọjọ́ kan báyìí ni tó lóhun àwọn atiláwí wọ́n tún ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn o wọ́n tún wálé o wọ́n tún wálé lọ́sàn gan o bí wọ́n ṣe máa ṣe náà wọ́n tún ṣe o ṣe é gbàgbé pé mo láti fi gbogbo kámẹ́rà sí inú ilé nígbà tí mo tún délé lálẹ́ bí mo ṣe rí àṣemí ní ṣe méjì a lọ wo kámẹ́rà wa ó gbé gbogbo ojú àwọn aṣebí yìí pátá ń ló fi gbogbo ojú wọn hàn nígbà tó dijọ́ kejì mo pe ọkọ mi amú kámẹ́rà yìí ó di ọ̀dọ̀ àwọn olófin wa àwọn ọlọ́pàá nígbà tá a débẹ̀ tí wọ́n rójú àwọn aṣebí wọ́n sọ fún mi pé kí n wojú àwọn ẹni yìí ṣe mọ́ mọ̀ wọ́n ìmọ̀ kankan nu gbogbo àwọn méjèèjì yìí àwọn méjì ni ọ̀dà àwọn ò sì sí àwọn gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn ò mọ̀ wọ́n kì í máa lọ ìjọ kejì síjọ́ kẹta àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ o wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o
owo te awon mejeji yi o owo te won o won mo won de ago won won pe mi won ni ki ma bo nigba ti mo de be mo ba awon mejeji ti won ti de lowo de lese male bi mo se nko o ko bi mo se nko awon ti won wo nu le re ni o won bi won lere pe emi lo le ti wa se nkan bayi won jewo won ni eleketa ni se ma rabirin iri won lawon omo ta ni ran yin eh nigba ti owo oya to te won daada ti wo ti nko ni gbogbo lo ni to npo leyin e ayo ara pa lati gbajoba won ba jewo pe eh arabirin kan ni ma no ran won ni ise ta nse yi arabirin wo ni ran yin ilu wo le ti wa ilu ibadan lati wa ijoba kini arabirin wo wa ni ran yin mo gba joba won mu ero ba ni soro won ba gbe arabirin na jade won ba fi yan mi pe se mo ma arabirin yi mu ni mi ma mo ba wo lo titi ni pe ta le ni ti o ran awon arakunrin yi wa sile mi aworan iya le mi ni mo ba ni be wo isabolade iriri mi ti nsele si mi lowo lowo ri mo nso fun

àwọn ọlọ́pàá wọn mú arábìnrin àtàwọn tí wọn jọ àtàwọn tó ránṣẹ́ wọn lọ tí wọn má ilé lẹ́yìn ọ̀rẹ́yìn a kúrò níbẹ̀ yẹn ṣùgbọ́n wọn ti ìyáálé mi yìí mọ́lé fúnjọ́ mẹ́ta eléyìí nígbà tí mo wà nílé mo bẹ̀rẹ̀ sí ní bá ọkọ mi sọ̀rọ̀ mò ń bẹ̀ pé aráalé ní mọ̀ ní àmúdi ọ̀tọ̀ ní táwọn ará àtọ́ máa pé dákunjọ́ bá mi fi ìyáálé mi yìí lọ tú wọn sílẹ̀ lẹ́yìn ijọ́ kẹta. Wọ́n gbọ́ wọ́n gbà wọ́n fi ìyáálé mi sílẹ̀ o.

0: gbogbo àwọn èèyàn ìyálé wọn ti gbogbo àwọn ẹbí rẹ ti gbọ́ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ gbogbo wọn wọn ti wá bá ọkọ wa nílé wọn ti bẹ ọkọ wa
1: ìjẹ̀kọ̀ tó lóun fẹ́ẹ́ jẹrun ẹ̀tẹ́ ló wá
0: ibẹ̀ lọkọ mi ti wá pè mí pé gbogbo àwọn ẹbí ìyálé rẹ pátá gbogbo àwọn èèyàn wọn ti wá bá wọn wọn ti bẹ̀rùn òun wá sọ fún wọn ibi tó ń gbẹ́jọ́ sí báyìí báyìí ní ìsìn fún wọn báyìí ní tó ń wá ń gbé pamọ́ fún un pé ká má sùn mọ́ra wọn ọkùnrin lòun báyìí o ní tó ń gbé pamọ́ fún un yóò wá wá wá sí iwájú rẹ̀ báyìí tí ọba wa lè fara mọ́ òun ni kó yá kó mà lọ ọkọ mi ti wá pàṣẹ báyìí o ibi tí mò ń lọ ní o pé àtẹ̀mí àtọ́mọ̀ mi àtẹ̀rù mi ń máa bọ̀ wá sí ìlú ìbàdàn ibẹ̀ ni ń máa wá gbé lọ́dọ̀ àwọn. eléyìí ni ẹ̀rù tí wá ń bà mí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀rù tí ń bà mí nì.
1: ojú ta fi ń gúnyan òun bá láfi ìbọn.
0: ààyè tí mo wà tí mo ti ń dọ́là mi tí ò sí nǹkan kan.
1: ẹni tori a.
0: ọkọ pàṣẹ pé kí n máa bọ̀ wá. ìyáálé tí ò rí mi ti ń lẹ́pa ẹ̀mí mi káàkiri bí mo ṣe jìnnà sí tó ṣé ti ń bá padà súnmọ́ irú ìyáálé bẹ́ẹ̀ tí mo ń gbé pẹ̀lú ẹ̀ kí ni tí ó ṣẹlẹ̀ sí mi. ẹ dákun ẹ̀rù ń bà mí àyà ń pa mí báyìí.
1: àwọn ọ̀tá mi wọn a máa bọ́ sọ́wọ́ kú ẹni tó bí nírú ewúrẹ́ ń bínú ó bá fẹsẹ̀ alẹ̀ ṣe.
0: àwọn òbí mi gbọ́dọ̀ tí wọ́n kọ́kọ́ wí ni pé àṣẹ ọkọ tí bàbá wí ni pé èmi ò lè sọ pé o mọ̀ tẹ̀lé àṣẹ ọkọ rẹ o.
1: kájà kò wọlé ẹkùn lọ́lọ́run fẹ́ lọ pẹ̀rùn ṣọwá nígbà tí mo bá fi mi.
0: ṣùgbọ́n ẹrù ń bà mí lórí nǹkan yìí ẹni tí ò rí mi ti ń lépa ẹ̀mí mi tí ń bá wá lọ sùn máa ń kọ́.
1: ṣe wá rárẹ́
0: lọ. ẹ̀dàkùn ẹ là mí lọ́yẹ ẹ gbọ́ sọ yẹ kí n lọ sírù nǹkan yìí sọ yẹ kí n lọ síbẹ̀. gbogbo ohun tẹ́ ẹ bá sọ tí n bá gbọ́ lọ́dọ̀ àwọn ọlọ́gbọ́n pátá gbogbo ẹ̀ pátá ń fi ránṣẹ́ sọkọ mi ẹ jẹ́ kí gbogbo àwọn ọlọ́gbọ́n dákun kí wọ́n jọ̀ kí wọ́n là mí lọ́yẹ sí èsè wulẹ̀ léyìí sí èsè tí ó mẹ́mí mi kúrò láyé lọ́kọ̀ mi sọ pé kí wọ́n á ṣe. ẹ dákun ẹ gbà mí nímọ̀ràn.
1: akọ́lẹ̀ mo ti gbẹ́fẹ́ sí dànù.
0: gbogbo ọlọ́gbọ́n olóye onílàákàyẹ dákun ẹ gbà mí mọ̀ràn kí ni ẹ gbọ́ sí kí n kó lọ bọ́kọ mi ibi tèmi wà kò sí nǹkan tó ṣe mí. ẹ dákun kí ni kí n ṣe. gbogbo ọlọ́gbọ́n olóye onílàákàyẹ tẹ̀yàjọ ń gbọ́ wa ẹ gbọ́ sí kọ́mọbìnrin yìí ọ lọ bá ọkọ rẹ̀ nílùú ìbàdàn kó lọ súnmọ́ obìnrin tí ń lépa rẹ̀ yìí àbí kó jókòó ara rẹ̀ jẹ́jẹ́ kí ni kò sí. 091-23-70-8675 lókè òkun +234-8142-491-006 +234-8142-491-006 hello. ẹ mà kú àjẹ ẹ bá wa ẹ kú ò lẹ́gbẹ̀ẹ́ rédíò pátápátá àbí kẹ pa à ń gbọ̀ yín báyìí hello. ẹ pa rédíò yín àbí kẹ kú ò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ jẹ́ pa rédíò yẹn tẹ́ ẹ bá ti pè wọlé hello.
2: hello alhaji.
0: ẹ mà kú àjẹ bàbá mi kí ló kọ yín.
2: orúkọ tèmi ni jẹ̀mí ọlọ́ọ̀dá látàbẹ́kúta.
0: ẹ ra bàbá mi dáadáa.
2: bàbá yẹn ọkọ obìnrin yẹn ó ṣe ní pẹ́ẹ̀kì ńlá kan náà ẹ̀mí kì í ṣáàwò.
0: ẹ gbọ́ ẹ mà já wò.
2: nígbà tí wọ́n mú obìnrin yẹn tó jẹ́ ìyàlẹ́ ẹ̀ sí police station ó yẹ kó pe fámìlì àwọn obìnrin yẹn ó hàn rí gbogbo tó ṣe ní police station kó tó di pé ọkọ̀ọ̀kan fi obìnrin yẹn lẹ̀ ní ẹ̀kọ́ obìnrin yìí ni ẹ̀yàwó kékeré tó ní kó máa kó bọ̀ yìí kó máa kó lọ inú ilé yẹn o ẹ̀mí lójú o ẹ̀mí lèèyàn máa ń lu o ó sọ fún ọkọ ẹ̀ pé ṣé ẹ fẹ́ kí n wá bàjọ́ ṣé bá fẹ́ kí n wá bàjọ́ ẹ fún mi nílé mi ni ìlẹ́gbẹ́ pẹ̀lú obìnrin yẹn o le poise omo o le poise yawo ko sin ti o le sele o
0: ko sin ti o le sele
2: be eni to se nkan be le meta ko sin ti o le sele o e wa le mi fun mi ta ba ni ke nwa ti gbadun e ma je ka wa du ko so ibadan go to fe wa dan lara o tun le ma le pa e na e go go se dinu ti to ko de je pe olohun ko so wa pele ni to so wa olohun ko gba wa lowo en to so wa
0: ta ma
2: se yan le mo pe lati badan o le to pa te bi beyen
0: ka biesi olohun
2: ah awon yan la dara gan won de ni beru olohun ni
0: ko si beru olohun
2: ko si beru olohun ni okunrin o fi aje ko sa fun e o ntoju e o de joko laaye bi to gbe fi esi e wo gbe phone o de lati badan lo sogbo o de ton de so won bi se igba to ba fin le ni won ra iwa be ah ko bi ni e ma ko lo ba won
0: ko ma ko lo
2: fun oko e be ni ko ma ko lo ba won ko so fun oko e to be le gbe fe ki n wa badan e wa le mi fun mi o si bo ti ba ti to wa nu le ki ti won ni gura won ta lo do mi le ta lo gbe gba ti bi ta lo gba wo si bi niko oko e se yawo o de ti gbopo kon fe yawo o de lo igo igo o lo adamu amala oko de so fun pe inu kon a de to sare lo ogun wa titi de oko yen di ku
0: kapisi olohun o n lo igo
2: e do bi mi o
0: o n lo igo mu nje
2: be ni mo amala dudu amala dudu lo ma ro foko yen to ba je to yen wa ni inu kon kini kon gun unu a de sare lo kemi sa lo ogun
0: kapisi olohun
2: e do bi mi o
0: ah
2: pẹlu bi mi se ri na yin mo to ri yawo mi se lo ya mi lenu ani se na ko fun mi se yeye tin ba ti bi ni bi ti a gbe tin ni bi ti mo gbe tin wa moto nla ani a ise to logun ya samel mo ti de ko si ngo tin mi se ra ani se ko tan bayi se mo godo ma ro lu yen
0: mo ti fa nti mo fe fa yo nbe
2: e ko eto wa bayi nbo
0: oda e se ga hello
3: hello
0: eko ajun
3: eko je
0: eh kilo ko yin lati lu o
3: daru o ti yin
0: o ye gbese be
3: ele ni je ba je fe lojo re lo
0: ami
3: ele yo se
0: ami
3: o gidi mo fi wo maya to fi wa peso ide mo le ku ya ga la ga o mi ko number di for time ya ni
0: ko le
3: pa ni mo eh ti mi wa so fun iyaye ọjọ ọlẹ kò pe kọsọkọ rẹ kọ padà pípadé rẹ níbí láàrin wọn kò ní ya ìyàlérí ẹ pẹlú àwọn fámìlì ẹ kọ padà tó dáwọn ìjọba kọ fẹsẹ ìjọba tọ ọ kò tí kò sí.

0: Hello.
1: Hello, Lucia.
0: Emma, quite jinky look on you, Lati Lu.
1: Abu Yusuf.
0: Abu Yusuf, Lati Bada. Toba je Muslim, toba je Christian, kini kan si.
1: Ok,
0: bura fun awon mejeji. Kí wọ́n búra fún àwọn méjèèjì kí wọ́n wá jọ wá máa jọ gbé papọ̀ ó ní ọ̀ràn àwọn méjèèjì lọ́wọ́ yọ́ràn àwọn ọmọ lọ́wọ́ ní ọ̀ràn ayé wọn lọ́wọ́ lọ́jọ́ ọ̀la ìmọ̀ràn tí yín fún wọn ni pé o kọ́mọbìnrin yẹn ó wálé kọ́kọ́ rẹ̀ ó wá búra fún àwọn méjèèjì. Abu Yusuf ọ̀rọ̀ yín ò ní dàrú ẹ sí mo ti fàjì kan tá a fẹ́ fà jáde ẹ sí gani àwọn ọlọ́gbọ́n ọlọ́run ọba àmì Èdùmàrè kúkú ní dàlàákà ìyẹn rú ọmọbìnrin yìí náà ń gbọ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Hello.
2: Hello.
0: Ẹ mọ̀ kú àjìn kí ló kọ yín ẹ kú àjìn.
2: Orúkọ mi ni Ọlámilé kan láti bẹ̀rẹ̀.
0: Ọlámilé kan láti bẹ̀rẹ̀ ó tó jọ mẹ́ta bó ní nǹkan.
2: Yes sir, fine sir. Cherry Uma ẹ ká ni wọ́n fẹ́ dájú ẹ̀ ni ó yẹ kó oṣù lórí oṣù méjì nínú sẹ́ẹ̀lì ó yẹ kó oṣù méjì nínú sẹ́ẹ̀lì kó fi mọ nǹkan tó ṣe
0: nǹkan
2: tó fi ṣe gbolí ni nǹkan tó bá jára ta irú Uma ẹ kọ́ má padà sílé o
0: kó má padà
2: níbi tó bá fi mú wọn. Kọ́ má padà kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọrun lọ.
0: Kọ̀rọ̀ ayé ọ yájú kọ̀rọ̀ ọrun lọ.
2: Téèyàn sì máa gbáyé ó dájú téèyàn wà ní àfo ayé àfo ọrun lọ. Èèyàn tí ó sì tòsí èèyàn tó lọ ń ṣèkà fún yàn ó lígùn dò gan ó lè rán àyà kìlà sẹ́ni yẹn.
0: Kàbíyèsí.
2: Èèyàn tó ti ń ràn ó lè yàn. Ẹ kú ètò ẹ bá ké tó bọ̀.
0: Ọlámilé kan láti bẹ̀rẹ̀ ẹ sì gan ni. Kó mẹ́ta lóhun o.

0: ma ku ajin
1: a ku ajin o
0: e ra baba ye ki lo ko yin lati lu o
1: omo ba musa anabi ojo
0: anabi ojo
1: e ku se e ku la kai
0: mi gbo ku yin
1: oyin o ni da ru bi opo to fo tayin
0: ami olorun
1: eh mo ka da mu ko o
0: alaafia lo wa
1: yo ma da ni iwa e la jo ma gbo sira wa
0: ami olorun
1: e ri awon yoba wọ́n ní ẹgẹ́ bí yorùbá kan sí afọ́ àbàdúmọ̀ sí sọ ẹ̀ẹ̀kan ọlọ́mọba ti fọ́tẹ́ ní hàn ní
0: kò lè
1: pani mọ́ àwọn àgbà náà wọ́n tún wá sọ pé káyà sá fún ká sá fún ni o èyàn ò gbọ́dọ̀ mọ ọ̀tá èèyàn kéèyàn wá máa bá a tún máa bá a chéǹjì ọ̀rọ̀ àwọn kan bẹ tó jẹ pé tẹ bá ti mọ wọn lọta kò ní ẹ lè má bá wọn jà àmọ ìbáṣepọ̀

0: ìyàwó rẹ ṣe fi ń kólé rẹ tẹ mọ pé òun pé lápasà ní fi ń seun ń pa lówe fún pé ó kù ńlẹ ó wà ńlẹ gidi tààrà àbí òye yín tó lẹyìn yorùbá fi mọ sọ pé n tí ẹ fi mú o tó lè bá dé n tẹ kọkọ fi múlẹ lólè ó palẹ mọ ńlẹ n ní fi ń se yẹn ẹ wẹ mọ jẹ tàn yín obìnrin wọn ò gbọdọ lọ lé lọba
1: ò gbọdọ lọ
0: ò gbọdọ lọ ọmọ kan torí táwọn tí wọn ní bá gbọ ganan ò lè gbà kó lọ kó gbalé fún ìbàdàn bíi náà ibi jẹun gbé ọmọ papọ kó sì jọ jókòó níjókòó mọlẹbí àbí òye yín kan kó di ogun eegun ọrùn ajá tí ọrọ ọrùn fàájá láti jẹ mọ nígbà tó bá ti sábà ti pè é jókòó jókòó tẹ bíi ìtọ̀tún ti jókòó títòsí ti jókòó tẹ́wọ́n àjọ sọ obìnrin yìí o àwọn ìgbésẹ̀ tó gbé ngbà kan rèé o ní tá a sì fi pè jókòó yìí ni pé kí rẹ̀ mọ̀ bá wáyé mọ́ o fẹ́yìn papọ̀ ń bì kan àmọ́ bàdàn bíi náà ló wà báyìí yín sì lọ́ mọ sọkọ tiẹ̀ náà bí mo fẹ́ sí tó ń yẹ yín bọ̀ kí wọ́n wá jọ gbé pọ̀ yẹn kò lè rọrùn
1: kán má da wo
0: yẹn má tra rẹ̀ kò lè rọrùn obìnrin yẹn ní ẹ̀ ní ẹran ìfẹ́ kò fẹ́ ẹnì kejì rárá tọ́ba tó wá lọ mú obìnrin kan wá bá nínú ilé pé kẹjọ mọ sọkọ wọn nínú ilé nígbà bẹ́ẹ̀ máa fẹ́ lókun èèyàn lọ́rùn ni ẹ kù iṣẹ́ ká gbọ́dọ̀ fi làákàyè kún bàbá ọlọ́run ìjà dáàmú ó mọ̀ ẹ̀gbọ́n wà mọ́ fa ọkọ̀ káàkiri ń gbò bá yá
1: ìṣòro
0: ni òun gan ni ọ̀dà dábà yẹn.
1: Ẹ ṣe gan ni ànábì ọjọ́ ìní gbọ́ kù yín láéláé kó má dán o arábìnrin náà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Hello.
2: Ẹ̀kú àjì.
1: Ẹ̀kú àjì o bàbá mi kí ló kọ yín láti lò.
2: Ẹ̀kú ètò.
1: Yes.
2: Ẹ̀mí ni ajínrere Taiwo John Obìnrin láti mọ́nà. Ṣé rí ìyáálé yẹn? Òwe ló pa fọ́kọ.
1: Òwe ló pa fọ́kọ.
2: Bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀tá ọkọ. Ọkọ gangan òun gangan lọ̀tá ara rẹ̀.
1: Lọ́nà wo?
2: Ìyáálé yẹn ń jẹ́ kó yẹ wípé kò síbi tó lè lọ láyé tó wò rí.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Ọkọ ti rò pé òun ti ṣe àṣepamọ́. Obìnrin ò ṣe ébìnrin ò ṣe fi àgàbà gbébìrì. Ìyáálé rẹ̀ yẹn níwọ̀n ìgbà tó ti rí ìyàwó mi tó fẹ́ fẹ́ á mú wálé á foundation ilé rẹ̀ kò ní fi irọ́ bẹ̀rẹ̀ rẹ̀. Foundation tó fún tó mẹ́tì sínú ilé yẹn ilé tó kọ́ni lórí òun ló sàn yẹn. Obìnrin yìí ò kórìíra ìyàwó rẹ̀
1: o.
2: Kò kórìíra ẹ̀.
1: Ọkọ ni ò gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé.
2: Ọkọ gangan o ni wàhálà. Ọkọ yẹn obìnrin yẹn kó padà sọ́dọ̀ ọkọ ọkọ wa bí ọkọ ẹ̀ dáadáa pé kó jó lóòótọ́ bí ìyáálé àti sóun náà kó wá fa ìyàwó yẹn lé ìyáálé lọ́wọ́ ìyáálé yẹn ni yóò jẹ́ ìyá rẹ̀ bí ẹ̀mí ọkọ yẹn bá fẹ́ gùn lọ́jọ́ alẹ́ tí ọkùnrin yẹn ò bá ṣọ́ra ara rẹ̀ kan ni àwọn ọmọ rẹ̀ ó sì di ọ̀tá ara wọn. Ọkọ gangan ò lọ tá ara rẹ̀ torí ó ti fi rọ́ ó ti fi ìrìn àjò yẹn ìyáálé ń jẹ́ kó yẹ pé àwòdì òkè ni ọ́ gbogbo bó ṣe fòlò ara àlẹ́ rẹ̀ òun rí ọ dáadáa tí wọ́n bá ti lọ gbalé fún nìbàdàn ó tún wá wàhálà ni kó mú ọkọ ọmọbìnrin yẹn kó rọ ọkọ ẹ̀ ní ìyàwó kékeré kó rọ ọkọ pé dákun jọ
1: mú mi lọ lé inú ilé
2: yìí àwọn òjò wà ń bẹ kó wá bẹ kó wá fa ìyàwó lé ìyáálé
1: lọ
2: ohun kó tọ́ba tọ́kọ bá fẹ́ ṣe kó mọ jẹ́ kí ìyáálé ó mọ kó mọ kí ọmọ kó àkóyawọ́ tọ́ba jólótọ́ sí ìyáálé yẹn ayé rẹ ó dára á dẹ̀ rí ọjọ́ alẹ́ rẹ̀ á rí lò àwọn ọmọ òjò rẹ̀ ara wọn àwọn ìyáálé tí ìyàwó yẹn wọn á jọ rẹ̀ ara wọn kò ní sí wàhálà fún lọ́jọ́ alẹ́ ìgbọ́
1: ọlọ́jẹ́ kẹ́mi yóò gùn ni àmì ìní gbọ́kù yín. Ọgbọ́n òpin síbì kan o ẹ tún gbọ́ làákàyè ẹ tún wo bi tí làákàyè tó ń gbé wa lọ yìí ẹ jẹ́ ẹ kí a tún yiri tí bàbá eléyìí tún sọ fún wa wò náà. Hello.
2: Hello Kale.
1: Ẹ mọ̀ kó àjẹ. Ẹ
2: kú ètò.
1: Ẹ ra bàbá mi kí ló kọ yín láti ìlú ẹ bá ń gbẹ́sẹ̀ ńlẹ̀.
2: Mọ́gàṣẹ́lẹ̀ ìsmáìlà yìí mọ̀ Adúláléndé. Ẹ̀yin ọ̀dọ́ tó wà lẹ́yìn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tó fi ọ́ rí.

0: Hello.
1: Hello, hello, sir.
0: Hello, ki lo ko yin lati ilu o?
1: Kola wale lo nso lati Ibadan.
0: Oh yeah, egbese nle. Seju kan. Oro yi ti di ilu gaga bayi. Ibi tok ba koju o to koju senikan eyin lo to ko selomi. Hello.
1: Hello, Ekweto.
0: Era ki lo ko yin lati ilu o?
1: Oruko temi ni Rashid lati Ikadu.
0: Oya, seju kan.
1: Eri oko yen gaga ni otu daada bo e ko se rin.
0: Mhm.
1: Ise okunrin to ba je pokunrin ni, to ba fe fe yawo ki. Dada ni pe ki ya le ti mo. Won gan wa ku fun ara re ni. Ku gan lo wa fun ara re. To ba fe se ni ko ti je ki yawo e mo pe o fe fe yawo keji ki yawo keji si mo. O le ma jo gbe osu won fa ti mo pe yes o ti ni yawo keji. Ko ti ma pa lowe fun ko to di pe yawo wo de. Ti a ba si wo ni ko je kan mara won. Ni ele mi re lewe. Ko si bi yawo e ba pada wa sinu ile yen to ba mu wa Ibadan bi. Oju re o le mewa. Mẹ́wàá ni ojú rèé nítorí àmọ́ná tí mo ní pé kóbìnrin ẹ̀ mọ́tẹ̀lẹ́ lọ kán ṣe padà jọ lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kó ṣe wà múyàwó yẹn lọ sọ́dọ̀ ìyáálé ó gbà pé òun ti ṣe mí pé tó bá ti mú lọ kó gbẹ̀yàwó yẹn yóò gbẹ̀yàálé gan ni yóò tún bẹ̀ ni yóò tún bẹ̀ ni tó bá ti wá bẹ̀ yẹn ó yà gbà pé yẹ ẹ̀sùn fẹ́yàwó ni ẹ pé tó.
0: Gbogbo ìmọ̀ràn tó ń kálùkù mú wa pátápátá gbogbo ẹ̀ lárabìnrin náà ti gbọ́. Ibi tá a rí márùn-ún nọ́mbà tẹ́ máa pè ní sí lábẹ́ àsọ 08064516702 08064516702 08055226948 08055226948. À ń fi àsìkò yìí kí ọmọ ọlọ́jọ́ bí òní alájà alimatu sadia olórí àríkẹ́ ọmọ ìyá mi àdùkẹ́ màmá ayọ̀mídé olúwa lọ́gbọ́n samad olúwa jẹ́ kí ẹsọ̀ pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo àtẹ bá ti rántí ọjọ́ bí yín kọ́ba mi èdùmàrí ó mọ̀jẹ̀ kẹ́ bú sí ẹ̀kún alájà alimatu olórí àríkẹ́ ọmọ ìyá mi àdùkẹ́ happy birthday to you long life and prosperity ọlọ́run jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ayé o 08054516948 okiki ola ayegboyin taye lulu omo abolade loruko ti ipade wa ton dijo mejo o daran
2: ajeluwa fair 96.7
3: la la la la gelu fair

0: Baba mi Mashood. Awon ton ton. Ile magana ni le badan. Awon mo kiyin daada. Ẹ kú ìtẹ́bí sí ẹ̀ní dààmú nínú ayé.
1: Ami.
0: Olólùfẹ́ Lágelú ni wọ́n, wọ́n á jókòó ti rédíò.
2: Kò ní ìgangan, kò ní ìgangan.
0: Ó dá lóòrọ̀ yìí, ẹ jẹ́ ká ṣe báyìí. Kánkànkán, ibi àkọ́kọ́ tí màá kọ́kọ́ yà lọ. Ibẹ̀ ni ẹ jẹ́ kó yé wa. Ọlọ́run bá sọ nínú Al-Qur'an. Ó sọ fún wa dáadáa. N ti ń jẹ́ ìpèèyàn sójú ọ̀nà ọ̀dọ̀ ọlọ́run ló wà. Kéèyàn ó di ẹni tó dá ọlọ́run ọjọ́ ọwọ́ ọlọ́run ló wà. Kéèyàn máa tẹ̀lé gbéṣẹ́ ṣetán ọwọ́ ọlọ́run ló wà. Ọlọ́run sọ fánàbí wa Muhammad.
1: Sallallahu alayhi wa sallam.
0: Bismillahi rahmani rahim. Ọlọ́run ni náka látàdí mẹ́ni àbábùtàn. Wàlákì náà lọ́ha yáàdì mẹ́yìn ṣá. Ọlọ́run lóhun ire Muhammad.
1: Sallallahu alayhi wa sallam.
0: Látàdí mẹ́ni àbábùtàn. O lè pèèyàn sójú ọ̀nà. O lè fi yan mọ̀nà. O sì mọ̀nà. Nítorí pé onífẹ̀ẹ́ rẹ̀. Onífẹ̀ẹ́ èèyàn kan ọ wá fẹ́ kó bọ́ sójú ọ̀nà ọlọ́run kó dẹ ń tọ́jọ́ lọ́mọ ọlọ́run ló lè ṣe ilé àbí.
1: Allah sallallahu alayhi wa sallam.
0: A fún ọ lágbára rẹ̀ ẹni tí ó mọ̀nà àti ẹni tí ó sọnù ọ̀dọ̀ wọn náà lọ wà. Àwọn kan mọ rúgbó lọ wọn ó sì mọ níbẹ̀ lọ dáa. Wọ́n pè wọ́n ò ní gbọ́ ata sórí tó mọ́lẹ̀ mọ́ kọ́bìr títí tí wọ́n wọ sàárè lọ. Wọ́n tún máa fẹ̀yìn tẹ̀ ń ṣe tọ́lọ́run ṣe yẹ̀yẹ́. Wọ́n tún máa níjọ́ tẹ̀ tí ń sàdí ní kílẹ̀ rí ṣe.
1: Kílẹ̀ rí ṣùgbọ́n ọlọ́run ò fà ní nànà di.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n kọ́lọ́run tó fà ló jẹ́nà di. Ọlọ́run já táyé mọ̀kẹ́rẹ́. Ọlọ́run já táyé mọ̀kẹ́rẹ́.
0: Àwọn kan ó sì máa balẹ̀ jẹ́. Wọ́n máa dalẹ̀ rú. Wọ́n máa ṣe tí ò dáa. Wọ́n tún máa kílẹ̀ mú pọ́dà.
1: Ó dìgbà tó lọ́mọ tó mú wọn. Allah.
0: Ọlọ́run wa sọ inú àdéhìí kùdìsí kan. Anábì wa gbẹnu ẹ̀ sọ fún wa.
1: Sallallahu alayhi wa sallam.
0: Iná láhà láyú múlì sọ lè mú. Ata ìza àkọ́záwù lámúyò fúlẹ̀ tún. Ọlọ́run lóhun ọlọ́run ọba.
1: Ọlá.
0: Láyú múlì sọ lè mú. O máa ń lo alábòsí lára. Yọ mọ kọ́lé. Yọ mọ ṣe dáadáa. Yọ mọ fẹ̀.
1: Alábòsí a máa ń kọ́lé, alábòsí a máa ń bímọ, àtúbọ̀tá alábòsí kò mà ní dára. Àtúbọ̀tá alábòsí kò mà ní
0: dára. Ó sọ ọkọ ní bá ń ṣàbòsí ni ọlọ́run ó mọ.
1: Wàláì.
0: Ó sì ìyàwó ní bá ń ṣàbòsí ọkọ ni ọlọ́run ó gbà mú.
1: Ó sì sàfà sọmọ kí ó náà.
0: Ó sàfà sọmọ kí ọlọ́run ó gbà mú.
1: Ó sọmọ kí sàfà náà.
0: Ọlọ́run ó gbà mú.
1: Ó sọ gàsọmọ sẹ́
0: náà. Yóò mú.
1: Ó sẹ́ bí sára náà náà.
0: Yóò mú.
1: Bẹ́ẹ̀ bá tún ṣe ọlọ́run bí yóò.
0: Subhanallah. Ọlọ́run ni. Tọ́lọ́run bá wa wáyì sá akọ́ zàwú. Tọ́lọ́run bá wa gbà mú tán lámìyò fúlẹ̀tù ẹnìkan ò lè gbà á lẹ̀ mọ́. Ìgbà yẹn lẹ́wàá àtúbọ̀tán. Lẹ́wàá rí pé àtúbọ̀tán gbogbo ohun tí ń dánwò àṣẹ bó ṣe rí rèé. Ló fi jẹ́ pé ńgbà tá alábòsí bá ń dalẹ̀ tí ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ bá ń dàbíi pé àṣẹ kò sí irú òun tí bá ń ṣe gbogbo ẹ̀ tí ń bọ́ sí ńgbà kan àgbákò nígbà kan àdánwò ńgbà kan gbogbo ẹ̀ gangan tí ó wà ní ha àti bó ṣe rí rèé. Nígbà bá wa ya tán yọ wá rí pé àti kò sí béèyàn ṣe ṣe. Wọ́n ní kò sí bá a ṣe bòlò tí ò ní pẹ́ àlá ti sọ̀rọ̀ wa. Gbogbo tá à ń ṣe pátá yẹ̀wò yọ lẹ́yìn o.
1: Ẹ̀sán òkè.
0: Yọ lẹ́yìn o. Gbogbo ó lẹ́yìn. Arákùnrin kan. Òun ló bá wọn níwájú mọ́ṣáláṣí. Ọba lòun fẹ́ kírun. Bẹ́ẹ̀ ló gbé ìgò kan lọ ní ìrọsìn. Ìgò ńlá ẹtì mọ̀ wọn tajútajú. Òun gan fún rẹ̀ ti di dóbù tó pọ̀. Àwọn ọ̀dọ́ tó bá níbẹ̀ ni ìra mọ̀ yabí mọ̀ lọlé. Ìró ẹ̀kọ́ ló kírun. Wọ́n àìsá. Táwọn rẹ̀ kọ́ mọ̀ téèyàn bá ti dipo bá ti mu nǹkan báyìí wọ́n sùn mọ́ṣáláṣí. Wọ́n wá fẹ́ lè ìmọ̀ọ́mọ̀ wá súnmọ́ kí ló dé o na ba won okunrin meji yen hagi won wo le kirun se awon ni ko ni wole ni e ma jo ma lo ni ibi ti mo nlo nu oro yi e ja gba mu o tori pe en tin ba ise aburu bo wo lo n ba fe ko pare ise nu ise re a mo o mo fi yan kan si yen ye mo fi enikan mo fi pa ni ta ni ko le mo olohun mo laye eni esu ni
3: nenu
0: ti e ta n bo so be bi arakunrin pari e si oja won e loju o
3: Allah
0: gege bi hadith ti anaba Muhammad
3: sallallahu alaihi wasallam
0: eni ko ti ma ba se omo nabo ila sari yo kan ku die sata ko ku jade laye
3: olohun ba yenu si
0: yo ba gbejule kada ro ba gba waju
3: Allah
0: yo ba gbe se bujile yo ba mi ejo ise te n se daada emi na fe se oni wo yo ba se sa lain tin se nkan kan be bi se jade laye nu
3: Allahu akbar kabira
0: ibi en se pari nkan si gan lorun ke se bi to ti bere ibo lo pari e si gan lorun lodo Olorun

0: mi ajabi do olugbala gbogbo agbaye kinu aya juda opo mi ori kankan jipon olori alade gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo ile ko saju e pariwo go go go go go go go go go adura to mu ki arabi amaye gaga ti de o lati owo jesus christ olugbala latenu baba alabi ama pastor fakeye emmanuel jp wo ko to di ti juanu ti o fon ninu iran re ma fon si wa to mo re
1: amen
0: olufe aran mi si o ma ro wi pe olorun gbagbe re a si ma ri be ni gba miran nitori ore to nbo yo jo nti wo gan lero lo for instance o fe loyun o tete loyun believe me ibeji lo si ma pada bi
1: amen
0: ise to nwo ti o tete bo si yi gbogbo e lo yi olorun gbogbo e lo si ma bo si
1: amen
0: o de n ba si won fo eni visa iwo fo kan bale gbogbo ilu oyibo yen lo si ma to
1: amen
0: to ba gba mi gbo je ojo mo wi pe o si ma joba ni ilu oyibo yen
1: amen
0: owo to kuro ma admission yi fo kan bale omo yi si ma di professor
1: amen
0: o fe kole o fe ra moto olufe fo kan bale olorun re wa loju se ko je gbagbe re lai lai
1: amen
0: ni ki so fo pe ko gbagbe ilo koja na wupo ma fe se un tutun ninu aye re Isaiah 43 verse 18 and 19 e ma jena ti kan sajumo ati kan atijo e ma si se ro rara ki yesi emi o jo un tutun loluwa wi bo je mokan leyi un tutun ye ile re ni o ti bere ori omo re ni o ti bere o ki olorun ko bu ko oro re ori omo re oni ta ko lojo ka yo re o aso pe ni le orun le ogun omo re oni run le ise kaniyan ko ni da lori iwo ato omo re o ayo ni fowo agbo omo re seyin omo re gbegbera oko re gbegbera ise re gbegbera igbeyawo re gbegbera ile omo re gbegbera ile bibo re gbegbera ile ewo omo re gbegbera omo re ma ri eni re gbedide won ni se ologbe gbese omo re omo mi oni roko are mabo adugbo ko ni ka tori omo re o adugbo ko ni kariso tori omo re abiya mo ni rojo lodi lodi tori omo re ladugbo okuku ko ni jakoso aye omo re o won wo ise ti akan omo re won ma pele ti odo omo re oni ti basi akogun wale o iran fase gbojo ko ni ran omo re ni jede toru toru dada ni gbeyin ere osupa loruko jesu gbe aye omo re ma dara eni meleke oko nami fo sele loruko jesu omo re oni dagbere faye oko re ko ni dagbere faye o nami foju suku maloni ati kilioni omo re oni foju suku omo re ogun aye tu nami da loruko jesu riri aye ko ni tu oda tomo tomo won ni nami si o won ni ni o si o ogun to le kenka yi ko ni kandile re ogun be nami wo lojo ogbo nipa to ye ko ma je won mo ogun oni be owo lojo ogbo epoloru oniyan ge oni ba ti eje oniyan ga labi naomi apanilaye je ko ni mona le re o eya ara omo re ko ni gboguti omo re oni seleya omo re oni jesi oduro le kristi apata ese omo re oni ye alapose to gboguti omo re yo ko wa ara re se ra re owo aye oni ti omo re o aye oni gbe ko to jiji tori omo re oni bo bata fose ni ona le re oni moge apapa dodo tori omo o Aduro jeun omo. O ni kaju lo sorun ajante tomo tomo. Afayi si ni banija ko ni do re re o. Abele ku suku tori omo ko ni yale re. O ni baraje tori omo. Ori akobi re o ni gbalejo oran. O ni kigbe oro tori akobi re. Eku o ni gbo tori akobi re. O ni fi wahala omo fi olakalaka. O de ni fi wahala akobi atawon omo yoku fi olokoloko. Apadi le ku jaye ko ni fowo ko omo re lorun o. Ase odi ko ni gbe omo re subu ni bebe ase yori akosile re yo se lori awon omo re loni o olorun ma duro ti otomo tomo tojo ale omo re oni di alagidi omo Genesis 27:22 won ni je omo re lole ogo gbogbo omo layo omo re ma ri ogo lo owo to siwaju omo re lati gbere re bi Jacob olorun oni fuse owo odi owo alai laanu loruko Jesus Christ ko ni ba omo re rin rin ajo aye re eni ba tapo sori eni ti tori omo re lati se omo re ni jamba yo fori ara re gbe agbajo owo ma gbe omo re soke lode sami oni waye asan oni naja fo aye yin ma dara o baba odun yo ni di omeru lo tomo tomo wa de kajo adua o olore oni gbagbe idile yin lo dabi oke si oni tomo tomo idile yin yo duro titi lai lai omo yin oni naja wara wara elede omo re oni gbabode aye oni yo o mama igba ma ye o tomo tomo ogbo ologun oni se lori gbogbo wa o ayò ní dágbére fún ẹbí wa àkàbà ṣe yọrí kò ní ṣe mọ ọmọ rẹ lẹsẹ iyán tá a fi wákàtí márùn gún ìṣẹjú márùn la fi ń jẹ ó ní jíjẹ fọrí olórí jẹsẹ ìsun tẹrẹtẹrẹ ní dìbúrọra máa ṣe lọ bọdà lórúkọ jésù àwọ máa dín ńlá o máa ní àmójúkúrò bọdà lórúkọ jésù ò ní ṣiṣẹ tọmọtọmọ o ṣe dá sí gbogbo ọrọ àǹtí lórúkọ jésù ò ní ṣọrọ sọ o ẹdá ní jẹ ní ẹdá nílànà lórúkọ jésù wọn ní ṣe àkọbí rẹ o wọn lànà fàkọbí yín o àjọ oríire rẹ ò ní fàyà o alálùpàyí dá lẹ́nìí ni ọmọ rẹ yọ padà ṣẹ̀ sí i màmá fọkànbalẹ̀ wàá láyọ̀ lórí ọmọ yẹn àá forúkọ tuntun pè yín nù lẹ́yìn o ọ̀rọ̀ yín ti dayọ̀ ìyá ọlọ́jà ìwà tàta jèrè èrè lóbìnrin jẹ́ lábọ̀ ọjà ẹ jèrè lẹ́ni o ọlọ́run tó rọ́ mi níjà lọ́ní kí n sọ fún ẹ pé wọ́n ní gbé ọmọ sẹ́yìn ọkọ̀ wá bá ọ nílé gbogbo ẹ̀yin ọmọ yìí ó yá ọ̀run pèsè iṣẹ́ o ẹ lọ tò pẹ̀lú àwọn aláṣẹ yọrí láyé ó dẹ̀ máa dára fún gbogbo wa ilé ológun àjíjọ débẹ̀ owó òní sá fún ìdílé yín o òkè òkè ló wá fún ní gbé lórúkọ jésù òní lọlẹ̀ tọmọtọmọ jésù olúwa wa ẹnjiníà ó kẹ o ó yá máa ń gbé ẹ̀rí kan sókè.
1: Ọlọ́run bàbá lábìyàmọ àṣìlú wà lórí ayé ọmọ mi àkọ́bí ọmọ mi nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn mo pe bàbá mo ní ọmọ mi wọ́n ti fún ní ọjọ́ tó máa kúrò nílùú òyìnbó. Mo dúpẹ́ fún Ọlọ́run bàbá lábìyàmọ ipe ọmọ náà Ọlọ́run bá mi yanjú gbogbo òkè ìṣòro nísìnyí wọ́n ti ní kó dúró wọn sọ pé kó máa bọ̀ mọ́ àná ló pé ọjọ́ tí wọ́n dá fún pé kó kúrò ní ìlú òyìnbó ṣùgbọ́n nípa àṣẹ Ọlọ́run nígbà tí mo sáré pe bàbá lábìyàmọ mo ní bàbá ìṣàánú mi orí afẹ́fẹ́ ni mo ti máa ń bá yín sọ̀rọ̀ nígbà tí mo ṣáà sẹ́ndì mẹ́sẹ̀gì sí bàbá bàbá ní pé kí n lọ ka ìwé Rome orí kẹsàn-án ẹsẹ̀ 15 mo dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run fi àánú wá ọmọ mi rí mo dúpẹ́ o bàbá lábìyàmọ ìpè yín ò ní dòkú mo dúpẹ́ nítorí pé Ọlọ́run tí ẹ̀yin bàbá lábìyàmọ ń sìn ààyè ló wà tí ọmọ mi ò dẹni tó wá bá mi ẹ ṣeun bàbá mo dúpẹ́ o.
0: Ìsinsádẹ la pè ní ìsìn àjọyọ̀ ńlá a tún pè ní ìsinmi ò ní mọbojì ọmọ tí gbogbo ènìyàn bá ti ń bọ aṣọ white la máa wọ̀ wá inú mi á dẹ̀dùn sí tí àwọn obìnrin bá fi gèlè blue sí i àní àjọyọ̀ ńlá la fẹ́ ṣe lọ́jọ́ sunday ó yàtọ̀ sí àwọn eléyìí tá a ti ń ṣe bọ̀ náà bóyá ìwọ ló ń wá ọkọ àbó lọ́mọ tó ń wá ọkọ má miss ìpàdé ọjọ́ sunday lẹ́nu ọjọ́ bẹ́tẹ̀ mò ń gbọ́ lẹ́nu ẹnìkan wípé ó ló rọrùn láti rí owó ju láti rí ọkọ gidi lọ mo ní lóòótọ́ lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí àdúrà bá ti dùn ìrọ̀rùn ní gbogbo nǹkan lọ́dọ̀ jésù náà sí ọjọ́ sunday gbogbo olóyún ni jésù fẹ́ rí nítorí àjọyọ̀ lórí ọmọ yẹn àjọ máa ṣe láìpẹ́ yìí gbogbo ẹ̀yìn tílé mèrèèdì yẹn ti sún a máa tó ṣàjọyọ̀ wípé o ti ṣí ilé yẹn má jẹ́ ìsọ̀rọ̀ jù lórí ẹ̀jẹ̀ kí sunday yẹn dé náà èyí tó fẹ́ dàbí rẹ̀ ni wípé gbogbo wọn máa mú torchlight bọ̀ àdúrà bẹ̀ ni wípé a ò ní tanná wo bójì ọmọ bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wàá jẹun ọmọ o ó pẹ́ tímọ̀tímọ̀ wípé òkè báyìí lọ wà fún ni ń gbé bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé òun ló máa jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́ni kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́ kódà kò jẹ́ tẹ́ni ẹ̀rà ni ìwọ gbìyànjú kó o ṣe a torí ìkànṣe kan lọ lọ́run o bẹ́ẹ̀ ṣe ń ṣe owó ò ní tán lọ́wọ́ yín o màmá bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe inú owó lẹ́ẹ̀ ti máa mówó ọgọ́sù ọgọ́sù ọgọ́sù ìsọjí tó máa wọnú bẹ́ẹ̀dẹ̀ bàbá lábìyàmọ ni mò ń sọ kí ló lè máa là kọjá lórí ọmọ kò sí ibi tó lè wà bó bá ṣe lè jìnà tó ìfà tó tó bẹ́ẹ̀ kó kúrò nílé ní ọgọ́sù nítorí kí ni o nítorí ọ̀rọ̀ ọmọ ni sẹ́díọ̀mù tá a lọ gbà ó kéré jù ó máa gbèrò 11,000 ibi tí mo rí tó sì lè gbà wá ń sìn nìyẹn òróró májèmójú ẹbí ẹyọ kọ̀ọ̀kan nẹ́nìkan fún abiyamọ kọ̀ọ̀kan rẹ́sì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
2: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 fàkẹyẹ emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ o a ò ní mọ bó jẹ mọ.
3: La Gelu FM, Jagaba Gogo Radio.

ẹnu sí ẹnu màálùú wọ́n fi sí ẹnu ẹni tó ń ṣiṣẹ́ ẹ̀sà ẹni ó mọ̀ jẹ́ òun ló ru òkúta pẹ̀lú agbára òun ló làágùn kẹ̀dábárú bẹ́lí àdáhà ẹ̀sà òun ló gbin ó débi oúnjẹ ẹ fi ìjánu sẹ́nu ẹ̀ ẹ̀sà àwọn ayé kan wà bẹ́ẹ̀ báyìí nígbà tí ọkọ ò tí ì dín kankan ìwọ ló jókòó ìwọ ló ṣiṣẹ́ oúnjẹ ti délẹ̀ báyìí wọ́n àjẹ́ òdúó wọ́n àjẹ́ òdúó ó ti ẹ̀ fẹ́ wo àwọn ọmọ rẹ wọ́n tún lé ọ níṣẹ́ náà tún nà ọmọ ọlọ́run àwọn bàbá mi ìwọ dẹ̀ ló ṣiṣẹ́ o ẹ mọ́ fi ìjánu sí ẹnu màálùú a ti kọ́ nínú òfin mọ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dá tábàrú bá lé àkàhàbàyà àbí bó o lè yóò ṣe ṣiṣẹ́ tí ò ní lè jẹun ẹ̀sà tó bá ti jí làárọ̀ aago mẹ́sàn-án ó di aago mẹ́fà aago méje kó o tó délé ṣùgbọ́n síbẹ̀ ó rí kankan jẹ ẹ̀sà sọ̀lẹ ó ṣe wá jẹ́ tó jẹ́ pé ó jẹ ọ̀lẹ́ ló jẹ bẹ̀dá bárú bá lé àkàhàdàyà akíkanjú ni ọ́ ṣùgbọ́n oúnjẹ èèyàn lásán ni wọ́n fi bọ̀ olúwa rán mi wo bí bàbá mi ló rán mi láàárọ̀ yìí mo bì ọ́ ni o ẹ jẹ́ àgbàdúrà yẹn yẹn yìí àdúrà mẹ́rin mo kó wá láàárọ̀ yìí wàá gbà gan ni o ẹ porúkọ jésù sá ẹ gba oúnjẹ ọ̀.

ebi lo gba lelu e o ebi bo so be fun o je is equal to ebi be ni sir mo le tu dada for nu bibeli ebi bo so be teyan ba gba o je lelu e wo bi ebi lo gba o odo fun kini yoruba gbe odo run ni o ebi bo so be fun o anybody to ba gba je lelu e ebi e lo gba o ebi bo so be manaka dalia baha mo ti re ni tori o je esa ti o je o sir to de robad bẹ́ẹ̀ni sá ebi le yàyàn wèrè tí ó mọ̀ ṣe bálabàla bẹ́ẹ̀ni sá ẹ wo bí mo ti rí èèyàn tí tó jẹ́ pé nípa ebi ni àìsàn fi wà rẹ̀ àìmọye àwọn tó jẹ́ pé ebi ló jẹ́ kan ní ọ̀sà bẹ́ẹ̀ni mo ti wà jọ́ọ̀tì wa rí ní abẹ́kúta.

ìrántí mọ́ kò lè ju rẹ́jì yẹn lọ lọ ọmọ yẹn náà jẹun ìyá náà jẹun mo wá gbé ọmọ yẹn sókè báyìí mo wá ní irú ọmọ ọdún mẹ́ta yìí bóyá ọmọ ọdún mẹ́ta ni mo wá ní irú ọmọ yìí ó ti ń mọ ebi láti sìn ẹ.

ní ojú òre ibikíbi tó wà àwọn èèyàn a máa wá láti ṣàgámù wọn a máa wá láti ìjẹ̀bú òde wo bí o máa ní agbára láàárọ̀ yìí aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù yìí títí d'aago mẹ́sàn-án ọ̀pọ̀ ẹ̀rí ni mo máa gbà ìwọ náà darapọ̀ kó wo ohun tí adániwáyé lè ṣe máa kàn pé nọ́mbà yìí fún ẹ̀yin tí ẹ fẹ́ ìjúwe pé wòlíì ẹ júwe bí mo ti lè débi ìpàdé láàárọ̀ yìí 090-25-20-27-24 090-25-20-27-24 thank you god bless you

0: ṣùgbọ́n ẹ já sáré yẹ nǹkan kan wò mo fẹ́ ká fi gbàdúrà láàárọ̀ yìí inú àdúrà inú testimony ibẹ̀ testimony tiẹ̀ náà wà mọ́ sì mí gbọ́ o nínú àdúrà nínú testimony tẹnìkan inú ẹni tiẹ̀ náà wà ẹnìkan níbi ìbáwo when you lis ten to other people's testimony your own testimony will also come and when you pray accordingly tó o bá gbàdúrà bí n bá ṣe ní kò gbà mọ́ mi tiẹ̀ náà jáde a fẹ́ ṣe awẹ́wà láàárọ̀ yìí òun ló jẹ́ kójú mi ó le kankan tí mo fi wá sínú studio mo fẹ́ kan kankan nínú ìwé 1 Kings chapter 17 ẹjẹ́ nkúkú kà ní chapter 18 1 Kings chapter 18 ẹjẹ́ kí n gbọ́ ohun tí bíbélì sọ ẹjẹ́ àjọ gbọ́ ohun tó sọ ní verse 37 gbọ́ ohun farabalẹ̀ gbọ́ màá ka 37 màá sì ka 38 now ó ní gbọ́ tèmi olúwa gbọ́ ti èmi that is repetition for double emphasis elijah wòlíì ní gbàdúrà bí èmi náà gbàdúrà ọlọ́run gbọ́ tèmi lónìí gbọ́ tèmi gbọ́ ohun tó sọ ó ní kí àwọn ènìyàn yìí kí o lè mọ̀ pé ìwọ olúwa lé ọlọ́run àti pé ìwọ tún yí ọkàn ìwọ ń yí ọkàn padà kí àwọn tó ń gbọ́ mi ní o lè mọ̀ lónìí pé ìwọ ni ọlọ́run àdúrà tí mo fẹ́ gbà fún wọn lónìí ọlọ́run mo fẹ́ kó o fi ẹran gẹ́gẹ́ bí ọlọ́run gbogbo ẹ̀yin tí wọ́n ti tẹ iṣẹ́ ẹ̀yin mọ́lẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ti tẹ ojú rẹ mọ́lẹ̀ ẹ̀yin tẹ́ ń sunkún pé kí ni màá jẹ kí ni màá mu ẹ̀yin tẹ́ ń sunkún pé kí ni màá wọ̀ ẹnìkan dá ọjọ́ ore síwájú ọjọ́ ayọ̀ ṣùgbọ́n òun wò báyìí pé sí ọjọ́ yẹn ò ní yí dànù báyìí fọkàn ẹ balẹ̀ ọlọ́run rán mi sí ọ láàárọ̀ lónìí olónìí ẹ wá gbọ́ ohun tí verse 38 sọ ó ní nígbà tí elijah gbàdúrà yẹn tán wá gbọ́ ohun tó sọ ní verse 38 nígbà náà ni iná olúwa bọ́ sílẹ̀ iná bọ́ sílẹ̀ lónìí gbogbo ibi tá ẹ ti ń gbọ́ mi ẹ kígbe iná olúwa ó yá bọ́ sínú ayé mi iná olúwa o ó yá bọ́ sí ara mi iná olúwa o ó yá bọ́ sínú iṣẹ́ mi bíbélì ní iná bọ́ sílẹ̀ láti ọ̀run kò sí tí ènìyàn fẹnu pè tí ọlọ́run kì í gbọ́ maya labadush ṣebí ẹ gbọ́ testimony ọmọbìnrin yẹn ó lóun na màmá yẹn sọ pé àwọn na ọsẹ sókè wo iṣẹ́ méjì tí ọsẹ ṣe lára wọn alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n na ọsẹ sókè wọ́n láwọn fi fọ ojú ara kabali amanasha torí pọ̀ sọ létí olúwa number 1428 níbi ẹ bá ṣe wí lójú létí mi bẹ́ẹ̀ ni èmi olúwa yóò ṣe ṣe can you imagine that ìwọ náà gbọ́ testimony tá a gbọ́ tẹ́yìn ẹjẹ́ lọ sílé agbára mo fẹ́ ká sáré gbọ́ testimony yẹn ẹjẹ́ gbọ́ ẹnìkan wonder ó ní ọyà mi lẹ́nu náà wòlíì wa àti ìgbọ́ testimony kan mo fẹ́ kọ́ gbọ́ yìí so that wàá lè mọ̀ pé tó o bá lè gbàdúrà ọlọ́run sì ń gbọ́ ó ń gbàdúrà bíi tìgbà yẹn àdúrà márùn-ún la fẹ́ gbà ẹ wá gbọ́ mi àdàbí tó o bá gbàdúrà yẹn ló kù ọlọ́run bá ń gbọ́ nǹkan kan ṣẹlẹ̀ ìmísí kan kàn ọ́ lára atẹ́gùn kan fẹ́ sí ọ níbi tó o bá wà níbi tó o bá wà ẹ gbọ́ mi o gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi ẹ já gbọ́ sí testimony obìnrin yẹn yes.
1: Hello bàbá mi ẹ káàárọ̀ sà ẹ dẹ̀ ku ijọ́ mẹ́ta sà èmi lára àwọn mẹ́mbà chọ́ọ̀chì ọlọ́run òjijì ni sà mo dúpẹ́ fún oore tọ́lọ́run ṣe nínú ayé mi orúkọ mi ni tolúlọpẹ́ adógúnjú oore yẹn ó yà mí lẹ́nu nítorí wípé kí ni ọlọ́run comfort life mission ó rà mí padà lọ́wọ́ ọkú òjijì ó dẹ̀ tún tún ẹ̀dùn ọkàn mi ọjọ́ tó ti pẹ́ ó tún bá mi mú kúrò ní ọjọ́ tí ẹni ká mú ọṣẹ tá a máa ń fi wẹ̀ pé ká dẹ̀ gbé omi sílẹ̀ tẹ́ gbàdúrà sí fún wa ní gbogbo táìmù yẹn mo wà nínú àìsàn gbogbo tí bá sùn báyìí àlàbí ikú bí ikú ni máa ń rí ni máa ń lá tó gbogbo ìgbà yẹn gan ẹ̀rù máa ń bà mí ipe ṣé kìí ṣe pé máa kú báyìí mo ṣáà máa ń gbàdúrà pé wọ́lọ̀ mi máa gbọ́dọ̀ dá àwọn ọmọ mi sílẹ̀ ẹni ẹlẹ́ni ò máa gbọ́dọ̀ ṣèyà fáwọn ọmọ mi máa gbọ́dọ̀ dokú obìnrin àjòjì ò máa gbọ́dọ̀ ṣèyà fáwọn ọmọ mi mo ṣáà máa ń fọkàn gbàdúrà tó bó ṣe di ìdájí ìjọ yẹn tí mo tan rédíò tẹ ní ká mú ọṣẹ tá a fi ń wẹ̀ àti omi mo ṣe dìde nìyẹn gbogbo prayer point tẹ ṣe pátá àfi bíi pé nítorí mi ni mo dẹ̀ gbàgbọ́ wípé ogun yẹn ó ti di ṣiṣẹ́ lọ́jọ́ náà bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní fi ọṣẹ ìwọ́ ènìyàn àti omi ní ọjọ́ náà ìṣẹ́gun dé bá mi bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀ títí ó ṣe di pé àìsàn àtàlà

0: Ǹjẹ́ mo lè rí àwọn 19 tó kan lérú bọ̀ pé bàbá ẹ jẹ́ mi náà fi 1000 dá ṣiṣẹ́ yìí kẹ́ ẹ fi polówó tọ̀la èmi náà fẹ́ testimony gbìyànjú ẹ̀ kọ wá ohun tí ó tẹ̀lé mi mọ̀ ní lè ṣe púpọ̀ jù báyìí lọ account number church náà ni ẹ jẹ́ fún yín account number ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number church ni tí yìnbọn bá wá wọlé sáré lu eléyìí 1966 36 38 73 Access Bank nìyẹn Comfort Life Mission náà ni ó gbé jáde ẹnìkan ní wòlíì ẹsẹ bíbélì wò láàkà ìwé Hosea chapter 7 títí wọ chapter 12 Hosea chapter 7 títí wọ chapter 12 ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí 24 ẹ̀kúnlẹ̀ ẹ jẹ́ ìpàṣẹ ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn ẹ̀kúnlẹ̀ amákwàmí ní ṣàtọ́lì abadúrúṣ wà á mọ̀ lékè sáàni agbára tí ń gbé ẹ̀dá dìde kọ wọnú ìpín ìràwọ̀ yìí ẹ lọ ṣe rere in the name of Jesus happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbàdúrà fún president àti governor wa ẹ̀yin náà ṣe nǹkan lórúkọ jésù kí ọlọ́run kó mú yín tẹ̀síwájú ire lójú owó mọ lásìkò yín ara yóò dé nàìjíríà your excellency in Jesus name ẹnìkan ni mo ní testimony ẹjẹ ọláùdù kò ní ti kò clear ẹ̀yin náà wá send ẹ sí mi 08 88 71 65 66 ẹ send the message ire àtànú
1: kọ báyìí. Lagilu FM 96.7 La Lagilu FM Jagaba gbogbo rétíò máa

0: olúwagbá ọpẹ wa alágbára israẹli àkú àìsàn àìpàkúdà ọba tí ń gbé àṣẹ fúnra rẹ alásẹtẹni kò rí ìmọlẹ ńlá láàánú kókó ayé olúwagbá ọpẹ olúwagbá ọpẹ olúwagbá ọpẹ o dẹ̀ ń gbọ́ mi níbi kan o gbọ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀tá
1: pé
0: àfitò ọba sọkún kíkọ
1: ìlòdè
0: pé àfitò ọba ṣẹlẹ́yà ni olúwadẹ ni kí n gbàgbọ́ alẹ́ lórí ìmọ̀ àríyá kẹsàn-án dẹ́ka
1: bíbẹ́
0: nìkan wípé onípẹ̀jọ ni wọ́n péjọ
1: ó
0: ní àmọ́ kì í ṣe nípa òun
1: o
0: gbọ́ ẹni tó péjọ ibi lórí ọ̀rọ̀ ayé ìwọ àti èmi
1: wọ́n
0: ni ìmọ̀ wọn kò túkà wọ́n máa túkà wọ́n máa ṣubú wọ́n máa jábọ̀ ìwọ àti èmi máa lẹ́rìí ogun wa máa ṣẹ́ àánú máa sọ̀rọ̀ ìdè máa já in the name of Jesus gbogbo bí tó bá ti ń gbọ́ mi orúkọ mi ni wòlíì io ajínlẹ̀rẹ̀ àtàmátàsí jp iléeṣẹ́ ránṣẹ́ christ àti larry crusaders cac àtàmátàsí tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ ibi àṣẹ kalẹ̀ sí omi o tó wà lọ́nà tó gété gbẹ́dà nínú ìbàdàn yọwọ́ ẹ̀yẹn sókè ọwọ́ àìrí tí ń fani lọ́wọ́ sókè ọwọ́ àìrí tí ń fani síbi ògbó wa ọwọ́ àìrí tí ń fani síbi
1: kí ló wà
0: mo rí ọwọ́ yẹn sí ọ mo rán sí gbogbo ẹni lè ṣàn ọwọ́ yẹn kó wá wá sí ìdí adénimọ́ ní ìyá ìdí adénimọ́ ní ẹ̀sìn ìdí adénimọ́ ní ìnira ìdí adénimọ́ ní àìrí ìdí adénimọ́ ní ìgbèsè àkókò òmìnira àkókò òmìnira àkókò ìdáǹde yẹn tó ní kò tí ì tó báyìí ni mo sọ áńgẹ́lì olùgbéni níjà ó yà kó kọjú ìjà bó ṣe ń gbèwò àtẹ̀mí níjà ó yà kó kọjú ìjà ìdè máa já amadu òmìnira in the name of Jesus kí n tó tẹ̀síwájú gbogbo ènìyàn ẹ lọ pìpìà láàárọ yìí gbogbo ẹyẹ èèyàn alágbára nígbàgbọ́ ó máa ní agbára nígbàdàn ẹ ní sango ni o sango ti bàdàn nílẹ̀ o ìyẹn ní sango ẹlẹ́yẹ lérò o ẹ lágbára ọba tó láyé àti ọrùn. Ẹ̀mí àwọn wòlíì ní ká gbàdúrà.
1: That
0: is why program tó ń gbọ́ lákòókò
1: yìí.
0: Adúrà tó kún bẹ́lẹ́ ló máa wà
1: níbẹ̀.
0: A fẹ́ gbàdúrà gidi
1: ni.
0: Àmọ́ ká tó wọnú adúrà yẹn lọ. Mo fẹ́ jẹ́ kó mọ kíní kan. O ní wípé bí o bá fi dákẹ́ ohun àkọ́kọ́ tó máa dákẹ́ ní ògo rẹ̀. Tó bá fi dákẹ́ o kejì tó máa dákẹ́ ní ìṣeré rẹ̀. Tó bá fi lọ ṣe ti dákẹ́ o kẹta tó máa dákẹ́ ní àánú. Tó bá fi lọ olóore dágbére
1: yìí
0: that's why gbogbo wọn tó ń gbọ́ mi lónìí a fẹ́ gba àwọn àdúrà kan
1: a fẹ́ gba
0: ẹ gbọ́ mi mọ́ mi àti
1: dájú
0: iṣẹ́ ẹ̀mí òun wọ́n pè lérí ọ̀la àdúrà àná oníṣẹ́gun èdè fún àwọn kan ìwọ ni kó ronú
1: wò
0: so fẹ́ bọ́ so fẹ́ dòmìnira sógun yẹn fẹ́ tán so fẹ́ kó gbòó sọ̀rọ̀ iṣẹ́ ni o wà múra ni mo sọ bí
1: òye
0: ogun tó fi wà tèmi pamọ́
1: kúrò
0: níwájú olóore ogun yẹn ṣá gbologun yẹn ṣá ìdẹ̀ni mo fẹ́
1: ẹ
0: gbogbo àwọn tó ń gbọ́ mi nílé yìí ẹ pera yín o gbogbo bí tí o bá ti lé èèyàn nìkan tí ò sí àyìn sọ pé apá bí nìkan wà ẹni tí ò bá wá rí mi gbọ́ ẹ jẹ́ kó lọ sórí ajílórí àtàmátàsí prayer line lórí facebook tiktok àti youtube
1: ẹ
0: kó tún lọ tún mi gbọ́ mbẹ́ ajílórí àtàmátàsí prayer line ẹ gbọ́ aràn mi sí ni mi èmi ni wòlíì tá a rán sí
1: ọ
0: èmi ń ṣe pásítọ̀ mi ò dẹ̀ ń ṣe tíjà
1: títà
0: mọ́ra rẹ̀ ní tíjà ìbá tẹ pé rẹ̀ ń wòlíì pásítọ̀ mọ̀ pé olùṣọ́àgùtàn ló ìbá pé rẹ̀ ní wòlíì ẹ wá gbọ́ mi evangelist mọ̀ pé evangelist
1: rẹ̀
0: ó jẹ́ ẹni pé rẹ̀ ń wòlíì àmọ́ wòlíì lẹ́nu tí ọlọ́run máa ń sọ ọkàn rẹ̀ sí wòlíì ló máa ń tó àṣírí ogun ayé ènìyàn wòlíì lè bíbélì tí ẹ sọ wípé àwọn tó ń dàjọ kalẹ̀ gan wọ́n ní lórí apọ́stù àti àwọn wòlíì ni jésù náà wọ́n gbé ìjọ òun lé lórí so lẹ́mi ṣe bí ìfẹ́ ká tó lọ ní lọ́run òní wípé ọlọ́run ò lè ṣe ìkẹ́kan àti tó bá fi wọn àwọn wòlíì kò ṣe é parẹ́ nínú bíbélì kò dẹ̀ ṣe káńsù ní ẹni rẹ̀ wípé bí ọlọ́run ó bá ṣe kan wòlíì kan ní ó gbé dìde ìgbà tó fẹ́ palẹ̀ ayé rẹ̀ ó gbé wòlíì kan dìde
1: ní
0: àná ń porúkọ ẹ̀ lọ kéde fún etí tó bá lè gbọ́ ó mà ṣe
1: o
0: títí di àkókò yìí àwọn èèyàn kì í mọ̀ gba wòlíì wọ́n sọ pé tó bá gba wòlíì bí
1: wòlíì
0: á bèrè wòlíì mọ̀ ń bọ̀ ná yọ̀wọ̀ ẹ̀ sókè
1: abẹ́tẹ̀
0: ògùn padà fẹ́ni tó lò
1: wí. ipa to bori ipa lo je agbara to bori agbara
2: emi mimo
1: ai ku mo na npe
2: o
1: na lo tun je
2: isan
1: ai pa poda ni
2: o
1: ba to ri ana lati mi
2: olorun ko
1: ba to ri ola lati oni
2: o ba ti o
1: alagbara ise
2: yo yi ko pada
1: o na ni
2: o na ni o
1: wa gbo we soke o ba to je ise o ba to fa nu gbe mi na o ba to si je ka le so o ba to je ka si ma gbo o ba to je atan
2: emi
1: o aye se gbogbo to
2: nibe
1: won si gbo iwa
2: ti
1: o je gbogbo yen wa gbo soke wa ki ogogogo ya o Jesus Oluwa yawo waju re bayi o le fese re sorokun re
2: yes sir
1: e wa wa fi owo re sorokun
2: yes sir
1: o ma wo waju re o wa ni mo wu o alagba wi ni
2: ajeda mi
1: ajeda mi
2: ajeda mi
1: o ba tun lojo emi
2: wo
1: emi na se lore
2: emi na se lore
1: o mi se laanu
2: o mi se laanu
1: aye tin pe gan mi
2: aye
1: tin pe gan ye mi
2: o
1: lo go mi ti tan
2: o
1: lo go mi ti tan
2: o
1: ni mi o si laanu e
2: mi
1: mo o lo go mi so na
2: o
1: tin pe gan mi
2: o
1: ni mi o pegbe jo
2: o
1: ni mi o te eyan
2: o
1: ti mi o lala ti a
2: o
1: ni mi o bima
2: o
1: ni mi o ti e ti loko
2: o
1: ni mi o ti laya
2: o
1: ni mi o ti nile
2: o
1: n gbogbo taye se
2: o
1: ni mi o ti mi
2: kebe
1: o wa fi n pegan mi olorun mi olorun ayeraye emi ko lo dara mi iwo lo da mi
2: omi
1: naa se laanu
2: aye
1: emi naa ti e mogo jade gbogbo mi o ti e soro
2: ki
1: ti e joko pe lawon eniyan
2: ki
1: ti e joko pe lawon omalade
2: ki ti
1: e joko pe lawon eni giga
2: aye
1: emi so ni mi giga
2: aye
1: mi so ni
2: mi
1: giga sango mi
2: sango
1: mi lari lari jesu oluwa wa
2: amen
1: kini ko loko to ma se
2: yes sir
1: wa ku lese mejeji
2: ehe
1: awa fe si oba won
2: beyin o beyin
1: si si olorun lo se pataki
2: beyin sir
1: ki se si
2: o lo se pataki
1: wa wu le ba
2: yes sir
1: wa do we mejeji
2: ehe
1: wa fori ba le ni
2: baba yes sir
1: wa so pe mimo
2: mimo
1: mimo mimo so lo lawo mo goya o
2: mimo
1: aya fe to gbo mi
2: beni
1: o ja o o fe gbeto a
2: fe gbadua
1: ha mo fe gbeto a
2: fe gbadua
1: to ba wo aye re tori pe aye wa loke to de si loke dite je gbeto a
2: egbo
1: eleyi sa to ba wo egbe re
2: tawon
1: ta jo bere to ba ti je ko koja wa dite ko ja gbeto
2: a
1: to ba wo le to ti jade tori pe o ye ko jologo to ja ni ologun dire lo wa
2: dite
1: je gbeto a to ba n taja
2: tawon
1: egbe n taju e lo to roju owo dite adua ke egbo eleyi sa to ba sare mi giga to de ku oloju kan to si ga tawon ke de ti ga
2: se
1: de lo waju
2: adua
1: ijo kan wa egbo sa to ba n pe awon kan logogo hey to ba pe esi to pe wa si dite je ajo gbe egbo eleyi gbogbo
2: eni
1: yeye ti de nigba to ba ti laye
2: yes sir
1: bi aye ni o ba ti laye
2: yes ni baba
1: o ku pe ku do liye yes
2: ni sir
1: o wa si da lo liye yes o
2: iwe
1: jere so wi pe o gugu ti olorun da o ni dara dara
2: ni
1: o da wa ti mi mogo o da wa mogo
2: da ni mogo
1: ibi te da wa si
2: yes sir
1: ibi te ti bi wa
2: yes ni baba
1: mi kan mo ma se le
2: bi
1: mo ka bi be ni
2: yes sir
1: eru wa ba mi eru ba mi o
2: Hey,
1: Jesus. I go go eyin eniyan.
2: Yes sir.
1: Yes sir. Nigba ta wa ni ota.
2: Beni baba.
1: Ni ojo Monday.
2: Yes sir.
1: Ka mo gbadua o.
2: Glory
1: o.
2: Yes sir.
1: Glory o to wa lota.
2: Beni baba.
1: Ni alishiba.
2: Ni alishiba.
1: Ni kiriti ni boss
2: of ya.
1: A gbadua ni beni Monday.
2: O
1: mo ni agbara.
2: O ni agbara.
1: Gbadua ta gba yen.
2: Yes sir.
1: Awon yen de tin pe bi.
2: Ki
1: awon de tin rowo Olorun. Mo tun gbo o.
2: Yes sir.
1: Gbo ojo Monday.
2: Ojo Monday.
1: Ni alishiba yen.
2: Yes sir.
1: Ni kiriti ni boss of. Ni songo ota. E wo ile yen gan. Ile keji
2: yes sir
1: bi matrix three station
2: ifa
1: ibi ti mo so yen
2: bi
1: glory of that in gbadu amonde yen almost opposite
2: yes sir
1: ibt si tan bi bagi ti monde to mbaya to wa le e wo sir
2: yes sir
1: nigba ti mo gbadu wa
2: beni o baba
1: ni abekuta lojo tuesday
2: yes sir
1: e mo ko gbojo tuesday
2: beni o
1: abekuta la ti gbadu wa
2: ni la fe
1: ah obele kan wa ba mi
2: yes sir
1: eni ko ti da ijo kan le ni o bere si sukuro ro la re o ni awon oro ti mo so o da bi ko ni mo
2: ba
1: e gbo
2: e gbo
1: ni ojo tuesday yen
2: yes sir
1: ni lisa bio
2: to wa
1: lebele ja yes sir ni la fe wa ibi ta ti man gbadu ojo tuesday ni awon ti ran so olorun ma po lojo tuesday yi o oh my god mo ri pe awon eyan fe gbadu iwo le dije o to ba ri wi pe ko ri bo se ya ko ri fun o mura ajo fe gbadu mo fe ka ibi kan fun o ibe ni ma ti fe jo gbadu awon to wa si ijoku community o ijoku community o yen
2: Nanda
1: Sago Bridge,
2: yes sir.
1: Ìyẹn ní Sagam, ó ní agbára. Àwọn èèyàn gbàdúrà.
2: Mo
1: wá rí pé kò sálúgbó Ghana.
2: Kì
1: á kò sálúgbó bí àdúrà.
2: Ẹ
1: wo báwọn arúgbó kan ṣe ń gbàdúrà.
2: Ẹ
1: wo báwọn kan ṣe ń fò sókè gbàdúrà.
2: Ẹ
1: wo báwọn kan ṣe ń faraya gbàdúrà.
2: Ra
3: láàárọ̀ yìí gbogbo ẹyẹ èèyàn alágbára nígbàdàn ó máa ní agbára nígbàdàn ẹ ní sango ni o sango ti bàdàn nílẹ̀ o ìyẹn ní sango ẹlẹ́yẹ lérò o ẹlẹ́gbẹ́ ọba tó láyé àtọ grace up grace up ẹ tó wà lẹ́yìn ìtàfọ́ arena
4: lẹ́yìn
3: ìtàfọ́ arena ló wà grace up yẹn olúwa dámi láre garden tó wà lẹ́gbẹ́ open university
4: wọ́n
3: jọ fẹ̀gbẹ́ tira báyìí tó bá ti wọkọ̀ sàṣọ pé open university ibẹ̀ ló ń lọ nisongo ẹlẹyẹlẹ o ẹ ní bíẹn ìtàfọ́ arena ìyẹn nígbàdàn nígbàdàn ni o àgbẹ̀ méje ni program bẹ́ẹ̀. Àgbẹ̀gbẹ̀ ọ̀dọ̀ arí ago méje sí mẹ́wàá ni nígbà tí kò ní bẹ́ẹ̀ ẹgbọ́n mi sà
4: lójú
3: olúwo ni gbogbo ọtọ́ bá fẹ́ rí mi ó fẹ́ rí mi bí wòlíì
4: tó
3: o bá ti wá síbi ibẹ̀ yẹn ìyẹn ìtàkùn ààrẹ nàyẹn ìyẹn ní ìjọngbọ ẹlẹ́yẹlẹ́rọ
4: yẹn
3: that's political law yẹn tó o bá wá sẹ́yìn ìtàkùn ààrẹ nàyẹn ìyẹn láàrin ago méje sí mọ́kànlá yẹn kí ló máa ṣẹlẹ̀ olúwo ló ń bọ̀ mọ bí tó lé bẹ̀rẹ̀
4: ọ̀yọ́
3: ibi tó lé bẹ̀rẹ̀
4: ọ̀fà
3: tó bá kàn wá wòlíì
4: ẹ
3: tó fẹ́ gbọ́ vision
4: yẹfà
3: tó wá solution ọ̀fíṣàn ló wá àwọn èèyàn máa ń wá wòlíì kiri oníyẹ̀yẹ́ lọ́pọ̀lọpọ̀ vision tó bá gbọ́ ń bì tó lọ gbọ́ lọ tó rí solution destruction ló máa bá
4: parí sí mímọ́ o
3: gbàsọ tó ní iye ọlọ wòlíì tó a lọ jẹ kó pọlọ rẹ pé jẹ kí iye rẹ ṣí jẹ kẹmí mímọ tó ẹ kó jẹ wípé wòlíì tán rán sí
4: ẹ
3: ebi tán rán sí ẹ rẹ àjọ àti mo ti gbà kó n tó gun orí rẹdíò ni pé olúwa o gbogbo àwọn tó rán mi sí jẹ ń gbọ mi àwa gbọ ilé tó kọ wa kò sí ẹ lọwọ kí lolúwa fi rán mi lénìí ẹyin èèyàn gbọ ìwé àwọn bá kejì yìí ràn mí ní orí ọkànkànlá
4: mi
3: ẹ yọ ẹsẹ kan ṣoṣo ni mo fẹ kó wù mí bó ṣe sọ̀rọ̀ níbẹ̀ ó ní nígbà tí àtàlíà ìyá àásíà sì rí pé ọmọ òun kú ẹ máa wọ ó dìde ó sì pa gbogbo irú àwọn ọmọ ọba run ẹgbẹ́ eléyìí nígbà tí
4: àtàlíà
3: ìyá àásíà rí pé ọmọ òun kú ó sì pa gbogbo irú irú àwọn ọmọ ọba
4: run
3: ẹgbọ́n ibẹ̀ yóò yí àwọn ènìyàn mi ò ní wàásù jìnnà tó ní oṣù oníwàásù mo kàn fẹ́ ṣí ẹ ní yẹn
4: ní
3: ìjọ tí mo nípa àtàlíà àtàlíà ni ọmọ ọba aabu ìgbésẹ bẹẹlí bí gbọ́dọ̀
4: ẹlẹ́rìí
3: àṣàlàkọ́gbà àjẹkù ètò tó ń ṣe onídìílẹ́tì
4: ayọ̀rayé o
3: ọ̀fà bàlóyìn ọ̀fà bàlóyìn ọ̀fà bàlóyìn ọ̀fà bàlóyìn ọ̀fà bàlóyìn ọ̀fà bàlóyìn ọ̀fà bàlóyìn ọ̀fà bàlóyìn ọ̀fà bàlóyìn ọ̀fà bàlóyìn àjẹkù ètò yẹn ti ṣòro
4: bẹ́ẹ̀
3: tó sọ ẹ̀dí agbé ilé
4: bẹ́ẹ̀ni o bàbá
3: tó sọ ẹ̀dí ogun ìdílé tó sọ ẹ̀dí
4: adámogbòlógo
3: adá ológun lẹ́mìkúrú màríà kàtóríà
4: tí
3: màkà ló dàbí màríà màríà kàtóríà mo sọ jáde ọfà ikú bá ọfà ikú bá ọfà ikú bá ọfà ikú bá àmà bọ àmà bọ yìí àmà ṣàbí àmà lẹ́yìn ilé ilé
4: kábíyèsí o.
3: Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ yẹn sì sá jáde ẹ̀ yìí
4: sì
3: sí o wa wo pe ko sọmọ to ma ku.
4: ayiyaya
3: awọn kan wa nídìílé bẹẹ.
4: yẹsa
3: inú ilé wọn ló ti jáde ma. jáde ẹ lisisi inú ilé wọn lẹ ti jáde.
4: bẹẹni o yẹsa.
3: mo mínísítà lọwọ.
4: yẹsa
3: mo wà ní ìlú kan. mo wá sọ mẹsẹgì lọwọ.
4: yẹsa
3: mo wá wo okùnrin yẹn. mo ní má bá yàwó ẹ jà mọ. toro ti fẹ kọ obìnrin yẹn. ó nígbà tó ń fẹlú bẹ́ẹ̀ sí ni problem. mo ní rárá o. ìgbà tí ògo rẹ fẹ́ sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ni problem.
4: jésù
3: mo ní mo bí ní question kan. mo ní before wedding ó ralẹ̀ ó ní bẹ́ẹ̀ ni
4: sa.
3: mo ló bẹ̀rẹ̀ sí kó ní bẹ́ẹ̀ ni
4: sa.
3: mo níbẹ̀ tó parí ó ní bẹ́ẹ̀ ni sa. mo ní àwọn kan gbọ́sọ ó ní bẹ́ẹ̀ ni sa. mo ní nínú àwọn ẹ̀gbọ́n ẹ̀yìn àti àbúrò ìta ló ti kọ́lé. mo lọ́jọ́ tán ti rí pé ó fẹ́ ju àwọn tó kù lọ
4: wọ́n
3: ti ju àwọn burúkú láti gbé ẹkọ ìbí tó wà mo ní wàá rí pé ó sáré manage ṣéwẹ́dì tán kó tó ṣéwẹ́dì yẹn náà di ẹjọ́ lẹ́nu iṣẹ́ ó ní bẹ́ẹ̀ ni
4: sa
3: wà lọ gba iṣẹ́ mi ó ní bẹ́ẹ̀ ni sa mo ní láti bá yẹn kó tóra ìyàwó ẹ̀kọ́ alágbára ìdílé ló kọjú ìjà
4: sí
3: ẹnì kan gbé ọwọ́ lẹ́rìn mo sọ jáde bí yòdì alágbà ìdílé tó fòrò rẹ tó fòrò wa ẹ̀mí má kó tó
4: kúrò
3: lọ́kàwé ṣe apọ́sítọ́rì karùn-ún
4: wọ́n
3: mọ̀ pé mi mọ́ pa ni ẹni tó bá sí ní àti
4: ọ̀rọ̀
3: làkó yàká bá
4: hajj kò lọ
3: gbogbo ẹni tó láàánú dókè ẹ̀mí mọ̀ ṣe kí jẹ́ kí n sọ̀rọ̀ sí ẹ kó wá wọnú ọ̀dùà àtàlẹ́ àyẹ ìdílé kan ló ti jáde àtàlẹ́ àkàn wà nílé abájọ mo wo lọ́jọ́ kan tí ló ṣe tẹ́gbẹ́ wa kọjá wa
5: Atali edile wa ni.
6: Kabi si o.
5: Tori ko fe ka ko ta ko je o mele.
6: Yes sir.
5: O si ti wa lowo lati begbe wa.
6: Emi mi mo.
5: Hey,
6: Jesus.
5: O ronu si.
6: Hey.
5: Awon ti o ma se to wa te.
6: Emi o sir.
5: Awon na wa loke.
6: O ma ti lo.
5: Awon ti o ma se to wa te.
6: Yes sir.
5: Awon na ma so ni beje.
6: Yes baba.
5: Awon ti o ma se to wa te.
6: Yes sir.
5: Awon lo ma wa ni loyibo
6: yen. Hey.
5: Awon ti o ma se to wa te.
6: Emi sir.
5: Awon lo ma govern Nigeria lo ru.
6: Awon na ma ni.
5: Awon ti o ma se to wa te.
6: Yes sir.
5: Awon na wa ni po ola yen.
6: Hmm.
5: So ro ko awon lo di wa lowo.
6: Rara sir.
5: Atali ile wa ni.
6: Ah.
5: O ni pe bo mo to wo ba fi rogo
6: yes sir
5: won o ni lo ti
6: eh mi mi mo
5: ya ka bori sir
6: mi mi mo
5: wa te
6: mi mi mo
5: ta lo gogo mi se won
6: yes sir
5: ah o ni to mo to wo rogo ti elu
6: to
5: ni lo go to ri temi
6: eh yo
5: eyan gele apani e se ku pa
6: se ku pa
5: gogo ko temi ya di mo mi so wa le gbe to ayi
6: agbadura
5: e ba mi je awon mo yen te ni gbe to
6: yes sir
5: e pe bodo yen ni gbe to
6: agbadura eyan
5: wa pari wo
6: yes sir
5: atale ile wa
6: atale ile wa
5: to ni tori pe ayo gba omo lati rogo
6: ayo gba omo lati
5: to wa na o ni rogo lo e se ku pa
6: e se ku pa
5: e gogo wa jade lo we gogo won so Oya Olorun ti le buda gbe Olorun ta mata si o Oya ka ka ba bele ta ka ba Ima bo ro ma so be ka di na ye ka bo ya E ko ta ye ye wa To ni mi o ni ka lo je mi o wo To ni mi o ni ka lo je mi o wo To ni mi o ni ka lo je mi o wo To ni mi o ni ka lo je mi o wo To ni mi o ni ka lo je mi o wo O ye ye ye ye ye Aya je lo wa E pa de mi E pa de mi E go go mi ja de E go go mi o so I don't go with no sorrow. I don't go with no sorrow. gbogbo ẹyin tẹ tó ṣiṣẹ
6: yes sir
5: ọlọrun ma jẹ okun sínú iṣẹ
6: ami o
5: o tọ ni o sọ
6: yes sir
5: wọn wáyè lọla ni
6: bẹẹni sir
5: bó ṣe ń gbọ mi yìí gbogbo ìwọ tó ń tó ṣiṣẹ
6: bẹẹni baba
5: tó wà ní agbègbè ìbàdàn
6: yes sir
5: tó wà ní ọyọ
6: bẹẹni baba
5: tó wà ní ògbómọṣọ
6: yes sir
5: tó wà ní ìkirè
6: ẹyọ
5: ẹ máa gbọ mi
6: ẹ gbọ
5: tó bá lísì sí mi
6: yes sir
5: gbogbo ibi tó bá ti gbọ mi
6: lágbo
5: bẹẹni
6: baba
5: lọ gbéra títì tó wà lẹ́gbẹ́ ẹ̀ wà á wọlé síbẹ̀ wà á ní ẹgbẹ́ open university ló ń lọ ẹgbẹ́ open university ẹgbẹ́ open university ibi tó ń lọ nìyẹn ẹgbẹ́ open university lẹ́yìn ìtàfọ́ àrẹ́nà wà á ti rí olúwádámiláre ọ̀bùn bẹ́ẹ̀ wà á gbọ́ mi sá
6: gbọ́
5: ọ́ọ̀lù tó wà lókè lẹ́yìn yẹn ibi tó ń bọ̀
6: nìyẹn
5: má má kú sínú ìṣẹ́
6: má kú bẹ́ẹ̀
5: òṣìṣẹ́ ni ẹ lóòótọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ rẹ wà
6: lóòótọ́
5: àwọn wọ́n ń tajà oṣù wọ́n ń tajà
6: kúta
5: o lójú owó oṣù lójú èrè
6: mẹ́ra
5: o
6: ọ̀rọ̀
5: kùtùkù àjínú náà ni
6: bẹ́ẹ̀ni
5: bàbá ní pọ́lì
6: rẹ̀
5: polytechnique bàbá
6: rẹ̀
5: ibi ẹ̀yìn tàn fún àrẹ
6: yẹn gbàgbà
5: àjọfẹ́ gbàgbà
6: àjọfẹ́
5: gbàgbà wá kúrò ní yẹn sà àwọn kọ̀ọ̀kan máa rí mi fún kásẹ̀lì àwọn kọ̀ọ̀kan máa rí mi fún
6: kásẹ̀lì
5: sẹ́ta si oluwo junction oluwo junction si atalata
6: fi
5: ẹrù bẹ̀rẹ̀ tẹ́gbẹ̀rẹ̀ láti ilé ìfẹ́
6: bẹ́ẹ̀ni
5: o tẹ́gbẹ̀rẹ̀ láti mọ̀dá kẹ́kẹ́ yìí ìgbẹ̀ tẹ́gbẹ̀rẹ̀ láti ọ̀nà oṣù
6: ẹ̀rù
5: wọ́n tó bá láti fi àti gbẹ̀rẹ̀
6: bẹ́ẹ̀ni bàbá mi
5: tí o fẹ́ gbò tọ́
6: bẹ́ẹ̀ o
5: má lọ ìwé rojo sábà sọ kó
6: oluwo
5: junction o ti le kọkọ lọ rìpọtù mi ṣe wọn máa bọ lóluwọ
6: kí
5: n bá ti parí tán
6: bẹẹni
5: máa ṣe kásẹ̀lì fáwọn
6: yìí
5: àwọn tó rà ni wọn bá kan
6: lára o
5: wọn kí gbogbo ẹdúrà
6: yọ
5: mọ́mí ẹ wo bí ma ẹ wo ilé ayé mi àwọn kan ò gbádùn
6: wọn
5: máa kan wá sọ́dọ̀ mi bolúwa ṣe mú tọ̀ mi wá báyìí mo ní màdà wọn ti gbàgbà ìjókòó yín lọ
6: sí pẹ́ẹ́
5: fẹ́ mo ní kílẹ̀ ṣẹ́ tí ìyá yín ṣẹ́ tí kẹ́kọ̀ọ́ ìjókòó yín lọ ó ní ha ha tó sọ
6: báyìí
5: ó dẹ́kun lẹ́sẹ̀ méjèèjì
6: ó bá ṣe o
7: o ife ba mi so la to polo luwa ni ki so be fun o ko ese jejeje ebi ma so pe to ba dodo
8: be ni o baba mi
7: o ni lati so n to ba la ti wo ko lo soro
8: be ni sa
7: ebi mo lo ma soro
8: be ni
7: ah gbo to wa jaja mu to gbo mi be ma se ri o mo fe ko ma se ri o boya lo ni mo pa
8: yesa
7: agba ni ko
8: egba o
7: so ko sun mi
8: o ma sun mi
7: ogun taye fi n da mi mo
8: ogun taye fi n da mi
7: ogun to fi n tuwe mi
8: ogun to fi n tuwe
7: o ti sun mi
8: o ti sun
7: wa iyanju e o lo so be se o mo je be ni ebi mo ogun taye fi n da mi mo ogun to fi n tuwe mi ogun ara n je be o ti sun mi o ti sun mi o ti sun mi o ti sun mi wa iyanju e jesu wa ma so gba gbogbo bi to ba tin gbe bayi wa ma so gba
8: bo
7: se gba yen ma ti gbagbo se o to le se tele wa ma ti gbagbo se wa pe oruko jesu le meta wa pe imole kan wa pe je jesu le wa na olorun atan meta so omi san ma san tamila ma la o ya su oruko jesu oruko jesu oruko jesu emi lo e je jesu olorun atan meta so omi san ma san tamila ma la olorun atan meta so omi san ma san tamila ma la olorun atan meta so omi san ma san tamila ma la mo la se jade ni oruko baba ma se mi ni nitori me je mu oro re ata ti ko re wi pe mi pa na lati aso mu do re o mo mu ola la da o ro oro re o re ti mu ola la da nitori oro re gugu e mi to se re wi o ye gba iwo so agbara ko gba iwo so agbara ko gba iwo so agbara ko gba iwo so a si le ko jade ata ko re wi pe e mi o pa lejo o mi o mo so ta ko ni ko lo fun wa o ko ko fun ta se mi wa o ye jade a si le jade agbara ko mi wa ibe ye ja olúwa ní kíkún ní ọrẹ ìtẹ̀síwájú
8: ọrẹ ìtẹ̀síwájú
7: ogó tuntun àwọn ọ̀ká ti wà tí ayé òjẹ kan rògó wọn nì olúwa ní kí wọn fẹ́ kán bẹ̀rẹ̀ sí rògó
8: ní
7: o ní àwọn ọ̀ká ayé ti dá wọn dúró
8: kábíyèsí
7: olúwa ní òun fẹ́ kí wọn bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ọrẹ ìtẹ̀síwájú
8: ogó tuntun
7: ibi káyé di ẹ̀ mọ́yẹ fẹ́ pò ń bẹ̀ bóyá mú àkáǹtì náà báyìí kó kọ́ bá tó bá jẹ káàṣì ló fẹ lọ lò bóyá òfẹ lọ lò ń pọ ẹsìn mú dání
8: báyìí
7: mo sọrọ jáde ogo táyé ti fipamọ sẹwọn ogo táyé dájú ìyá kábàá rẹka sódẹka mo ń gbọ létí ni wọn ní ọmọ kan ó dẹ ti ṣe dáadáa ṣùgbọn wọn fi sẹwọn bí a bá tú jósẹfù sílẹ àti ọmọ yẹn sílẹ ìdẹni mo ti
8: sẹ
7: ẹnìkan wọn ní wọn rú ẹ sínú ìgbésẹ ó yá máa sọ rẹ yìí ọrẹ ìjáde kò nínú ìgbésẹ
8: tiẹ
7: ọlọ́run gbọ́ ó ní ìyàwó tó gbàgbọ́ lápapọ̀ fún láti jọmọ lọ ó lẹ́yìn tó bá gba wòlíì rẹ̀ gbọ́ omi yóò dẹ̀ ṣe rere bẹ́ẹ̀ ni mo sọ fún wa dẹ̀ ṣe rere nínú àwọn tó ń dá ọrẹ yẹn tí wọ́n ń sọ ẹ̀rí mélòó ni mo ti ẹ̀fẹ́ kà nínú ẹ̀rí wọ́n gan mọ̀ pé wàá ti darí wàá ti sọ ọrẹ yẹn tó adẹ ti lẹ́rìn mo fẹ́ gbẹ̀rí ẹ lé
8: mi
7: bí àká nọmba tó fẹ́ lè kọ́ sílẹ̀ bá UBA
8: 77 50 80
9: 0
10: 50
9: 80
10: 80
9: all right tesiwaju ogo tuntun
10: very far
9: gbogbo iwo to bada ogo re ma sa do olorun le soro ko lohun so be
10: na rafa
9: lo wo aya to joju gidigan bi igbagbo re ba se gbe oni bi re ba ni igbagbo
10: o
9: so fun pe ko si jade se gbogbo eni ta si daju tele
10: mo
9: se so re o ya sare si ogo re ma so
10: amen
9: ide ma ja o ma domina gba kan na ba yen ko ri ko se ba dai
10: ko se o
9: ko te se o ni nigbati angeli ba ti ru omi
10: ba ti ru omi
9: o ni eni to ba kokko bo sile gbogbo e se yo wo ko ni ai loruko jesu de ni kokko yo de gbe mu dara mi o ma so to se wona to nda re ni mo se da ba ai se yen lo
10: amen
9: mi o mo so wo to ni to de duro mo se so wo yen to so re yen bai ore te so aju ogo tutun ni aye re ma wa sa
10: amen
9: in the name of
10: jesus
9: gba kan number na le
10: ko le ko fi
9: uba
10: uba
9: 10
10: 24 24
9: double
10: 77
9: 75 80 80
10: university
9: good of the tira bayi to ba ti woko
10: sa
9: so ko pun university ni
10: university
9: be lo nlo ni so go eleye lero
10: defa
9: eh ni pe bi en ta fo arena
10: yen
9: ni ba do ni bayi ni o
10: ah
9: abi abi le je program be
10: defa
9: ago meje gere gere adura wakati meta si meta bo ni o ma ni agbara
10: defa
9: ni bi ti en olodun ti ma ma rugu gudu ti asiro ogun esu de ma ma
10: e
9: lo mura
10: e
9: gbo ba to la ya ti o na
10: bi
9: ba ti ku ni be e gbo mi sa
10: gbo
9: o di olu ni
10: e yo
9: gbo to ba fe ri mi o fe ri mi bi wuli to ba ti wa si bi be yen yen ni ta fo are na yen yen ni aye ton gbe le yele ro ni yen ni that political no bi yen to ba wa se yen ta fo are na yen yen la ago meje si mo ke la yen ki lo sele olu olu nbo
10: olu
9: olu so olu ago meji la la ma be
10: ago meji
9: la ma ri mi wa tetede wa ti gba number sile o ma ti se ka sele
10: si
9: sa je le ma ja wa de ri anu awon kan fe gba kan number le kan si awon ki to fe la kan number lo follow mi lori page mi tori awon ko kan wa ti mo ma fe gbo adura tomato page lori YouTube lori Instagram lori TikTok ati lori Facebook aji lore atamata se prayer life ko le lekan si o aji lore atamata se prayer life lo like ko follow mi ko subscribe on fe ni gbogbo YouTube Facebook TikTok Instagram aji lore atamata se prayer life ya fe ni number yi number mi re o na ni WhatsApp number mi
10: eh
9: o le ni ki fi address prayer group mi
10: sa
9: so that won na wa ni ma ri adura ide
10: ni baba
9: ko si le bayi mi o ni ko fi pe mi o
10: then you
9: o le fi WhatsApp mi ki fi address prayer group mi ni o
10: eh
9: ma fi pe mi o to ba pe mi o ni gbe ma bo ko wa je agbeto ani eh ori phone ko lo gugba wonu aye ma se bara ori phone e da ko fun ladu e da ko fun ladu ojo ti to re oro re gbo ide ko wa je agbeto lagbo ba to la yi ati oro mo ti so fe yin ta fo arena
10: lati
9: jo ma gbadura ni olu to wa lege open university yen ta fo arena
10: bi
9: olo se bete mi nbe ta ba de ti pari nbe ago meje lo ma bere o
10: ti
9: ago meka lo ma pari ago meje la la ma bere toluwo to wa lona to gete bela
10: sere
9: yin ti e wa ni songu ota yen mo so fun yin pe
10: his glory
9: on his glory on to wa ni ali shiba ni tiri tiri bo so oluwa legbe ile epo ti won pe ni matis yen ile keji
10: yes
9: sir a jo pade lojo
10: monday
9: ago meje la ro le ti made ago mefo la dura bere
10: bi
9: senti na ni eyin te wa ni abe okuta ni sabi oni to alegbe ile eja yes ma ago meje na le ti made ago mefo si meje la
10: na
9: bi senti na ni ki eyin te wa ni sadan ni under sabo
10: bridge
9: ni joku community of
10: benin
9: awon ti ma de la ago meje ta ma gba number ago mefo si meje la na la
10: jo
9: so lojo ba to la ye ati oro
10: benin
9: sir wa ran nuga
10: amen
9: to le ni ki fi address WhatsApp group mi
10: ni
9: WhatsApp number mi na ni then what on number fe daru mo loju o le fi pe ni ki juro fun o ma pe mi fun address ori phone wa ma se cancel ifo emi ma so pe to ba dodo woli
10: wo
9: ko lo so to ba wa wa ko de tel mo ko tu asiro gbe ti de re de ja
10: ko
9: si dominela ko pada wa dupe number na re 070 3 5 2 3
10: 23
9: 1 4
10: 14
9: 1 7
10: 17
9: 0 7 0
10: 7 0
9: 3 5
10: 35
9: 2
11: 23 14 17
12: ogun ni bori wa
11: ami
12: ori sojo bolo
11: ami
12: awra nuba
11: ami
12: jesu ni wa
11: ami.

ẹ̀kú ojúmọ́. Ìròyìn yìí ká àgbáńlá ayé ló ń dé sí ti gbọ́ yín láti kànnì Alágelú 96.7 FM. Òkè gàjòkè eléyìí tá a kalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣeun Àríbìkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àtíkù ló ti bẹnu àtẹ́lu ààrẹ Tinubu látàrí owó kan tí wọ́n yà sọ́tọ̀ tí í ṣe 1.2 bílíọ̀nù àti díẹ̀ náírà tí wọ́n ní ó wà fún àkànṣe títún àwọn ààfin ṣe. Timi Frank ló ti ní kí iléeṣẹ́ ààrẹ Nàìjíríà kí wọ́n yọjú ìwé tí ààrẹ Trump kọ sí ààrẹ Tinubu bọ́ta. Ààrẹ Tinubu lọ ṣàlàyé wípé ilẹ̀ Saudi ìlọ gbọ́dọ̀ ṣe àdámọ̀ orílẹ̀-èdè ti Ísírẹ́lì nínú àdéhùn tó ní í ṣe pẹ̀lú àdó olóró alágbára. Ilẹ̀ ti Norway ni wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ àti fi ẹ̀hónú hàn sí àjọ ti FIFA látàrí káàdì pupa eléyìí tí wọ́n fún Balogun. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kúnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ ọmọ oyè sípò ààrẹ fún ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC Atiku Abubakar ni ló ti ṣàlàyé àpèjúwe ìgbésẹ̀ ìjọba àpapọ̀ tí wọ́n ya owó kan tí í ṣe 1.2 bílíọ̀nù àti díẹ̀ náírà fún kíkọ́ àti àtúnṣe àwọn ààfin nínú àlàkalẹ̀ ẹ̀ka ètò ìsúná ti ọdún 2026 wípé léyìí tí ò bófin mu. Bẹ́ẹ̀ ló sì fi ẹ̀sùn kan ààrẹ Bola Ahmed Tinubu láti máa lo ìlú agbára eléyìí tí ò sí nínú àlàkalẹ̀ òfin ilẹ̀ Nàìjíríà. Nígbà tí ń sọ̀rọ̀ nínú àtẹ̀jáde eléyìí tí ó fi léta lọ́jọ́bọ̀ Thursday látọ̀dọ̀ ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà lórí ẹ̀ka ètò ìròyìn Frank Shaibu ni ló ti ṣàlàyé lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àkànṣe títún àwọn àkànṣe tí ààfin ṣe. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí Àtíkù sọ, ó ní abala òfin ọdún ti 1999 ni ló là á kalẹ̀ wípé ìjọba àpapọ̀ kọ́ ló ní ojúṣe àti tún àwọn ààfin ṣe bí kò ṣe ojúṣe ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ọ̀hún ni ó béèrè ìbéèrè lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àlàkalẹ̀ òfin àti owó tí ìjọba àpapọ̀ là kalẹ̀ fún àwọn àtúnṣe náà, tó sì ṣàlàyé wípé ẹ̀ka òfin ọdún ti 1999 lóòótọ́ ló ṣe ìdánimọ̀ fún àwọn tó jẹ́ adarí lẹ́ka tìbílẹ̀, ṣùgbọ́n àtúnṣe àwọn ààfin ni kò sí lábala ti àlàkalẹ̀ iṣẹ́ ìjọba àpapọ̀. Bẹ́ẹ̀ ló ń béèrè fún àkóyawọ́ àti ìṣèjọba eléyìí tí ó ní ìlànà ti búre láre tí ó sì jẹ́ kí àwọn tó jẹ́ aráàlú kó mọ̀ ohun tó wà nínú ẹ̀ka ètò ìsúná àti ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé láti jẹ́ kí wọ́n tún àwọn ààfin ọ̀hún ṣe lẹ́yọ̀ṣọ́ka. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC Timi Frank ni ló ti béèrè lọ́wọ́ ààrẹ Bola Ahmed Tinubu pàápàá ìṣèjọba rẹ̀ láti dẹ́kun àti máa firú taná sọ́bẹ̀ fáwọn ọmọ ilẹ̀ Nàìjíríà látàrí wípé wọ́n ní ààrẹ Donald Trump ló kọ ìwé tó buwọ́lù sí ààrẹ Nàìjíríà. Nínú àtẹ̀jáde ọ̀hún lọ́jọ́bọ̀ Thursday, Frank ni ó ní kí ìṣèjọba Tinubu kí wọ́n tẹ̀ bọ́ ta bọ̀m̀bọ̀ ẹ̀dà ìwé tí wọ́n ní ààrẹ Trump ń ló kọ sí ààrẹ Tinubu. Ó ṣàpèjúwe ìwé ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí ò ní kìmí tó sì ní í ṣe pẹ̀lú dídáhùn sí ìbéèrè lásán tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ètò ààbò láàrin ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà. Frank ni ó wá ṣàlàyé nígbà tó ń fèsì sínú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìwé tí wọ́n ní ààrẹ Donald Trump kọ náà eléyìí tí wọ́n fi ṣọwọ́ wípé ìwé tí wọ́n ò bá kọ yóò ní òǹtẹ̀ ti iléeṣẹ́ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà, bẹ́ẹ̀ ni ààrẹ Amẹ́ríkà yóò buwọ́ lò ó. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú pé bó tilẹ̀ jẹ́ wípé ìwé ọ̀hún ń ló yọjú síta ṣùgbọ́n kò túmọ̀ sí wípé ńṣe ni ààrẹ Tinubu ló ní kìmí lẹ́ka ti ètò òṣèlú tó sì ń rí ìbáṣepọ̀ tó dógbe gbà lọ́dọ̀ ààrẹ tilẹ̀ Amẹ́ríkà.
o fi die mule wipe iwe ohun ni won fi onka ojo ti se ojo kefa osu keje si sugbon to dabi igba to je pe ope ko to di pe o sese wa yo sita bombo eleti o nse afihan wipe ki se wipe are Donald Trump ni lo nse buwolu fun are Tinubu ni bamu pelu alaye oro to je bota laarin ose to koja ijoba ipinle Bauchi ni won ti kede bayi pe won se idasile ile ejo alagbeka ele ti o ma fi oju awon to je oludasile ile eko ti aladani ti won o si foko sile labe ijoba winda ofin eni ti o je alakoso fun eto eko ni ipinle na Abdulkadri Ibrahim lo salaye oro won lakoko to n sabewo si awon ile eko ti aladani ti n be ni tibutoro ìpínlẹ̀ ti Bauchi komisanna wọn lọ dábàá wípé wọn gbé ilé ẹjọ́ ti alágbèéká wọn ṣe ìdásílẹ̀ rẹ̀ níbàṣepọ̀ pẹ̀lú ẹka tó ń rí sí ẹka ètò ìdájọ́ àti ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀hún ó ní ìgbésẹ̀ ọ̀hún ni gan láti ṣe àfọ̀mọ́ sí ẹka ètò ẹ̀kọ́ kí wọ́n sì rí dájú pé tikere tikere àwọn tó ní ilé ẹ̀kọ́ tó jẹ́ ti aládàáni ní ìpínlẹ̀ náà ni wọ́n ń bọ̀wọ̀ fún àlàkalẹ̀ ìgbékalẹ̀ ti òfin níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn 17 nínú àwọn 57 àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ṣe àyẹ̀wò sí ni wọ́n forúkọ sílẹ̀ tó sì jẹ́ pé àwọn tó tó bí 30 ni wọ́n ń ṣiṣẹ́ lọ́nà tí kò bá òfin mu Abdulkadri lọ́wọ́ la gbogbo ìkìlọ̀ fún àwọn tó dá ilé ẹ̀kọ́ ọ̀hún sílẹ̀ láti dẹ́kun àti máa tàpá sí òfin ìjọba kí wọ́n má bàa fi ojú winá òfin nípa gbígbé àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún ti pa ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn ààrẹ ilẹ̀ amẹ́ríkà Donald Trump ló ti ṣàlàyé ìkéde báyìí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọsọ tí ń bẹ láàrin ilẹ̀ amẹ́ríkà àti ilẹ̀ ti Saudi Arabia tó ní àdéhùn ọ̀hún gan ni ó wà nínú ìsopapọ̀ ti ẹkùn ti Riyadh àti ẹkùn ti Abrahamu inú ọ̀rọ̀ míì tó ní ṣe pẹ̀lú ìtumọ̀ ọ̀rọ̀ náà ni wípé orílẹ̀-èdè Israel náà ni ó wọnú àjọṣe náà ààrẹ Trump lọ sọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn táwọn tó jẹ́ òjìnlẹ́ka ọ̀hún tí wọ́n bẹnu àtẹ́lu ìgbésẹ̀ tó gbé wípé ó ṣeé ṣe kó dá ọ̀hún sílẹ̀ lẹ́ka ti ẹka ìjagun lọ́jọ́ iwájú bó ti jẹ́ wípé àwọn igun ọ̀hún gan ló wà nínú kọba olè ẹka tó ní ṣe pẹ̀lú àdó olóró tó lágbàá pọ̀ ni wọ́n ní ó ti wà nílẹ̀ láàrin bí oṣù díẹ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti ilẹ̀ ti Israel tó sì fa ìjà àjàkú akátá pẹ̀lú ilẹ̀ ti Iran lọ́dún 2020 níbi tí wọ́n ní ààrẹ Trump ni ó ṣe àtúká sí àlàkalẹ̀ tí ń bẹ eléyìí tí ó sì fìtàn balẹ̀ nípa àjọṣepọ̀ tí ń bẹ láàrin orílẹ̀-èdè ti Israel àti orílẹ̀-èdè ti Arabu méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyún United Arab Emirates àti ilẹ̀ ti Bahrain. lábala ti aré ìdárayá àjọ tó ń bójútó eré bọ́ọ̀lù láfẹsẹ̀gbá ní ilẹ̀ ti Norway lọ́hùn-ún ni wọ́n ti ń piyamọ́ ẹ̀ láti fi ẹ̀hónú wọn hàn sí àjọ ti FIFA látàrí bí wọ́n ṣe ní ìṣe ni ààrẹ Donald Trump lo ẹ̀ka àti agbára òṣèlú tó ní láti ṣe àyípadà sí ìgbésẹ̀ tí wọ́n gbé lórí agbábọ́ọ̀lù nìyún Fọlárìn Balógun lákòókò ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026 tí wọ́n fi gbégidá láti má jẹ́ kí eégún rẹ̀ kọ́ṣẹ́ yọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn pẹ̀lú gbígba káàdì àmì pupa níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù ní orílẹ̀-èdè náà yún Lise Claveni ló ti rọ àjọ FIFA láti rí ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó ní kìmí bẹ́ẹ̀ bá gbàgbé Balógun ni wọ́n ní kọ́lọ́ rèé sinmi kúrò lórí pápá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tako orílẹ̀-èdè ti Bosnia ohun Herzegovina eléyìí tí ó jẹ́ wípé arákùnrin ọ̀hún ni kò yẹ kó kópa tako orílẹ̀-èdè ti Belgium ẹ̀wẹ̀ àjọ ọ̀hún ni wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún padà tí wọ́n sì sun sí oṣù 12 gbáko lẹ́yìn tí wọ́n ní ààrẹ ti ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ni ló pe ẹni tí ó jẹ́ ààrẹ fún àjọ ti FIFA Gianni Infantino láti ṣe àtúngbéyẹ̀wò fún ìgbésẹ̀ náà Claveni ń lọ pa bèyàbìdún ẹ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún bí wọ́n ṣe tẹ òfin lójú mọ́lẹ̀ ń ló ti jẹ́ kí wọ́n fi ojú òpó tí ó tọ̀nà sílẹ̀ tó sì ṣeéṣe
kọjẹ ki awọn eyan ma bere wo ọmọlúàbí lẹka ti re daraya bo tilẹ jẹ wipe awọn to tun jẹ ẹka ti aja fẹtọ ọmọniyan ti igun kan lawọn naa sọrọ soke latari igbesi ọwọn to waye ti wọn si n kọminu latari bi ẹka oselu ṣe wọ inu ere idaraya ti ẹni to jẹ aarẹ fun ajọ fifa Infantino to wọn naa si gbọjẹgẹ

kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tó ṣuyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Àtíkù Abubakar ló ti bẹnu àtẹ lu ìṣèjọba Tinubu látàrí owó kan tí í ṣe 1.2 bílíọ̀nù tí wọ́n yà kalẹ̀ fún àtúnṣe àwọn ààfin nílẹ̀ yìí. Timi Frank ń ló ti gbójú agan sí iléeṣẹ́ ààrẹ tó ní kí wọ́n yọjú ìwé tí ààrẹ Amẹ́ríkà Donald Trump tó kọ sí ààrẹ Tinubu kí wọ́n yọjú ẹ̀ bọ́ta bọ̀m̀bọ̀. Ààrẹ Trump ló ti ṣàlàyé báyìí pípé ilẹ̀ Saudi wọ́n gbọ́dọ̀ ṣe ìdámọ̀ fún ilẹ̀ ti Israel inú àdéhùn tó ní í ṣe pẹ̀lú ti àdó olóró. Orílẹ̀-èdè Norway ni wọ́n ní wọ́n fi ẹ̀hónú wọn hàn látàrí ìgbésẹ̀ yípadà sí káàdì pupa ti balógun gbà. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde, ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pe ìròyìn tó ń dé sé ti gbọ́ yín láti kànnì Lágelú 96.7. ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lágelú FM 96.7 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yún Facebook lójú ewé Lágelú FM 96.7. Túnde Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ọ̀lọ́wọ́ Ìbùkún Olúwa Ọlágúnjú Ṣeun Àríbìkọ́lá ń ló ti ń ròyìn. A kú Ọlá Ajímọ̀wò a sì kú ìpalẹ̀mọ́ fún òpin ọ̀sẹ̀. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa òní ó sàn wá sí rẹ̀.

0: Bẹ́ńjọ Láyíwọlá lólóòtú ètò yìí. Kébùgì lólóòtú àgbà. Bó bá ṣe ń lọ la máa máa tẹ̀lé. Àṣìṣe Adémọ́lá dẹ̀ làmójú ẹ̀rọ tó máa ń gbé fún wa. Back to back. Ọmọ yín pàdé yín èèyàn yín náà ni Adéọ̀sán Káyọ̀dé. Ó dágún méje. Ká tó tàtà pèsè lórí ètò yìí. Gbogbo ọjà tá a bá ní tá a máa tà nínú rẹ̀.
1: Ìyáyà owó.
0: Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ.
1: Ọmọ ajẹ́ níbẹ̀ o.
0: Àdúgbò bo lẹ ti ń gbọ́ mi.
1: Àwọn ọ̀rẹ́ ajẹ́ ní.
0: Àdúgbò bo gangan lẹ́yìn ti ń gbádùn wà. Níbo lẹ wà?
1: Let's go there.
0: Bó o lò dé tọ̀sẹ̀ yìí?
2: Iná ń sọ, kan já wá sí.
0: Ìmọ̀ràn Belenja tí mo mọ́ ń kọ́kọ́ sọ ẹ̀jẹ̀ ń sáré tó sọ.

gbọlọgbọn ẹrú tẹ dọlọgbọn ẹrú onílọgbọn ọlọmọ ògèdè tẹ dọlọjú méjì nínú wọfà. Ebi ori ohun lo gbe omo loja rere te di aladota omidan. Ori yin o gbe yin ori temi na o gbe mi jo. Ayemi o. Pe ma bi mo rere. Ayemi o. Kilo mo tori e fe

0: Ìwọ ló ti bó ara tán yìí kọ́lọ̀ tí orí rẹ fẹ́ o ti bó dànù. Ó ti dòyìnbó àbàdì.
1: Mo ti bẹ́ sọ o.
0: Orí mi jọ ọ́, mo ti dẹ̀.
2: Ẹ̀dà mi o.
1: Mo ti bẹ́ sọ o.
0: Ẹbí ọ̀pọ̀lọpọ̀ èèyàn léèrè pé ṣé iṣẹ́ tó kọ́ lórí gé o máa fi jẹun.
2: My destiny.
0: Ẹyin sojú òpó lẹ́mọ̀ ń bọ̀. Ṣébi tó dé ṣọ́mọ̀ pé orí lè gbé ọdẹ bẹ̀ wo bó ní ṣe ń fi ọ́ jìyà lé ọkọ̀. Ọ̀nà keje ló wà yóò béèrè lọ́wọ́ orí ló fi ń sìfẹ́.
1: Ṣé mo ti àdé bẹ̀ o, ẹ̀dá mi.
0: Orí ìrẹ ò pariwo ìwọ́de rí aláriwo ni ọ́ ìbánà keje ló wà ìwọ náà mọ̀.
2: Orí mi o.
0: Béèrè lọ́wọ́ orí kò tó gbégbèsẹ̀.
2: Ẹ̀dá mi o. Níṣe lájọ sọ orí mi o. Orí mi ṣe lájọ.
0: Orí olúbàbọ̀ ti.

0: ẹkùn bàbá bèjì bóò ni àmàrà apádiláyé gún kán bẹ agbábíà kan mọ̀ tó jọ mẹ́ta ọmọjà dádì mo kí ọ àfíìsì abiodun èèyàn tèmi ni ẹ láti sanyo tó sanyo yòyòyòyòyòyòyò ẹjẹ ń gbà pé méjì ṣé n tó ló dà bíbi tí orí gbé ọdẹ gan ó gbé mi débẹ̀ ni o original mr toaster lion king ni o kìí ṣe mí o ẹ bá tún fi toast obìnrin tó tún di original mr toaster. Hello. Thank God it's Friday. What you read? Oludoye. Sum mi se.
1: Ori Adisa mi status star.
0: Good morning, Nanso. Ola se de abi kamadupe.
1: Emi la di so
0: lati gbagi ni Ibadan. Hello.
2: Hello.
0: Thank God it's Friday.
2: Thank you.
0: Àwọn ọmọ yẹn ń fi fóònù ṣeré. 0912370086 75 ní ká ẹ pè sí. Ẹ fi nọ́mbà alẹ́ òkèrè lẹ̀.
1: Alágbádá yọ sí ẹni bẹ̀.
0: Hello.
2: Hello.
0: Hello, good morning.
2: Good morning.
1: Mi ò ní gani bọ́dì máa ma jẹ.
0: Ẹ jẹ́ ń fojú òpó lẹ̀ náà mò ń bọ̀.

0: nígbà jí òjò ti já ní. Mo rí nbẹ̀ bàbá dáadáa.
1: Èmi máa ti dé kó bá ní tèmi.
0: Alhaji Kabiru Yaro Kabigan. Èyàn ti gastab ọba Mobi gangan nìyẹn. Bàbá abẹ̀ ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló sùn ibẹ̀ ló ti ń lọ ibẹ̀ ló ti ń bọ̀.
1: Ọ̀yọ́ ni.
0: Ẹ ṣe bàbá o.
1: Aláàfin o.
2: Adisa.
1: Ṣe fi o.
2: Adisa.
1: Tó jẹ́ ṣẹ̀ṣẹ̀ kù.
0: Thank God today is another Friday.
1: 24/7.
2: Adisa.
0: Ọjọ́ ìkẹrìnlélógún oṣù keje lóní.
1: Ta ló ṣeré o?
2: Adisa.
1: Ọ̀làjì Ìbejì.
2: Adisa.
1: Ọkọ Kẹ́mi Bé.
0: Ẹ̀yin àbẹ́tẹ̀ gbogbo mò ń bọ̀ o.
2: Adisa.
0: Ọlá. Ń bá padà dé agboolé àbẹ́tẹ̀ ni màá yà sí.
1: Ọmọ Gàmú Iwá.
2: Adisa.
1: Ọkọ fún mi bè.
2: Adisa.
0: Hello.
3: Hello.
0: Yes sir.
3: Thank God it's Friday.
0: Kò mọ̀ ní jáṣe mọ́ bàbá.
3: Bàjẹ́ fún yín ní fi ṣe àwọn ọpọlọ yín ní dọ́gba
0: o. Òun ni bàjẹ́ fẹ́yìn náà.
3: Ọ̀gbẹ́ni.
0: Ọmọ jọ̀dá
3: di. Láti sọ́yìn bẹ́ẹ̀ bàjẹ́ ni.
0: Máa ń gbádùn yín.
3: O gbogbo lọ́wọ́ orí mà ni. Bẹ́ẹ̀ bá tajà sí òjèrè nímọ̀ òkú bóyá àwọn ọmọ ṣe ni. Ìjọ tí ó ti bẹlẹ́dẹ̀ léèrè. Wọ́n rántí nígbà tí mo wà ní ọjà kan wàhálà ìtàlẹ̀ wọn rí náà rí mi. Ìgbà tí mo wá kúrò ní ọjà yẹn tí mo lọ ní ọjà mi gbogbo àwọn tí ò rí náà rí mi ní ọjà yẹn gbogbo ni wọ́n padà wàá rí náà rí mi.
0: Bẹ́ẹ̀ ń bọ̀ ló wà tẹ́lẹ̀.
3: Àpáta ni inú ọ.
0: Àní wọ́n mọ̀ bí yín pé à ń bọ̀ ló wà látijọ́ yìí.
3: Wà láìtàláì tí wọ́n bá wọnú sọ́ mi báyìí tí wọ́n fẹ́ rajà ní àpáta báyìí. Màá pín wọ̀n pé bí àwọn ọmọ mi rí wọn ni dá mi lò. Ìgbà tí mo wá kúrò sọ́ mi ìyẹn tí mo lọ sínú garaajì ni sọ́ mi inú garaajì báyìí. Wà lágbègbọn ní bá mi rajà ní ìsinmi.
0: Lọ́wọ́ orí
3: ni. Pé gbogbo nǹkan lọ́wọ́ orí ni kéèyàn ò béèrè lọ́wọ́ orí ẹ̀. Kéèyàn mọ̀ wò pé bẹ́ẹ̀ àwọn ohun ṣe ohun kòlò pé òun ṣe rí yìí.
0: Ẹ ṣe
3: dáadáa. Ẹ ṣe
0: ọmọ jọ dáàdì.
2: Ẹ máa jó.
0: Adéníyí Yetunde wọn bẹ́ẹ̀ lórí Facebook wa. Kọ́hìndé Olámìdé Adédèjì wọn bẹ́ẹ̀. Ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń sáré lọ tajà tí ń bá ti tu ojú ọjà dé. Màá lọ agboolé àbẹ́tẹ̀ dáadáa màá dẹ̀ tún ṣe ojú òpólẹ̀. Bàbá AK-47 bàbá lọ́jà tó fẹ́ máa tà. Wọ́n ti kádùn àdé ó yá ẹ̀wọ̀n sàmí.
4: Lágbèrè Wẹ́fẹ̀ 96.7.

àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn alàyé ọkàn ẹ bá mi ké hallelujah gbogbo alàyé ọkàn ẹ bá mi ké hallelujah ẹ sọ wípé ògo ògo ògo ògo ògo ògo alàyé ọkàn ẹ bá mi ké hallelujah láàárọ̀ yìí àánú ó sọ̀rọ̀ lórí yín láàárọ̀ yìí ìrànlọ́wọ́ ó dìde fún yín láàárọ̀ yìí gbogbo ọ̀nà yín ni yóò máa là àwọn ọmọ yín ò ní jìyà tẹ́yin jẹ láyé ọ̀nà tí ò là fẹ́yìn ó máa là fún àwọn ọmọ yín ọ̀nà tí ò là fún ẹbí yín ó máa là fún ẹ̀yin ẹni tó dá ayé àti ọ̀run ó máa gbè yín níjà ẹ sọ wípé hallelujah ẹ bá ń sọ pé olúwa ó ṣe o fún oore rẹ àánú rẹ lórí èmi àtọmọ ẹ bá ń ké hallelujah ẹ sọ pé olùràpadà mi ògo forúkọ rẹ ẹ sọ pé aláàánú mi ògo forúkọ rẹ ẹ sọ pé olúwa ó ṣe o fún àná mi olúwa ó ṣe fún òní mi olúwa ó ṣe àti fún ọ̀la olúwa ó ṣe ẹ sọ pé ẹni tó dá ayé àti ọ̀run gba ọpẹ wa ògo forúkọ rẹ jésù olúwa wa àmì mo gbàdúrà sí gbogbo ẹni tó ń gbò mí àánú yóò sọ̀rọ̀ lórí yín mo gbàdúrà fún gbogbo ẹni tó ń gbò mí ẹ ó ríran lọ́wọ́ gbà mo gbàdúrà fún gbogbo ẹni tó ń gbò mí ibi ò ní ṣẹlẹ̀ sí lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ló máa rí gbogbo àlàyé ọkàn tó ń gbò mí láàárọ̀ yìí mo gbàdúrà wípé ibi ò ní bá yín ẹnikẹ́ni tó bá dìde sí yín yóò ṣe ra rẹ̀ ẹ gbé ọwọ́ yín lé àyà yín ẹ sọ báyìí wípé ilẹ̀kùn yóò sí fún èmi ẹ sọ pé ọ̀nà yóò là fún èmi ọ̀nà tó dí má ìran mi ọ̀nà yóò là fún èmi ẹ pariwo pé àánú yóò lànà fún mi oore ọ̀fẹ́ yóò lànà fún mi májẹ̀mú olúwa yóò lànà fún mi ẹ sọ pé ẹ̀jẹ̀ jésù yóò lànà fún mi ẹ sọ pé látòní lọ ìrànlọ́wọ́ yóò dìde fún mi bẹ́ẹ̀ ló máa rí mo ń wo ẹnìkan nínú ẹ̀mí orí ń fọ ẹ lọ́wọ́ gbọ́ ẹrù ogun tí ẹ dìlẹ̀ olórí láti ojú àlá lórúkọ jésù ó yá kóore dànù bí ọwọ́ yẹn lé orí rẹ tọ́ bá ṣe tán kò ka Psalm 3 nígbà mẹ́ta kó o fún mi ẹ̀fọ́ orí yẹn ẹrù ogun táyé dìlẹ̀ olórí ó yá ayérayé yìí dànù láàárọ̀ yìí lórúkọ ẹni tó láyé àtọ̀run lórúkọ jésù kristi ẹrù ogun tí a dìlẹ̀ olórí ayérayé yìí dànù láàárọ̀ yìí màmá yìí tó ń gbọ́ mi láàárọ̀ yìí mo gbàdúrà lórúkọ jésù àánú ó sọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ mo fẹ́ fi àǹfààní yìí pè yín sí ìpàdé tó wà ní ọ̀sẹ̀ yìí

ẹjẹ́ àpàdé láàárọ̀ sunday ní challenge máa wá challenge láàárọ̀ sunday ẹjọ́ ètètè dé màá máa parí àwọn mẹ́sẹ̀jì lágbára ọlọ́run mò ń lọ sí jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọ lọ bó o bá ti dé tọ̀run rí yá àjọ lọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dálẹ̀ olúwa ni dálẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dálẹ̀ olúwa ni dálẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wo ẹnìkan tó o mọ̀ pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lóríri kó o ràn lọ sí jerusalem oore rẹ wà ńbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsànán kán mọ òróró méjì lọwọ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí ká ẹ sẹ́ndì mẹ́sẹ́jì èmi náà fẹ́ lọ jerusalem wọ́n jọ èmi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọ́wọ́ o oore rẹ o ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08 16 48 14 55 08 06 48 14 55 lórúkọ jésù ìlérí ò ṣe.

0: 106.7.
1: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò nìkan, lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kojú mọ́.
2: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: Ó dáná, sọ ká gbọ́.
2: Àbí.
1: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bí Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: 2 years ago, the biggest radio raffle hit with airwaves was

0: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: kọ́ra pé àwọn kan tí wọ́n jẹ́ kòràn gúnsẹ́ àwọn bọ́ìsì kan tán sara wọn jọ àbáwọn má nǹkan.
1: Ìbáìsì àwọn tèmi a.
0: Àwọn náà ran arábìnrin yìí lọ́wọ́ tí wọ́n gbé lọ ilé ìwòsàn. Ìdí rèé tí mo fi ń bẹ alága ìjọba àbílẹ̀ ọ̀nà ara.
1: Ẹyin náà ni o, ẹyin bẹ̀mí ni.
0: Ìyàn ọ̀gá wa. Dominion. Tèmi tọpẹ́ glorious.
1: Kì í ṣagbára ọ̀gá.
0: Ẹ dákun, bàbá ńlá sórí ìta mẹ́rin yẹn, ọ̀nà yẹn ń burú sí ni o. Bẹ́ẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ ṣíṣe rẹ̀ tẹ́lẹ̀. Ìyẹn ará ọ̀rẹ́ méjì mo kí yín o. Dídìdì ń yọ̀kù làlàkùlàlà. Ṣùgbọ́n láti bàbá ńlá dé oríta mẹ́rin. Ahùn lágbára díẹ̀. Bí ọdún sí òsì. Àbẹ́tẹ̀ tí ò ṣe é fojú dídẹ ní kànrán gúnsẹ́.
2: Ìbàkíbà ló ń bá ti ẹ̀ ronú. Ló ń bá bá bá sọ.
0: Àwọn àdúgbò yẹn àwọn èèyàn tán kójọ ń bẹ̀ gangan. Èèyàn ni wọ́n. Bàńdà kọ wọ́n kọ̀kẹ́ ẹ̀rú mọ bàyín. Ibẹ̀ ni Spencer wà. Spencer tó máa ń gbérin.

0: Allahumma labbaik.
1: Ronald Ali Imam Traveling Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wà nínú àjò àjà àti Umura. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó Mecca sanwó Umura sílé iṣẹ́ wa, tọ́nà òsì jẹ́ káwa náà jàǹbá yín fúgbà kankan rí.
2: Ẹ ṣe o,
1: àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde bí ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ Hajj àti Umura àtọdún yìí tó máa jẹ́ 26 September 2026. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá fẹ́ bá wa lọ sí Hajj, ẹ jẹ́ ká tètè máa wá sanwó sílẹ̀ tó di September 20, 2026. Owó Hajj tọdún yìí ni ó máa jẹ́ 8 million naira. Nínú ẹ̀ lọ ti gba visa Hajj, ticket, accommodation Mecca àti Medina pẹ̀lú jíjẹ mímu. Bàbá ń bari ni pé PTA owó dá ọ̀nà ní Mecca, a fún yín nínú 8 million naira yín. Sára sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com, telephone 08075752230 tàbí 070-268-627-51. A wà ní No. 1 Randolph Plaza, Iriakari Estate, Olúyọlé Extension, along Akala Expressway, Ibadan. No. 31 New Court Road, Old Gbagi, Ibadan. 5850 Indianapolis, USA. No. 1 YBA Complex, Sabo, Ibadan. The Gas Shopping Complex, Iyanago, Idiroko, Boda, Ogo State. Millions Multipurpose Plaza, Michael Colioso Expressway, Ajegunle.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe, àlàáfíà ò sí, ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: FM.
1: Kaabo pada latoju oja o ikani lagelu ni lagelu 96.7 FM oke gajo ke ile valavelele ni labada oya je kamo le toroyin ere idaraya o dugbegbe nke si baba igbe won se nda po mo wa gugule wo 1100 ni bi gibi ga kiri agba nla ye lo kan ni bani dore Facebook ikani lagelu 96.7 FM e lo je kamo fan family e ri wa nbe e ma bo lori TikTok at Top Striker 100 lori TikTok ola le won mo le rokoso e bariba ero po nbe ṣugbọn like kere ki lo de e ti jini aye ja gbe like de bi ba won gbe de o ani damu o ya gbagbagba lati be Mr B Entertainment o tun gbe kede o ohun ati G Smart Entertainment ni o to ba tin di Friday ti nbo ni o ke se to ni o next week Friday ojo yen ni July 31st ayeye alujo pari osu nu o yo dun gbagbo kan si Alhaji Sulaiman Ademola Komi Jackson ati Alhaji Sulaiman Adio atawewe baba oloye etu osi oba oje niyan lati ilu Eko won jo fi alujo won jo fi dabira won ba dojo ojimo ti nbo ni Mr B Lounge gaga ni o ti waye iyen Lounge B ni adojuko Kolada Easy House ni ogbori efo gaga ni ago merin ose ni o ma gbo gbo o nbo de to lora aye joko ago merin ose ni o alujo to skin gba kekunrin to tana tanyanyan tana nu oni lojo yen o alujo dale gbere gbere de ni bo se je niyan lapa be yen a jo wa nbe ni o ya papapa lati be yen Niger Sports Team Football Academy opin ose igege ni si awari awon ebun si awari awon ebun scouting program ni agbon ti barapa gbogbo eyin ti baragba mejeje e ku oju lana o baba tin di lola bere lada go mejo laaro la ni o Eruwa United Victory FC lati gaga o di lu meji Ayete National Team o di meta Lanlata United o di merin Starlight lati gbora o di marun Emirates FC lati idere o di mefa Slavenger lati tapa o di meje pelu ibarapa selected Niger Sports Team to wa nbe tele tele o di mejo a meje ejo yen ojo gbe peregi kana latola ati otola nibe lati sawari awon ebun eleti o tun je ogo ola tan o si jade tan lati tun gbe ole lati wa lara awon te gbe won mo toka si gbe to olodun tun ka awon na ye yo ri be yo je be o tori gbe anu olodun o na labadu a pe pataki lowo ayo fa pelu atileyin labe kabiyesi en to je number 1 ajo fa ti pinle oyo nu o kabiyesi oba James Odeniran aden to je akowe agba Mr Taiwo ese ran adupe o pelu ajo fa tagba ti barapa na eku iranlowo eku aduo ti wa bo se je niyan lapa be yen oya papapa lati be asudego njari awon presisi to menu e ti nbo okay ewo la fe ri gbo bayi to je presisi to menu re eh
2: akojuma tokun
1: akojuma
2: to ba tin diago concern ni ko barcelona awon ati ko ce europa ni bakana to ba tin diago marun rosenborg awon ati ko manchester united ni wolfsburg awon ati lyon lago kan bon match o mo koju saint paul to ba tin di ni ago meta
1: okay bo se je niyan lapa be yen awon presisi ti menu e ti nbo die die ayala ti lo ra ayala ti lo o ti lo ro ilu kan ayala lo ro ilu kan fun sa ti nbo yi won kan ru olorun ri e ti ri ilu ti o ma so te ara re ilu ilu ti du ilu o ti ma bi o ilu to ti ma bi o te nlo awon technology technology won kan ru olorun ri o ayala ro ilu ote drum ote drum won ni lu yi invite lu ju bo se ye lo mo fe ki sa o bere awon gaga nbe ti lu yi ko sinu won kan ru olorun ri o ilu ti o ma sote ti wo lote ga to si tun ma jo wọ́n ti ń sọ tẹ̀rẹ̀ ó tún wá mọ́ jó wọ́n ní technology náà ni ọ̀dà kò sí wàhálà sáà ti fẹ́ bẹ̀rẹ̀ ẹbí nu oṣù kẹjọ la fẹ́ kó sì nígbà oṣù kẹjọ báyìí dá méjì báyìí gbogbo ń dáhùn ti bẹ̀rẹ̀ ní pẹrẹ o àwẹ̀ tí ọ̀tẹ̀ nọmba wọ́n sẹ́ẹ̀lẹ̀ gẹ̀ẹ́sì ẹ̀ ń tà kọ́ sọ tẹ̀rẹ̀ ní sáyìí ẹ̀ mú wá bíi kọ́mẹ̀ntì ẹ̀já wo ta ló ṣe é ṣe kọ́ tẹ̀rẹ̀ ó síwájú ní sáà ta fẹ́ mú yìí nọmba wọ́n tí ó ti gbé yóò forí kú ọ̀tẹ̀ ẹ̀ kọ́ ẹ̀já wo ẹnìkan ó blaze cut and design jọwọ́ àwọn chelsea ọtí ọ́ ó blaze tẹ́lọ̀ mínú gbogbo joyce b ìwọ lọ ń sọ pé mayu ni ọkọ jìyà ok múra sí i arsenal ni ada agobu liverpool ni ọkọ jìyà ẹ máa kọ ẹjá eléyìí tó bá pọ̀ jù ìwọ tó kọ celtic yẹn ó kọ ọkọ lọ́hùn ìní sọ jù bá ń lọ pep guardiola ó dàbí ẹni pé ó fẹ́ tàkàrí ìpàkọ́ fẹ́ tìpàkọ́ o yóò taari ìpàkọ́ sí olóde ìta ló gbé lówó jàre ẹ wábi jókòó sí lówó jọ torí pé owó tó fẹ́ gbà lọ́wọ́ àsúrì ìyẹn ní ipò àgbọ̀jẹ̀ lólédè ìta ló owó tó ni wọ́n mú wá ó dàbí ẹni pé àwọn ará bí ń fọwọ́ rárá gbé owó yìí mọ̀ pọ̀ £17 million lọ́dọọdún bíi €20 million lọ́dọọdún ló fẹ́ gbà lọ́wọ́ olóde italy láti jẹ́ olùkọ́ni wọn ṣùgbọ́n wọ́n ní àjọ tó sọ̀rọ̀ kárí bọ́ọ̀lù àfẹsẹ̀gbà lólédè ìta ló àwọn ní abà alayé rẹ̀ lẹ̀ €10 million la ní that is £8.5 million yẹn lọ́dọọdún ẹ gbà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ wà wọ́n ní pep guardiola ní kí ni wo ń tẹ̀ náwó ni kì í mọ̀ sẹran olómi kì í mọ̀ sẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ẹran tí màmá wú tí máa ta bọ̀m̀bọ̀m mọ̀ ni ẹ yẹ wò dáadáa o ju gbogbo ẹ lọ ọ dàbí ẹni pé ọ̀rọ̀ ọ̀hún ọ̀fẹ́ lè wọ̀ mọ́ o bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ́yẹ ní kásù wọ́n ń wá agbábọ́ọ̀lù kan wọ́n dẹ̀ ti rí iná ti wọ̀ àdéhùn ti wọ̀ gbogbo ètò ti tò láti inú kọ mònákò alájì bàmbà wọlé ẹjẹ́ àrojú ọjà ká padà dé báa bá dé kí n gbé yín débẹ̀ nílé agbára pẹ̀lú mi ń bí mo ní orí kan wà ń bí láàárọ̀ yìí n ò kẹrù orí yẹn rí mo ti lọ rìn àjò lóríṣiríṣi mo lọ ilẹ̀ adúláwọ̀ mo lọ west africa mo lọ north africa mo lọ europe kẹrù orí rí o ta ló lórí yìí ẹjẹ́ àrojú ọjà kádé ká tàn mọ́lẹ̀ sí ẹ kú kalẹ̀.
0: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí ìsàlẹ̀ inú dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
0: ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn ìkéde wá láti ọwọ́ alibarika health spring foundation tọ́jú ara rẹ o.
4: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ̀ ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù
4: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Ṣé ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán? Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: bàjẹ́ lórúkọ ọlọ́run ọba bá àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run.
1: ni lagelu lagelu fm bẹ́ẹ̀lẹ́lẹ́hún nílùú ìbàdàn ní kẹ́ẹ̀tì máa gbé tó ìràwọ̀ islam.
0: kí àtìgẹ̀ lórí akẹ́yìndé gbẹ̀gbọ́n. pín àwọn òjíṣẹ́. ṣáájú ẹ̀dá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. àwọn aráalé rẹ̀ àwọn sàábì rẹ̀.
1: bàbá màmá.
0: àti gbogbo mùsùlùmí tí ó fi dọjọ́ ẹ̀sán.
1: kẹlò kẹwà kẹkọ.
0: ànábì wo la ń ṣe àsàlátù fún láàárọ̀ yìí.
1: ìlú kú mànú tẹnukọ.
0: òjíṣẹ́ kan ni.
1: àní ọ̀rọ̀ ọlọ́run tá nábì.
0: tí a gbé dìde láti rúkùsùn lẹ.

wẹ́rẹ́ dé wẹ́rẹ́ gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ti wà nínú pé wọ́n ń ṣèdánwò lọ́wọ́ kódà àwọn kan ń palẹ̀ mọ́ wọ́n ti parí ìdánwò wọn ń palẹ̀ mọ́ ọlídé ọlọ́run ò ṣe é àtẹ̀yí tó ń gọ̀kadà reléèwé àtàwọn tó ń fẹsẹ̀ rìn a dúpẹ́ àánú ìṣọ́ àti àbò lórí.

0: doctor sọ pé káwọn tó lè dáwọ́ lé.
1: Ẹni sunkún pé ẹ mọ̀ tó ń wá.
0: Ẹ kọ́kọ́ lọ deposit 500k. Ẹ deposit ni wọ́n sọ pé yẹn ló máa parí ẹ o.
1: Èmi
0: ó túṣọ lórí yóò fi fúnjà yóò pé bolo wọn gbélé ìgbà.
1: Ọba náà pè lónìí nǹkan wa mọ́mọ́.
0: Àti ilé àtòdì òun kódà kí wọ́n ta òun gan òun ọ̀wá 100k. Ta ni ó ṣàánú òun báyìí?
1: Àlùní
0: ẹ̀ṣọ́ náà ni pé mọ́mì gan-an ẹ má pẹ́. Ní time láti waste rárá. Ta bá nílò arákùnrin yìí tàbí arábìnrin kò gbọ́dọ̀ pẹ́. In the next 1 hour. Ọba tí ò jẹ́ kí wọ́n gba owó pa lórí wa. Tàbí káwa náà ò san tẹkútẹkún. Owó tó máa ráyé máa ń fi ẹkún san. Táwọn kan ó sì fẹ̀ rí gbà. Olúwa ò ṣe o. Ibi tí wọn náà wà ṣá máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Mo kàn mọ́ mọ̀ sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ kí kálukú náà ó lè wòye sí àánú Ọlọ́run lórí wa.
1: Gbogbo aláàyè àtàwọn tó ní ẹni lẹ́rú pẹ̀lú ẹ̀rù tó
0: ní. Ọ̀rọ̀ pé mi ò tí ì kọ́lé kọ́.
1: Mo
0: lè má ti ra mọ́tò. Kódà àti jẹ àti mo lè má ju 101 lọ. Tàbí 110 tàbí 011 èyí ó bá tiẹ̀ rí kó jẹ́ ń bẹ̀.
1: Ọ̀sá
0: dánwò tí ò ní bọ̀ọ̀dá. Ẹ̀yẹ tún kéré ju ń tọmọ ẹlòmíì.
1: Ìkan
0: ò ṣe ẹlòmíì ṣùgbọ́n lọ́hún fún àwọn tó ń bẹlẹ́gbẹ́ ẹ̀dá láàmú.
1: Tó
0: sì mọ̀ pé ẹni tó sùn kalẹ̀ lọ hospital. Àìsàn ò ṣe òun o. Ṣọ́ra àwọn tó ń sáré kí yẹn gan ni mẹ́wàá ń ṣe.
1: Nìkanṣẹ́ rí ẹ pé mo ní tọ́ba bí mi máa fèsì tó wọ̀ ní.
0: Ọba tí ò san tí ò já san náà ní.
1: A fèsì tó wọ̀ ní ọba tán fún ni lóhun ta fẹ́.
0: Lọ́wọ́n ṣe é. Láàárọ̀ yìí lágbára Elédùmarè.
1: Ọba tó tó ọlọ́run ìyá.
0: Ká máa sọ pé alhamdulilayi láàyè tó wà yẹn.

yẹ ṣe báyìí láàárọ̀ yìí. Jáfì yẹn ṣabala alákọ̀ọ́kọ́ ká lè ráyè ọpẹ́ tó pọ̀ tààrà. Jẹ́ kí ìbéèrè rẹ̀ ó mọ níba. Jẹ́ káròyé rẹ̀ ó mọ níba. Ṣùgbọ́n jẹ́ kọ́pẹ́ rẹ̀ ó pọ̀.

0: padà dé. Ọmọ láàni ń bẹ lórí ìjòkó. Ká lo abala kí lo Ọlọ́run wí kí lànà bí sọ. Ta bá ti wá kúrò ń bẹ̀. A wà bẹ́ sáàrin gbùngbùn èyí tá fi kásẹ̀ rẹ̀. A lọ ṣe àgbéyẹ̀wò lórí àtubọ̀tán láàárọ̀ yìí. Pẹ̀lú bẹ tí ń dà pọ̀ yìí náà. Yasinra wa ń gbẹ́rẹ́ pàkọ́. Gbogbo ẹ̀yin níyẹn tẹ ẹ̀jẹ̀ kéniyàn ó sùn. Ẹni ibi ní kọ̀kọ̀ ṣùgbọ́n tó máa ráyé tó ń kan sára sí pé ìyẹn nìyẹn. Níta gbangba ìyẹn ni wọ́n pè yín, èèyàn kéèyàn sì ní. Yasinra wa ń gbẹ́rẹ́ pàkọ́ láàárọ̀ yìí. Ọmọ péjọ tó bá ti wá tààrà báyìí. Oh my God. Ẹni ire náà ń pè yín. Ọmọlúàbí èèyàn pọ̀ ń bélé. A tó fara ti káyìí. Ẹ̀gún ṣọṣọ, fara ti wò wá dá mọ̀. Àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá ò padà wá jábọ̀ mọ́ tí wọ́n kọjá sálùkì àmọ́ Ọlọ́run. Ògbóró ẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ ń bọ̀ lọ́dọ̀ yín láàárọ̀ má bínú o. Ọlọ́run èmi kọ́ o. Yálò ẹ̀ka ìpolówó ọjà èmi náà rá bàbà fi lédùmarè kọ́ Ọlọ́run kó dákun kó jọ ọ̀nà ọ̀la ńlá rẹ̀ kó ṣíjú àánú kó ṣíjú àánú àṣẹ ìdùmarè kárí àfa mò ń bọ̀.
1: Oladele FM 96.7.
2: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ẹni àjò wa pa láàárọ̀ yìí yára kí àwọn èèyàn má fòjé pítà wà lẹ́kùn sàlà kódà mi ẹṣẹ ẹkú àìsàn dúpẹ ẹkú àdúró tí ẹkú ìtẹlẹ ni wáyé òní ja yín tàn máa nínú ayé lórí àwọn àdáwọlé adéwálé àyìndé lẹ́yìndé ọlámìdé adédèjì alájà jẹ̀mí láti ẹni ọlá ìyá mú kí yín o bákan náà bàbá wa mickey ọlárẹwájú ọmọ ìbílẹ̀ bàbá ọmọ ọlọ́jọ́ ìbí ọgá mi kí ṣukúra pé yóò ṣọ̀pọ̀ nínú ayé o gbogbo àdúrà tá a tọrọ fún olóró olúwa mú lọlé àṣẹ bẹ́ẹ̀ mú ní kí n dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kí n bẹ̀rẹ̀ kí n bá yọ̀ ní tó òyì ẹ mẹ́ka mẹ́sẹ̀sọ ládìgò wà láṣeyọrí nínú ayé abdulsalam ọmọ láàánì alájàjẹmílẹ̀ ẹni ọlá ẹ̀pọ̀ làjímà àró wà láti ìlú ìsẹ́yìn
1: ìta
0: jíbọ́lá kéré àwọn èèyàn ti lúpọ̀ náà mọ̀ tìjà nìre ẹ dákun ẹ bá mi ṣí à program ẹ jẹ́ kó gbéra tán alájà látífà gbọ́lá sísà mi dáadáa ẹ kórè òkòdé lágbàre lẹ́dùmarè wàálíkù sàlám wàràmọ́tòláì wà bàràkà àtù lágbàre lẹ́dùmarè ẹ ṣe mo dúpẹ́ olórí ọpẹ́yẹmí jùmọ̀kẹ́ bọ́láńlé láti sanyo ńlẹ̀ ìbàdàn ọládẹ́pọ̀ adéyẹmí adẹ́sì ni láti muslim ńlẹ̀ ìbàdàn ní gbọ́dọ̀ má mọ rírì yín ẹ ṣe mo dúpẹ́ gan.
1: àwọn ọmọ ọlọ́run wọn bá ìbéèrè
0: gbogbo àwọn èèyàn wa láti láti pégbà
2: mọ́sífálà
0: ẹ ṣe wọ́n jíṣẹ́ yín fún mi mo dúpẹ́ o mo mọ̀ ọ́ lórí ẹkú àtẹ̀lé àwọn ọmọ yìí ò ní ṣẹrú inú ayé tó fàdé ọlá ọládèjì ọmọ bọ́lájì abdulwasi ẹ̀ṣẹ́ àfa ọmọ àfa bàbá àfa wàálẹ́kùn sàlám ẹ̀ṣẹ́ mo dúpẹ́ ẹ bá mi ṣe àìtàrà mo ní ìdí kọ́mẹ̀ntì yín àti ṣe àti kọ́mẹ̀ntì lórí ètò yìí ó ṣe pàtàkì gan ni ẹ bá mi pin kó kálé wá kí bàbá mi olùkọ́ mi ọ̀kan nínú àwọn alágbẹ̀dẹ tádá ni wáyé lò tó fi rọwá sóhun tá a dà wọ̀nyí diakoni ẹsẹ adélakùn bàbá yorùbá láti ìlú èrúwà mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o ìyá mi dáadáa làájà ìyá abèjì ẹlẹ́gùsí ìyá iṣẹ́ mo dúpẹ́ alájà ìṣọ̀lá
1: bẹ́ẹ̀
0: làwọn èèyàn ń wọlé ó dẹ̀ ń wú mi lórí
1: gbẹ̀dọ̀
0: ẹ ṣeun ẹ jẹ́ ká ṣe báyìí mo dúpẹ́ mo ń padà bọ̀ lórí wàyítẹ́ wà lójú òkú màá tún wá kí n láìpẹ́ yìí ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ọmọ láàánú ká kọjá sí abala kí lọ lọ́hún wíkí lànà bí sọ ká lè bọ́ sábalẹ̀ yìí tá a la fẹ́ yẹ̀wò láàárọ̀
1: yìí
0: ẹ jí mu ibrahim ẹ ṣe mo dúpẹ́ gan
1: kódà
0: tó bá rí bẹ́ẹ̀ ọmọ láàánú kí lọ lọ́hún wíkí lànà bí sọ bísímìlà yà ṣèk.
2: assalamu alaikum wa rahmatulahi wa barakatu.
0: wa alaikum salam wa rahmatulahi wa barakatu.
2: a mọ̀ tún kíra wa kú àkọ́tún ọjọ́ jimá tuntun tọjọ́ ti tèní.
0: olúwa ṣeun o.
2: ọba alekeola mọ̀mọ́já fi jùmọ̀ àti tèní mọ̀já fi dágbére fáyé o.
0: àmì ọlọ́run.
2: gbogbo jimá tí a ma ṣe nínú ayé ọlọ́run ọba aláàmọ̀já ṣe nínú ìnira.
0: àmì àti àmì.
2: wọlá ti tóbi rẹ̀ wọ ọlọ́run alájì. ẹ mọ̀ kó òun láti àárọ̀
0: ọlọ́run mà ṣe
2: òun iṣẹ́ tí ọlọ́run bá fi rán ni bí ìdání ṣe máa ṣe kẹ́ni ẹni ṣe máa
0: rí
2: ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run mẹ́jọ oṣù yín ọlọ́run mẹ́jọ ọ̀rẹ́ yín bákan náà ìyá wa kan máa ṣàdúrà fún wa pé ọlọ́run ó jẹ́ àrílé wọ̀
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àdúrà ńlá sì ni olúwa ṣe
2: ọlọ́run ó jẹ́ àrílé wọ̀
0: àmì elédùmarè.
2: àwọn bàbá wa kan pè mí nígbà tá a parí program
0: níjẹjọ
2: kódà tó fi di òní ọmọ lánìí pógámù tẹ ẹ sọ ní jẹjọ yẹn
0: ọrí àkórí ọrọ tẹ ń bá bọ yẹn
2: ọ fẹ jújù bá ń lọ
0: ẹ tẹ ẹ síwájú.
2: sẹ́yìn pé nígbà tí a yé àkókò gbà tó
0: bó ṣe gbà wá láàyè tó
2: nbẹ náà láti dúró lọ́jọ́ ti tèní a kan ra mú díẹ̀ torí àwọn àlàkalẹ̀ tá a làálẹ̀ lórí ètò ní ọjọ́ ti tèní ẹ já mú bí díẹ̀ bàbá wa tọkùn nínú àwọn ìwà tó yẹ ká bá lọ́wọ́ ọmọ nìyàn
0: ọmọlúàbí
2: yàn ànàzọ́ọ̀fà
0: àlá ẹni tó bá jẹ́ ọmọlúàbí
2: ọ̀n láti jẹ́ ànàzọ́ọ̀fà ẹni tí ó máa má
0: onímọ̀ tó tó èèyàn
2: baba oni matoto
0: afinju
2: afinju ta ba wonu ile ta ba wo inu ile laarin loko laya aso ti obirin mi ti fin dana ni kitchen oun na ni fin fun omo loyan
0: o da ni o tun wa da ni sitting room na
2: o tun wa tun
0: ko da o se bi pale alejo
2: alaji nigba to tun wa fe sun to fe ti awon atoko ti won fe sere keyin saja aso na ni won tun fi sun laji jo to bere mi si wo ile oko alaji wa tokun lati jo na lo ti diran kan ijo to bere mi si wo ile oko lo ti diran kan
0: kilode
2: o wa se irun bi te mo ti ke ba se pe ba nlo si bi occasion to feju inu to dirun alaji islam nkan to mo ni olorun ni na loha Anabi wa Muhammad
0: sallallahu alaihi wasallam.
2: Oni inna Allah.
0: Olorun oba yin.
2: Daju daju Olorun oba o. Jamalun.
0: Allahu akbar.
2: Oba to re wa ni.
0: Allahu akbar.
2: Yuhibu jamala.
0: Allahu akbar.
2: Oni fe nkan ti o se kini o.
0: To ba re wa po.
2: Afawa Abdullah ibn Abbas. Oni mo wan se imototo fun yawo mi. Ti koda ti mo ba tun mura tan ba tun katiki. Ti mo ba mura tan ba fun fe ma fi perfume sara
0: ile to je lorun aladidun
2: won wa bere lowo afa Abdullah ibn Abbas sahabi annabi wa Muhammad
0: won
2: ni kire to fi ma se oni mo ni fe ki yawo mi na o ma se kini ko na o ma tun ra se fun mi emi na lati wa se kini o lati
0: ma
2: tun ra se fun baba wa po sinu ile lodo okunrin mi n toto baba wa
0: kasa
2: drossi tin be ni di okunrin mi
0: eni pe
2: drossi awotele
0: okay le n pe drossi
2: to wa ni di okunrin mi lati osubi meta ni tin be ndi re
0: kilode
2: nitori po lorun ni alaji ewo ni ka fe ba omo niyan soro
0: kasi mo ti ja ni kanila gelu la wa lori eto ile ta pe ni to n lo lowo ni kanati la gelu e seun
2: kasi
0: n te n pe mi da pon se so e je kin pari program
2: ki ya fe bo mo niyan soro kasi ma yen nu pe alaji e ma soro nso ani e ma soro nso baba wa kini sele nbe un enu ati la we run
0: kilode so ni kukuru ede olorun fe ka wa ni imototo
2: ani imototo alaji ta ni oriyin te fe jise islam fun yan bayi ti o ni gba islam latara yin
0: ala
2: sugbon awa fe jise fun yan eyin baba esi ma pa lowe wi pe eni fe da so fun ni torun re la se kini
0: ilawo
2: awa fe wa to ke oba ti salemu ti sale oba
0: to wa wa ni mimo
2: to wa tun wa ni mimo en to lon fun ni liya irugban
0: to po die
2: o ya ko li ma kompe islam gan fe anabi sallallahu alaihi wasallam anabi na ma una ma si ba toto
0: allah akbar
2: gbogbo e kan dipa na ni alaji ni bo ale tin bo e lo so ni mo amu na li wa de ni e ja ku la ba lati be oni elekeji on ba gbogbo awon alase wa on ba wa soro Oloni ya ayu alladina amanu mo peyin olugbagbo ododo limata kuluna ma la tafalun aba wa campaign nbo loju ona yi ta won oloselu oba ni se ku won ma so Oloni kilo ni te ma so nte ni le si
0: te mo kagbara yin o ka
2: nta gbara yin o ni le ka baba won wa gbo asis coming lai pe a ma fun gbogbo awon a ma fun yin nkan kan a wa ma reti baba wa sibe bila seyin ah ni nkan kan
0: do
2: todun merin yi pari
0: nbo todun merin mi
2: limata kuluna mala tafalun kire te ma son te ni lisi alaji wa tokun e ja po sinu ile o ma kan ke baba re wa ni ah asakun mo so kun mo so je biskiti omo ni be ni daddy mi ma je je kin jade nsin kin lo ra biskiti ye
0: ba tin pada wole bo
2: ba tin pada wole bo ma bo ra biskiti nbo dede ni fun baba nkan ra biskiti wa o ti o ba ti ba arabo ti doran si
0: allah akbar
2: nitori o ma re ni toto osugbo ti doran fun a gboro ma so nkan ta ni le se kini o ta ni le se e so fun yawo yen sadeun fun adeun yin te se fun ye e jo wa si muse
0: allah akbar
2: e ja mu kan se kale ba ma lo ya araje wa tokun
0: to
2: ala adilu
0: to
2: de dede
0: ala adilu
2: dede
0: laarin omo niyan
2: o ti di oran eyan to je matruda oran eyan ta gbeju sile ile
0: to ti won laarin wa gan
2: e je ki n bo si odo awon adajo atawon agbejoro abami alquran so fun wa oni mi ni ajli dhalika katabna ala bani israila ma kotala nafusan bigeri nafusin enikeni nitori pe enu lowo o leyan o ni gbangadi o ni gbogbo nkan lo ni sugbon o wa gba awon agbejoro e ti muyan pe suspect ni e ja ma be suspect ni ai be ko o si ma si wa di lo labenu sugbon idi ti wa fi di mulele wi pe lagbaja ohun lo fallu si iru nkan yi yi o
0: ohun lo si wa baje
2: ohun lo si wa baje
0: bayi inu iwadi ti fi yan pe aje ibaje simo lori
2: simo lori koda igba ta lu qurani nso o ni en to ba da iwa baje kan si lele paye elegbe o kankan ni paya ojo le payan ni payo di pa npapa ni boya o ma ma gangan lo pa fun rara re ni baya o sasi ni baya o me aye baya o me ye baya ni eyi to ba ri ko je ni be emi eyan po lowo re abawa kini se islam wi eni we ti gbo pe on lo pa eyan
0: e ti se wadi o ti fidi mule
2: e ti se wadi pe o ti fidi mule ele seri en ti won paye islam wa ni ko won wa lo si le awon eni to pa yan ye dede ru eni ti won pa won wa fi ropo eni na
0: boya won wonu ebi won lo
2: won wonu ebi won lo ebi oku ko ebi en to pa yan won wa wonu ebi re lo dede iru ebi en to pa epe baya akobi ni eni ti won pa
0: ninu
2: ebi ti won ini oje
0: awon na wa lo wa akobi na bi apayan
2: akobi ti won na epe omo yin e lo pa akobi wa o
0: koda to ba je pe to eni ti won pa yen ohun ni breadwinner ohun lo ntoju ebi yen
2: ibi ti won lo gangan
0: eni olohun ba ne card e soke le ti won na lohun bi apayan
2: be ni won wa pa awon mo re wi pe aburo baba re n lo pa lagbaja o a si pa baba ti ena
0: idajo re
2: abawa o mu wa ti won o si se kini
0: to se dajo
2: o se dajo leyin re won wa mu eniye won wa fi si e won ti o ni jade nbe ma
0: kan bi se ledumare
2: aba mi a ti se wa di pe lagbaja lo elo demi lagbaja legbodo e wa ni and the end of the no pada ma ronu ku wada ngba to ba pe ti joba mi ba pada de be nko epe darijin ngba to fi koko se ye ko mo ni sense re ni o sise aba mi awon ti won pe yen won gugu ojo ta won omo won aba won ebi won ba tin ri awon eniye inu won ni don
0: bene
2: ofin sera islam ni pe eni to ba pa yan o na ni ese kini o e pa o na tabi ke lo pa awon ebi en to je breadwinner nu ebi si won na koda ko se pe gba keji ni koda ko se pe last ni inu won pa iru ebi won se na ni e aba mi baba wa lamunigun won ma ko nikan
0: won lo ladi ni ogba ogbe
2: ima lo ladi ni o baba wa lamunigun so wu pe aye to dojuru eju aye ko anabi lo pa

0: gbogbo làákàrẹ ta fi ń gba àwọn èèyàn tó níṣẹ́ ọpọlọ ni nígbà tó dòde àti làákàyé nígbà tí ó re okun ara èyí tó fi ń fo fẹ́ǹsì kàṣà tó pawùdà pé sórí ṣe mọ àwọn tó wọlé tàn yín ni láìgbégún nígbà tí kálukú ó ṣe tí àti lulẹ̀ tó níṣẹ́ bí ó ludo ìtúbọ̀tán kọ́tátò tó ti máa wo ọ̀run fẹ̀fẹ̀fẹ̀ báyìí point of no return tí ò ṣe padà sẹ́yìn mọ́ àkókò tọ́pọ̀lọpọ̀ èyí ó máa jẹ ìka tómi ó máa bọ́ lójú wọn ọ̀rọ̀ ayé wa ara wọn sì máa pa wọ́n lẹ́kùn jẹ́ òdìjọ́ mẹ́jọ ọlọ́run má jẹ́ adájọ́ lékún lọ́wọ́ pápá wa náà ló kú pásọ èyí náà dòkú o pásọ àwọn ará ilé wa dòkú o sì má dà wá láàmú tó fi ìdìjọ́ mẹ́jọ dj spider alájọ iṣẹ́ papọ̀ lénìí ọmọ láńlájọ sọ̀rọ̀ afa aminu lórí afẹ́fẹ́ mọ̀nà ọmọ tìjani rèé títí ọjọ́ mẹ́jọ subhana rabbika
1: rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin wa alhamdulillahi rabbil alamin
0: afa spider

àwọn èèyàn tí ó jẹ ó lè jẹ́wọ́ níbi tọ́rọ̀ dé dúró yìí ó lè jẹ́wọ́ ọjọ́ sì wà àti ìyíkoto àti ìbẹ̀rẹ̀ sí yíkoto rárá.

0: fun ologun eru yo gba be koja lara awon bi ti o foju kanu ido yo gba be koja kilo juku lara awon bi ti o foju kanu yen o okolo yo gba okolo koja sanka joko sibe olorun lo de aya ba n se 100,000 yen ba n 00 lo bere re o pari sori 5993 5993 lo pari ta ba ti wa pari 100 a wa pada sori 50 ekan to busy yen o possible ko ti call tan gba yen en bo lo ti lo argue bayi tori olorun eh 100k lojo friday gbogbo to lo gba le yan fun eyan sogun fe ele ka ro
1: o gari akojumo o
0: e ku ojumo ruko yin atadibo je wa yi
1: olusegun afun so ni oruko mi
0: mo wa fun yin so nbo le wa lo te fi gbe ko fall mo fun yin so
1: Ogbe, wo se kan lowo ni.
0: Ah, ada.
1: Ogbe.
0: Adugbo wo le wa yi?
1: Ikoyi ni ipinle Osun ni mo wa.
0: Ikoyi lu koyi ipinle Osun.
1: Be ni.
0: Igbo le tin play kase.
1: Ah, o ti pe o.
0: Se ti jeri.
1: O ti jeri o.
0: Okay, customer. Emelo le je. Emelo le ti jeri.
1: Ah, customer yin ni mo je, ni gboro paro. O tin to bi emeta.
0: Ada.
1: Tabi
0: ele lo leje.
1: Mo je 150 gbeyin.
0: Okay, leje last.
1: Gbeyin o.
0: Oda e je 100,000 to wo kan la aro yi.
1: Okay, e se mo dupe.
0: Won pe yin bi se ma npe yin, ba se ma npe yin yen.
1: Oda ile se yin o ni juna o.
0: Ami. Bo se je nu. Customer ni. Tori e na lo fi nfi wa se kini, a ko fi koko wo kuku ti ma pe meji la pe. Oburu. Ya pada sori 50,000 naira yen. Ya pada ori 50,000 naira yen. 02 2284 lo pari e. Ya pada sori. Ati ni suru o. E meji la pe lekan tele o.
2: Hello.
0: E karo o. Ìkànnì làgẹ̀lú láti ń pè yín orúkọ yín àtàdúgbò tẹwà ẹ̀ sáà.
2: Orúkọ mi ni Adéwálé Adékọlá. Don Striker.
0: Ó wà ń bẹ́ o, orí yín wà ń bẹ́.
2: Don Striker.
0: Àdúgbò wo lẹwà ẹ̀ sáà.
2: Tẹ́lẹ̀lẹ̀ náà mo wà.
0: Àì abájọ tẹ́ fi ń fi àṣà kọ ilé lẹwà. Ẹ fi àṣà kọ là ń pè yín látàárọ̀ ní ẹlẹ́wà lórí kọ́. Àwa nílò láti dúó dé yín a lọ sàwọn draw mi àìsẹ̀ wa padà wá sórí ọ̀dọ̀ tí.
2: Ẹ ṣe gan ni ẹ ṣe ojú òní
0: kí. Ìgbó lẹ ti ń play kaṣẹ̀.
2: O ti pẹ́ díẹ̀
0: sá. Ṣé ẹ ti jẹrí?
2: Láti láti ẹ̀mí ò jẹrí.
0: Ẹ wá máa wo nǹkan ẹ jẹrí. Tóní tó yẹ kẹ́ ẹ jẹ ló tún wá yẹ kí Amọ̀túnrí yín pè láti jọ yìí. Oda, congratulations, 50,000 naira náà ni, ṣùgbọ́n àtọ́làtọ́ na in bad.
2: Na in bad o.
0: So, customer care máa pè yín láìpẹ́ yìí, wọ́n béèrè account details yín.
2: Don Striker.
0: Bàbá ńlá o, respect, bó ṣe jẹ́ nìyẹn. Ẹja lọ sórí 150. Ẹja lórí 150. 150,000 naira, 150,000 naira, 00 ló bẹ̀rẹ̀ rẹ̀. 6466 ló parí rẹ̀. 6466 ló parí rẹ̀. 150,000 naira. Ta ló lówó yẹn? Ọkọ̀ nẹ́ẹ̀tì lọ́wọ́ kan. Gbé kọ́ọ̀lù ẹ o. Gbé kọ́ọ̀lù ẹ. Hello.
3: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ o.
0: Orúkọ yín àtàdúgbò tẹ wà ìsà.
3: Olúwa síná lórúkọ mi nígbàdàn ni mo wà.
0: Olúwa ṣe kíni.
3: Olúwa síná.
0: Aláyọ̀.
3: Olúwa síná.
0: Aláyọ̀. Àbí

0: àmì àṣẹ ìyànjú tí oníkálukú wa ń gbà kí ọlọ́run ọba àlékí ọlá kó bá wa fi ìbùkún ohun àlùbáríkà kó bá wa dá sí wìtìwìtì aláwọn àmì ẹ káàbọ̀ padà láti ẹka ìpínlẹ̀ ọ̀yà ìyẹn tí ilé iṣẹ́ lagilu 96.7 FM lórí ètò yín ètò wa jimo olóyin.
1: èyí
0: tá ń bá bọ̀ lọ́sẹ̀ tó lọ yin àgbàbọ̀ ẹni tá a bá roko ti sí ibẹ̀ náà láfà bọ́ sí ọ̀rọ̀ ànábì noa ètò ànábì noa ẹjẹ́ kí bàbá ó tún bẹ̀rẹ̀ fún wa ní pẹrẹwu àbí kí n fàǹfààní ẹ sọ pé kí ẹ̀yin olólùfẹ́ bàbá tẹ́ẹ̀ ń retí wọn níjẹjọ kẹ má bínú ṣùgbọ́n bàbá náà lẹ rí bàbá one bàbá two bàbá náà lẹ rí ẹ wà á gbádùn bàbá gangan fúnra rẹ̀ munirudin oníṣọlá giwa bismillah yashe.
2: alhamdulillah rabbil alamin arrahman irrahim maliki yawmiddin mo kí ọlọ́run
0: alhamdulillah
2: ọba tí ìkápá rẹ̀ ka gbogbo nǹkan mo dẹ̀ ṣe ike àti ike fún ànábì muhammad mo kí gbogbo àwọn bàbá wa àfáà tí wọ́n jẹ́ àwọn tán mú ẹ̀sìn yìí dúró dè wá tí gbogbo wa fi láǹfààní àti ṣe ọlọ́run jẹ́ kárí gbogbo wọn pẹ́ àwọn tá ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn ní àkọ́kọ́ mo kí ìyá wa adánlá àfẹ̀jí sọ̀rọ̀ fún ìrìn àjò tí wọ́n gbé kalẹ̀ yìí kí ló jẹ́ kí n kíyìn ni wípé ìtàn àwọn ẹni ọlọ́run tí a bá tu gẹ́gẹ́ bó ṣe yẹ ká tu ó yẹ kó fún gbogbo àwa ẹ̀dá ní kó ṣí wa níyè kó pe làákàyè wa padà
0: kúrò
2: níbi àkàtàkì títà ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí mo fi kíyìn púpọ̀ nìyẹn tí gbogbo àwọn tí bá wá ń wá síbí báyìí ẹ jẹ́ kí wọ́n máa sọ àǹfààní tí a mọ̀ rí lára àwọn ànábì
0: kọ̀ọ̀kan
2: àtàwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó nínú ìrìn àjò kó lè máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ayé.
0: naam
2: ànábì náà aleyhi salatu wa salam ọ̀kan ni a lè pé ní àkọ́kọ́ nínú àwọn ànábì ọlọ́run tó jíṣẹ́ fọlọ́run.
0: What about Anabi Adam alayhi salatu wa salam? What about Anabi Idris?
2: Ti abato.
0: Naam.
2: Anabi Idris shaju
0: Noah. Naam.
2: Tori pe omo Anabi Shitu ti shabika Anabi Adam ni Anabi Idris.
0: A big ben Anabi Adam
2: ni Shitu.
0: O ni Shitu to bi Anabi Idris.
2: Idris.
0: Naam.
2: Anabi Idris
0: iya tumọ si pe ninu gbogbo ọmọ ti Anabi Adam bi Anabi kankan o jade nbe omo omo re omo abigbeyin re omo ti e lo wa bi Anabi Olorun ta mo si Anabi Idris alayhi salatu wa salam o ti nye mi bi se nya won temi na nle
2: Anabi Noah omo omo Anabi Shit ni
0: Allah akbar
2: ora Anabi Shit lo bi Anabi Idris
0: naam
2: Idrisu omo omo lo tun wa ni Anabi Noa tun wa je fun
0: Allah akbar
2: so ki iyan ma gba
0: akoko naam
2: Anabi Noa ise Olorun to je ninu akoko ise Olorun gbogbo eni ti Olorun waye lati ori Anabi Adam ni won wa bo Olorun se ri
0: ta l'Olorun
2: so ona ni awon ojogbon fi so yi pe ntin je sin ni pe àǹfààní tí ọlọ́run bá fún èèyàn láti wá ọlọ́run láti rí ni wọ́n pè ní ẹ̀sìn lákòókò tí wọ́n kálukú wọn ò tí ì mọ bí wọ́n ṣe sìn lọ́hùn bọ̀ wọ́n mọ̀ pé ẹnìkan wà tó ń jẹ ọlọ́run ṣùgbọ́n àwọn ìrìn àjò tó ti ṣáájú níbi àwọn àṣìṣe àwọn ẹ̀dá nígbà tí ẹ̀gbọ́n àtàbúrò kábílà àti kábílà para wọn àṣìṣe kan ni tí ó wà nínú tàn náà tí wọ́n ń rí so àwọn yẹn ni irú ànábì nóòhù dìde láti wá kọ̀rẹ́kìtì nínú ayé gbogbo yẹn àwọn àwọ̀ àbàjẹ́ yẹn lànábì nóòhù ń pírẹ́chì nítorí pé ẹ̀mí ìjẹ́ni ọlọ́run ọmọ àwọn ẹni ọlọ́run ó ti wà lára rẹ̀
0: àbí ká sọ pé àkọlẹ̀ pé yóò jẹ́ ànábì
2: ṣàmọ̀ pé nígbà míì àtọ̀
0: atọ́lẹ̀dọ́lẹ̀
2: ni àtọ̀ àwọn ẹni ọlọ́run ọmọ lè bàbá lè jẹ́ wòlíì tààtọ̀ fa wòlíì jáde látara ọmọ
0: rẹ̀
2: so ìrìn àjò yẹn lànábì náà kò rìn nínú ayé gẹ́gẹ́ bí tàn ṣe sọ fún wa sọmárìlì ànábì náà o bere si ni pe awon eyan sakiyesi nipa iwa abaje
0: yi te nse yi o to
2: yi te nse yi o to
0: bayi le ba se je ka se
2: yi te nse yi o to tori won ti mo oju pona an josin kaka
0: allah akbar
2: ko ti kaluku sa wa pe bo bawo la se josin e ri pe ni ipile nipa ti awon anabi kabila ti kabila won ti irubo solohun ni won wo olohun ipe e tolohun ba gba ninu re so iwa abaje ila nabi noho un
0: try lati
2: ko fawon eniyan
0: mi ma taje sile ma
2: pa yin ni kan fi n pariwo ipe iwa lesin
0: ha on to bi wa lesin re
2: to bi wa lesin niyan
0: ise si anabi noho ni
2: lati pile yen ina mo ko iye iniyan la nabi noho ko iyen la nabi idris ko iyen la nabi shuaib ko oni nti olorun ran kaluku won
0: allah akbar
2: mo fi so pe awon lesin yen
0: ibaje ni won ko
2: ibaje ni
0: naam
2: pe laarin ara wa ngba ta ti po yi ibaje ti nbe laarin ara wa eje identify e ka de ko ka wa wo ebole tori iwa buruku ni fabinu olohun
0: bo te pe papa won ti mo ta ni papa olohun
2: be ni won wa na ni
0: allah akbar
2: won gba yi pe iwa buruku ni fabinu olohun won wa npe awon eyan kuro ninu iwa buruku
0: sinu iwa dada
2: sinu iwa dada sugbon eni ti o ti gogo ninu iwa buruku ko ni fe file eni din ta tete pe be ba wi fun
0: yo dija o
2: eni ti mu ti ti pe be ba wi fun yo dija eni ti se sina ti sina pe be ba to pe bo se ja buru fa awon elomi lo pe awon kan
0: allah akbar solong o si ri won ni
2: e ja fi yen le
0: fun ni dajo yin o fi si lowo eyan kankan
2: ko si e seun ibi ti mo
0: lo
2: o si lowo eyan kankan Olorun nikan lo le dajo gbogbo eda iniyan na lo de so fun wa pe ka ma pe ra wa sakiyesi ni tori pe ade tun ni gbogbo e o gbonu ara won a fe lo beyan leni anabi nu o bere se yi o di wahala si lorun iwo ibaje to ti gogo lara enikankan wa enikan wa dide nisin ko lo nfe ko lo fe abolish corruption ni Nigeria yi
0: oju
2: re o ri
0: yo se ise
2: so bo se n ba bo niyan
0: naam
2: igba to ba bo won fi ya je iyen ni won la won ojogbon kan se so yi pe oruko re gan ki se noho inagije ni noho
0: allah
2: tori pe inagije yin pe elekun egbere
0: allah akbaru I ma n fi ekun ko ba je ni eyi te se yi o da
2: ti won tun na ti won fi ya je
0: allah
2: be ni
0: je la mo la yamut
2: awon
0: tori ko baba e je n bo yin ye ko ti mo ta ni papa olohun
2: be ni
0: sugbon won mo pe olohun kan nbe
2: be ni
0: to ye ka paya
2: be ni
0: ta gboro lo sawaba
2: be ni
0: sugbon ka fi ibaje nle
2: be ni
0: ka ti e le moju to ta ni olohun yen
2: be ni
0: lati wa ko ibaje ekun ni anabi nu wa ma n sun
2: be ni
0: every ibaje ile ko
2: da kini yo da
0: wa tun wa lu
2: wa lu
0: kabiyesi olohun abi tori e lo se lu gigun emi ninu aye ni
2: naam gigun emi seri tin je gigun emi yi o ti o ya ri pe ti a ba gbo opolo o ti da controversy le lona wo nti won bi wa lere ni wi pe se 365 days na ni won fi nka odun nigba na tori ko si calendar ko si
0: ago
2: ko si nkan kankan
0: akibaru akibaru baba e ku la kai ko si nta fi nka odun gba na
2: calendar o ti
0: boyo su kan la won pe lodun kan
2: yes.
0: Koda boyo se kan ni
2: ni won pe lodun kan
0: who knows la fi le so pe pato ojo ori ere mo gbe fun yin e te siwaju
2: ninu tan won so wi pe 146 years after ti anabi adam lo ninu hude
0: odun melo wa ojo melo la mo ti won ka lodun
2: nigba na ko se ni to mo
0: sugbon ta ba ni ka wo pelu awon ibeji ti anabi adam bi to si je pe abigbe yin re
2: la nabi shes
0: in anabi eh o lo bi idris ninu aromodomodomo idris bi kerin na
2: la nabi no ati jade
0: o ni ati jade se pe yen na mo
2: be ni yo ma fo yo ma fa
0: o je pe in 10 years ni won fi won loko
2: boyo su mefa ni nkan kan don fi nka odun
0: ni gan yen olohun ni kan yen ye
2: olohun ni
0: kan baba ya ma le gun le oro ile ni amaye ni so
2: naam
0: eje n jara lo se ka pulo oja eje n lo tin ba de gba yen o sugbe mo lowo o a le pari loni o
3: file
4: oh
3: Lagilu FM 96.7.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Happy 48th anniversary!
7: Fún ogójì ọdún Ọlọ́run jẹ́ olóòtítọ́ síbẹ̀ fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúpo tí ó ti yípadà di ọ̀tún orí ọ̀fẹ́ rẹ̀ dúró láyé.

0: ṣẹ́gun ọdẹ kúnlé the great sauce lórí kẹ́ ẹ̀ máa gbọ́ lágẹ̀lú 96.7 fm torí pé ṣe dáadáa gan.
1: ẹ̀yin tèmi nílé lóko lọ́nà ọjà ẹ máa gbọ́ ètò ọláyíwọlá o èmi ṣàìdù ṣùpá ṣàìdù ń bí ti gbogbo ayé mọ̀ náà ètò ọláyíwọlá ni mò ń gbọ́ gbẹ̀ngà ó yàtọ̀ jù.
2: ayé kò ń lọ ayé òdúró.
3: ọjọ́ladé adékọlá lorúkọ mi o sunday dagburu gangan náà ni o gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yẹ pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ eré ìtàgé pátápátá kò sí program méjì tí ó yẹ kí ajọ máa gbẹ́jú ó yà tẹ̀.
4: ọmọ ohun tí màá ń ṣe mọ́.

0: àwọn àgbo ṣeré lóríṣiríṣi ilẹ̀ ó máa bá pàdé o lágbo ṣeré ẹ mọ ètò tó fúnni ládùn tó fúnni lóye ni lágbo ṣeré ẹ mọ gbẹngà ó yàtọ̀ sóhun ṣàlà tọkùn rẹ o lágbo ṣeré ẹ mọ gbọ́.
1: Tó àwa ni Taiwo àti Kẹ́.

0: ẹ̀yin elégbèdà.
1: Mi ní ẹja ń bá kàn.
2: Ìwọ ló mọ̀.
1: Yes.
2: Ìwọ ló lè sọ. Ìwọ ló mọ̀ lọ́dún rẹpẹtẹ. Ìwọ ló mọ̀ lọ́dún bá.
0: Bó lè tó lágbo òṣèré, ẹja ni àbẹ́yà kan. Ẹyin náà lẹ lè sọ nílé.
2: A máa fojú ṣe wá léṣe.
0: A kì í káàbọ̀.
1: Bẹ̀rẹ̀ mi lọmọ tán.
0: Sórí ètò lágbo òṣèré fún Tony.
1: Èmi lọmọ tán.
0: Lónìí ọjọ́ ìkẹrìnlélógún.
1: Àlùjọ́tò.
0: Oṣù keje.
2: Bọ́tà wà lẹ́hìn
0: tíjọ. Ọdún 2026.
2: Gbogbo àgbọ̀tà wà lẹ́hìn tíjọ.
1: Àṣà tó.
0: Mo ń kí yín lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí.
1: Àṣà táwa lè fẹ́ gbọ́.
2: Ẹnu ta wà lẹ́hìn tíjọ.
1: Ète tó ta létí.
2: Àgbọ̀tà wà lẹ́hìn tíjọ.
0: Bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ olóòtú àgbà Túnde Ọmọláwu.
2: Tíbọ̀.
1: Èmi.
0: Tó fi wá kan olóòtú ètò yìí.
2: Ìlọmọ
0: lórúkọ olùkùnmi olóyè Gbẹ̀ngàn Ọláyíwọ́n ló yàtọ̀. Ọmọ tó yàtọ̀ lọ́mọ. Ni mò ń kí yín.
1: Èmi lọmọ tán wí.
0: Adéọ̀sùn Olúwa Káyọ̀dé lórúkọ mi.
1: Ọmọ tẹ́ wí.
0: Ọkọ ìyàwó ẹ̀ ní o.
1: Bàbá ní ní.
0: New Vision làwọn kan máa ń pè mí. Lórúkọ DJ Spider. Ráàjọ máa ṣépọ̀.
1: Because àlùjọ tó igbó.
2: Àgùntà wà lẹ́hìn tíjọ.
1: Àlùjọ tó kíkọ.
0: Àti Mr. Alágbó òṣèré gangan tó bí lọ́ba Ajayi.
1: Àga kí a.
0: Ibẹ̀ ń bì yìí.
1: Ọ̀rọ̀ ìṣítí lálá.
0: Ó yá.
2: Má lọ bá wọn dáṣà mi.
0: Àwọn nǹkan tá a fẹ́ gbọ́ tó jẹ mọ́ òṣèré. Ìròyìn àti àwọn nǹkan kan. Gbogbo ẹ̀ pátá la máa já yín sí. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lágbo òṣèré gangan mo máa gbé yín débẹ̀ gan. Ẹ dẹ̀ máa mọ̀ bó ṣe wà sí. Mo máa sọ̀tàn òṣèré kan. Torí pé gbogbo ohun tá a bá ṣe yóò dìtàn.
1: Ọ̀rẹ́ mi mú jọjọ.
0: Pàdí mi mú jọjọ lágbo òṣèré lẹ́yìn gbọ́ lágẹ̀lú ni wọ́n ń pè bí o.
1: Mú jọjọ, ó yá jẹ́ ká jọjọ.
0: Ẹ lọ sígboro ẹ lọ wo rédíò wo ni wọ́n ń gbọ́. Lágẹ̀lú 96.7 FM.
1: Onílé kọ̀ọ̀kan wa máa wò wọ́n níràn.
0: Ó ṣoríire jàre ọmọ ìyá àfẹ́.
1: Mujojo.
2: Mujojo o, àti mi mujojo o.
1: Mujojo.
0: Ẹ̀yin tèmi iṣẹ́ ti wà ń bẹ̀.
2: Mi mujojo o.
0: Ẹ jẹ́ nkọ́kọ́ ti bí ìbẹ̀rẹ̀ torí lónìí a máa tún yí ká ṣe ẹ̀.
1: Débọ́lá olórí màmá rẹ̀ ẹ má sọ.
0: Káyọ̀dé náà ni New Vision lẹ́ ń gbóhùn rẹ̀. Ẹnìkan ló jọ ti Gbẹ̀ngà ó yàtọ̀ ẹ. Omi ẹ̀kọ́ ló ń ṣe.
1: Pé wọ́n ò dẹ̀kọ́ o.
0: Bébé bá ti ẹ̀pẹ́ lára ọṣẹ máa ń dọṣẹ náà ni.
1: Màmá rẹ̀ pé kì í ní ẹ̀rọ̀dòdò.
0: Àwọn òṣèré kan ń bẹ tí wọ́n ti làmìlaka ní.
1: Kò ṣe wí Mr.
0: Nídìí iṣẹ́ yìí ṣùgbọ́n tá a rí wọn láyé mọ́. Tó dẹ̀ jẹ́ pé a lè gbàgbé wọn iṣẹ́ àti patán ti kó mélèé gbàgbé ni. Màá ti ẹ̀ kọ́kọ́ dákọ bí ogún àbí bí ọgbọ̀n. Láwọn òṣèré tán ti kópa. Ṣùgbọ́n.
1: Bàlùjọ lè re.
0: Tí ìtàn wọn sì ń tàn.
1: Mújọ mi o.
0: Bàbá ń sọ̀rọ̀. Súlè sú èbèbè.
1: Màtíjẹ́ kò lékì.
0: Ó mọ̀ kópa gidi o. Màá sọ̀tàn rẹ̀ bí ìṣẹ́jú bíi méjì kí n tó wá lọ tajà.
1: Ẹ má sọ pé yìí ò dẹ̀jọ̀ òjọ́ bí mo ṣe wí mí.
0: Ẹsẹ̀ rántí àlàásàrè. Ìṣọ̀lá dúró jayé. Bó ṣe bàbá aláwo ọfọ̀ pọ̀. Ṣẹ́yìn èèyàn ṣẹ́ ìgbàgbé bísí kọ́mọ láfẹ́. Lórí gbogbo fíìmù àgbéléwò.

bí àwà dáadáa ní pòsónú iná wọn dẹ̀ máa ń ṣe jù mbẹ̀. Gbogbo orí TV nígbà náà sún èbèbè náà máa ń pariwo. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ. Nígbà tá àìsàn ráńpẹ́ dé, bàbá ìbá ń tọrọ ọ̀dárí jẹ́ ẹsẹ̀. Ìwọ́n á rò pé kí ló dé? Wọ́n ní ẹjọ́ ẹ dáríjì mi. Ìyẹn ò ní 2023. Ẹ̀wọ́ ọ̀tá náà ti ń tọrọ ọ̀dárí jẹ́ ẹsẹ̀ ṣẹ́ ẹ náà ti ń gbà náà. Wọ́n ní gbogbo obìnrin tí mo ti fẹ́ ti pọ̀ jù. Àwọn tí ó bímọ fún mi ti ń gbà. Àwọn tí mo jà lólé ara tí mi fún wọn ní nǹkan kan. Àwọn tí mo

0: 0805675. Ẹ jẹ́ ń gbà pé bí méjì sí. Kí wọ́n á já yín sáwọn ìròyìn tòní gangan. Lágbo òṣèré lẹ̀ ń gbọ́. Àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú òṣèré. Eléré orí ìtàgé tàbó lórin. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ la máa já yín sí a máa gbé yín débẹ̀. Hello.
1: Hello sir.
0: Mọ́ mi.
1: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ mà káàárọ̀.
1: Ẹ kú ètò.
0: Ẹ yá.
1: Mo máa ń gbádùn eré bàbá fi mi. Àti bàbá yìí mo ti ń pe tẹ́lẹ̀ pẹ̀lú ìfúyọ́ Ogúnṣọlá.
0: Ìṣọlá Ogúnṣọlá Aiso Pepe.
1: Ìṣọlá Ogúnṣọlá ẹ o.
0: Mọ̀mọ́ ṣé ẹ rántí orin Aiso Pepe yẹn.
1: Adéṣọlá lọmọ ayò.
0: Èrè o la ó fọmọ ayò ṣe.
1: Ogúnṣọlá lọmọ ayò.
0: Èrè o la ó fọmọ ayò ṣe. Ẹ ṣe o. Wàláì gbogbo wa la máa di tán. Láyé ìgbà àti rẹ́kọ́ọ̀dù òbésèré yìí náà jáde. Ó ní bá ṣe máa ń sọwọ́. Ẹ̀yin dá wà lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ mi tí ìrí yín ń bẹ́ẹ̀. Àní kí lorúkọ ìyàwó bàbá Ṣùwé gangan tí bàbá yẹn béèrè tí wọ́n mọ̀. Ó dẹ̀ ń kàmí ńlá. Orúkọ ìyàwó bàbá Ṣùwé. Ẹ jẹ́ ń gbà pé kàn yín kí n lọ tajà. Hello.
2: Ẹ káàsán ẹ kú ètò.
0: Yes ma.
2: Ní kò ṣàn kò ní bàjẹ́ fún yín.
0: Kò ní bàjẹ́ fẹ́yìn náà.
2: Àmì àmọ́ mi YouTube ló ń sọ̀rọ̀ láti tán yìí o.
0: Ó yà nà.
2: Ẹ ti gbàgbé ọmọládùn kẹ̀kẹ́ lẹ̀ wù mí.
0: Ẹ.
2: Àti ajílẹ̀yẹ.
0: Kòtò ọ̀run.
2: Ajílẹ̀yẹ.
0: Mọ̀mọ́ ṣe ewéré kòtò ọ̀run gbà náà.
2: Mo wò bẹ́ẹ̀ ni.
0: Otu ọrun lọ ni ja ji si. Ẹ wo. Ọlọ́run ti kún. Ó dàbọ̀ ma. Orí Facebook Lágelu FM. Ìyá yẹn gan mo rò kún tẹ̀lé wa tẹ́lẹ̀ bọ̀ wọ́n tẹ̀lé wa. Wọ́n tún ti fẹ́ ṣàṣírí ìdánwò. Káàṣẹ́. *347*1004*2#. Káàṣẹ́ ni mò ń sọ. Ó máa gbé yín débẹ̀ ẹ tún máa sún síwájú. Ẹ wo orú mọ̀mọ́ tó jẹ 500,000 lẹ́ẹ̀kan. Ó ta mẹ́ta lánàá ó tẹyọ kan láàárọ̀ yìí. Wọ́n wá béèrè ṣé o jẹrí ó ní December náà lòún ti jẹ last. Wọ́n lè lò ló jẹ ó ní 500,000. Orí tí ò mú 25 kò mú 50. Orí rẹ̀ ò mọ́ 100. Àbí bí ẹni tó jẹ́ ń gbà ta sọdún léyá. Tó náà ni ó lóun ń wẹsẹ̀ lọ́wọ́ ń jọ ọ̀tà kọ́kọ́ tó ń wẹsẹ̀ lọ́wọ́. Níjọ́ ọdọọdún léyà yìí. Ó yá DJ Spider jẹ́ ń dókè lọ́nà mo fẹ́ lọ tajà. Lágbo òṣèré lẹ́ ń gbọ́ Lágelu 96.7 lédè tí ń gbọ́.
3: Lágelu FM 96.7. 20.

máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé.

0: kankan.
1: Èyí bọ̀ gan o. Ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi,

0: Anipali Abileyo. Epe 0803-765-2404. Africa Gem Aba. Egbo Giafara Lokumara Yagaga Gani Okoja Abe.
1: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instant. You can also dial *6606*1# on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Gbogbo ọmọ ológo pátá ètí yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
5: Ṣèbí nítorí ògo ni o. Nítorí ògo ni
4: o. Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend PF wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lẹ́tẹ̀ Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹ́ lẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kún yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì ọ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run àlàyé lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. C Owó wa tó gbàdúrà sulè fún ọ. Ṣayọ̀ tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

0: tó ṣe rékọ̀dù igan ń bẹ pẹ̀lú mi báyìí kẹ́ẹ̀kan tí ẹ gbóhùn wọn bẹ́lẹ̀ ń já.
1: Orin tó mọ ọgbọ́n wa ṣùgbọ́n ní ṣe.
0: Hello, hello sir, Alhaji.
2: Apo Ojúmọ́.
0: Yes sir, gbogbo àgbáyé ní ń gbọ́ yín, ta ló ń bá wa sọ̀rọ̀?
2: Alhaji Rashid Ende ni orúkọ mi.
0: Tí gbogbo èèyàn mọ̀ sí Merengue. Bàbá ẹgbọ́n wọn lẹ sọjọ́ òbí lánàá, ọdún mélòó lẹ pé?
2: Wọ́n ní mo sọjọ́ òbí fọ́, sọjọ́ òbí
0: lánàá.
2: Àtẹ̀yìn àti kejì ni.
0: Àtẹ̀yìn àti kejì yín.
2: Bẹ́ẹ̀ni ni àti kẹ́hìndé mi. A ṣe ọdún mẹ́ta ó lé lọ́gọ́ta.
0: 63 years. Àwọn èèyàn wá ń sọ àríyànjiyàn lánàá bàbá, ọmọ ìlú ibo gangan ni yín.
2: Àṣé wọ́n ní ìlú kan mo ti wá ni.
0: Èmi sọ pé Ìbàdàn ni yín, ń bọ̀ lágbólé bàbá yín Ìbàdàn.
2: Agbolé wa ilé alájà ni níta ọ̀kọ̀rọ̀ nísàlẹ̀ òsì ní Ìbàdàn.
0: Níta ọ̀kọ̀rọ̀ nísàlẹ̀ òsì bí yìí. Ọmọ àárín gbogbo Ìbàdàn ni yín. Bàbá ẹ ṣe púpọ̀ rẹ̀ láyé o. Ẹ ṣe púpọ̀ rẹ̀ láyé, ẹ ní fi tàná ṣàṣemọ. Lórúkọ ìkànnì ti Lágelú FM 96.7 àwa ń kí yín o.
2: Ẹ ṣe mo dúpẹ́ o.
0: Ẹ kú ọjọ́ òbí o.
2: Ẹ bá ń kí ọ̀gá wa o, Túnde Ọláwúwo.
0: Wọ́n ń gbọ́.
2: Wípé mo dúpẹ́ pé wọ́n ṣe àná o.
0: Wọ́n ń gbọ́.
2: Lágelú ò ní bàjẹ́.
0: Àmẹ́.
2: Ẹ dẹ̀ bá ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọba Adébáyọ̀ Àkàdé.
0: Yes sir.
2: Tí wọ́n ní Lágelú àti.
0: Àti Splash.
2: Ṣé mo dúpẹ́ o, àwọn náà kú ìnáwó o.
0: Ẹ ṣe o.
2: Ojú ò ní kí wọn o. Lágelú ọmọ da sí ni o.
0: Àmì sà. Ẹ ṣe o, ẹ máa lọ plate, ó mọ̀ pé plate tún wà. Ó tún wà.
1: Àsìkò ṣe fi ṣe àwa ní. Orin bá di ìpinnu oyin padà o. Àwa
0: ní. Lágbo òṣèré lẹ̀ ń gbọ́.
1: Ṣé ìwà ni.
0: Lágelú 96.7 FM lẹ́dẹ̀ ti ń gbọ́.

0: Media Foundation.
1: Nígbà tó tún wá gbàbí tó ti rà nùgbà. Láìsí ni ra owó.
0: Kí ló tún dúró ṣe?
1: Orí ran gara.
0: Kọ má dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó.
1: Láfi ni wọ́n máa lọ tààrà.
0: Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Cherish Cultural Building, Yana Agbala Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 090-5444-8444. Ojúlọ́ba ara, òní dín dúró mọ́ wa lágbárí.
2: Jẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
2: pẹ̀lú ìlànà iRecharge.
3: Gbogbo ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
3: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
5: Lẹ́gba IBEDC token yín.
4: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
6: iRecharge, sanwó iná ní rọrùn.
7: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
8: Ṣèbí nítorí ògo ni o. Nítorí ògo ni.
7: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Cremic tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Lẹ́yà Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fowó kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì ràn tirẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C.O. Ọwá tó gbàdúrà súre fún ọ. Ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
9: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
10: Ètò ìgbéyàwó láyé.
11: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
12: Kí ló ṣẹlẹ̀?
11: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
9: Ní tòótọ́.
11: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
9: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
12: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
9: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
9: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
11: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
9: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
13: Ẹ pè CDK sórí 0707-454-3005.
14: CDK ẹ̀, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
15: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
16: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
17: Àṣà bẹ́ẹ̀yàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala àfi ọba sí kọ̀ dáa àbí sọ́wa dáa ni àìrórunsùn ara títa ságun ságun kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn ọmọ lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá kórè ọmọ òye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò kátẹlẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sìn yẹn kọ́
18: dede ara ma gba pepepe aro mo legun igbese kan man kia ni pataki ka to de igbese ni kia kia e da wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti o ni tin dalamu ero gba lo le be faye o lati mo be arun sapa mo si kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pile oyo tele ni felele nbadan e ka le ise mo join lola complete iworo di badan telephone 08033715988 08033715988 enta tajware lama toni toni.

0: ti ase lalala ipe ti Jehovah Elohim to pe wole ajire je wa de oye JP baba ase kiki oro oro kiki ase lati se dupe re tori pe idaju saka o si nso awon iso meriri lati se tun fi emi mode han lati ago meji lo san ojo simi to keyin osu keje July 26 si ale wile se ale selewi asoro se to fi ase oro iseda si eno papa authority eyi ise dupe lasa o idupe fori ko le sori re ni ikuku ogo abole babi opo awon ojise mi onina inu oni won bo ka ma ti so ti awon olorin emi atoto arere o ifaore awa tun tele idupe pe tori isoro lojo meta ni o tele ajoyo dupe pe latojo Wednesday wo Friday even ni pe to tun mu yan yesin yo tutu sise to gba yagi yagi yato nitori pe kini ati wonu odun tutu pe papa authority baba ase kiki oro oro kiki ase ogune mi ma ohun ifuroyin amana ko yeri yeri olorun sise akin ipade with god ni with god bus stop leyin le podo yin lopo ba lo se eko si iworodun bada ni with god gaga
1: Eti yin melo gbogbo eyan pile Oyo White Stone Souvenir lo ran mi sin yin lori gbogbo eyan to ti lukan wo lu Ibadan te ni kan re se te si nilo souvenir lori sirisi to je original pambele te le lo ninu le te le fi seven pawon ni nawo gbogbo lojo ayeye won bi ariya gbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagide yapa high quality stone mix blender garage n be lori stone mix blender wa o stone mix yam panda aso su di yan le yo soka back to school items souvenir bags high quality stainless pot The doctor recommend we come alone. Lulu asiko yi. Present iron. Awo gba lori lori sirisi. Abomo for 7 dish. Rechargeable fans. Gbogbo ni set up wulo feyin ketra. Solar fan. Ohun elo ni kitchen ati ninu ile. O si wo yin ka ba yin set up kitchen yin. A tun le ba yin se. Ti gbogbo color o si jora on kulele. For the original souvenir. Gbera nle ma lo si White Stone Souvenir. Ide ape Oduduwa building. Directly opposite NNPC filling station. Ide ape Ibadan. Bu raja lopo. O le pe 08069134989. 08069134989 White Stone Souvenirs. Baby Oraja.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láàrọ̀wọ́ tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Agbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Happy 48th anniversary!
4: Fún ogójì ọdún ọlọ́run jẹ́ olóòótọ́ síbẹ̀ fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúgbò tí ó ti yípadà di ọ̀tún ó rí ọ̀fẹ́ rẹ̀ dúró láyé pẹ̀lú ọkàn pẹ́ sí ọlọ́run à ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹ̀rẹ̀ rere ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ 16 oṣù keje bí a ṣe ń ṣe ayẹyẹ àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsìn ọpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀ a kò rí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tí olúwa yóò lò ní pastor dr henry ojo pastor dr jd onagoa reverend dr mrs funke adetubelu reverend gbade ogunlana wòlíì kẹlẹ bọládé olúradé bàbá àdúrà ike 47 ajínrere ìlàjà akíntúndé àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn olùgbàlejò wòlíì tíye àti ajínrere obìnrin joyce arabambi ibi ìpàdé gbọ̀ngàn ìjọwa cac ilé àtúnṣe adésìyàn bus stop olùlọ́yọ̀ àkànrán ìbàdàn a ó máa retí yí o.
5: Labbaik Allahumma
6: A tete sun la tete ji. Fun gbogbo alalaji to mura le de haji 2027. Eto ti bere ni pere o. Ile ise alalaji to se fokanton. Alidaya Hajj and Umrah Services. Be ni o. Bi ajo alalaji orilede Nigeria se fi lele. Wipe September 15 odun yi ni gbogbo pepepe o wa sopin. Lori owo sisan fun igbaradi haji 2027. Ni Alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun ti nbo. Lati ya wa gbe igbese kan mo kia. Ki won foko le ki won si pari gbogbo owo sisan won. Ko to di ojo 15 osu kesan odun yi ti gbogbo eto kase nle. Eku ti mo ti Alidaya. Wipe idekun alalaji a o mu ni kekere lọ́dọ̀ tiwa ètò ilégbé ìrọ̀rùn tí ó jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọta abada láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kan sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806244 0572 àǹfààní sọ díẹ̀díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìnàjò Umrah olóṣooṣù Alidaya Hajj and Umrah services. Aji rorun ni tiwa bidni la itala.

0: ba nla nfani lati ma gbo mi ni dede akoko yi mo mo ki oku orire tori pe iroyin ayo kan ile ti o se o la nfani ni mo mu de wa fun o ti wo ba tin la kaka lati kowo jo korojo nile aye sugbon to dabe ni wipe gbogbo gbianju re pa bonu nja si abi di olomokunrin ti eni won ni oto nkan to si fe gbona aluma koroyin to fe gbona ti o ba ofin mu lati korojo mo ti mu royin ayo de fun o bayi o tori wipe ile ise success link project won ti gbe nfani nla lakotun de ile ti o ma se teru tomo nile nigeria la nfani mo ni alejo pataki ninu ile agbara pelu mi ni dide akoko yi ile ti o ma salaye fun wa irufe nfani wo le yan le je ile ise success link project e ma ku dede akoko yi alejo mi ba ndaruko yin ati ile ise te ti wa
1: oruko temi ni mr afolabi lati ile ise success link project
0: success link project iru nfani wo lo wa nbe fun awon eyan nile yi
1: nfani ti o sodo si ile ise success link project ni pe a n show awon eyan ni ona ti won le fun ma generate owo ni de asiko ti a wa yi lalai ni tapa si ofin ijoba tabi ase orilede yi
0: lakoko ta wa yi lorilede nigeria gbogbo wa la mo pe ona kan owo oja ki se toro oja ti won tin ta so tata nikan be ni ti ba sise lo office na to ba nife lati wa nkan mi ti o mo doro fun so la nfani seto yi
1: be ni gbogbo eyan pata ni eto yi wa fun niwon ba gba ti a ba so pe a nilo owo lati fi ko nkan mi ti a nse lasiko yi
0: injo ti e ni ojo ori te eyan ni lati to ko to de pe yo la nfani ati darapo mo ile ise so
1: o ni ojo ori o ojo ori awon to o na nfani ati wa be o ma bere lati ogun odun lo si oke tori pe ile ko si fun omo ekere rara o wa fun awon ti o wa laarin age 20 years lo si oke ni
0: eto anfani ni ile ise success link gege be ti se nso yi se ki se ona alumankoro yin abi ona iloni lowo gba
1: ko ri be rara tori ile je ona ti eyin o fi ma ko owo jo ni ona ti ijoba lu ni ote ti o si tun je pe o tapa si ofin orilede bakan na lale ni tako ofin olorun ba
0: bo wa la se le darapo mo ile ise success link yi
1: ona ti eyan le gba darapo mo ile ise success link pe a fun awon eyan die ni anfani nipa si send atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe ni aipe sugbon tori pe a wa sori eto lasiko yi a ma fun eyan ogbon akoko to ba kokko te atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe laipe
0: ta ba ti fi oruko wa ati adugbo ta n gbe sowo si ile ise success link a je wipe oro ti dayo fun gbogbo wa na nu ni
1: beni tori pe awon asoju ile ise wa won ti wa ni kale lati pe wa pada lati yanan na fun wa lekun rere
0: e ba n pe number ta won yan lanfani ati foruko won sowo si
2: 08157617956 08157617956
0: ọpọlọpọ àwọn àǹfààní ni wọn ti sọ wípé ó wà ẹ wá darapọ mọ ilé iṣẹ ṣùgbọn tó jẹ wípé nígbà tá a bá débẹ ni wọn sọ wípé ó yá ẹ wá bọ sáàrin ọjà ẹ wá máa kiri ọjà ṣé irúfẹ ẹyin náà ni tí ó wà nílé iṣẹ success link.
1: rárá o eléyìí ò jẹ mọ nǹkan tó jọ mọ bẹẹ eléyìí ni pé a fẹ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà láyé pé wọn ṣẹ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ títì kò sí nǹkan tó jọ mọ bẹẹ nílé iṣẹ tiwa.
0: ẹ sì sọ wípé kò sẹni tí ò láǹfààní àti darapọ mọ àwọn ìyá ọlọjà tí wọn ń tata tèlùbọ ta aṣọ sáwọn náà láǹfààní àti darapọ mọ lè ṣe
1: sọsẹ sí. gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó ní ìdí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ tó ń ṣe lásìkò yìí gẹgẹ bí a ṣe mọ pé ọ̀nà kan ò jà bọ̀ ẹ̀tẹ́yàn bá tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfin orílẹ̀-èdè.
0: bá a bá ti ní àwọn irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí tí ilé iṣẹ́ ìgbédani ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lè yín ò nílò kó tó darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí.
1: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé sẹ́ńtúrì tá a wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
2: 08157617956
0: àǹfààní lákọ̀tún ni ìwọ náà ti gbọ́ yìí láti ilé iṣẹ́ success link project ìwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọ̀rọ̀ ajé torí wípé inú gbìyànjú lọ́lọ́run ti ń lani gbìyànjú lónìí kọ́lọ́run dé gbìyànjú.

0: bẹẹni ori gbogbo owo kuku gbe wa
1: tomo ro pe mi ni mo se yan o
0: won lori ti o dade inu agogo de ni ti wa orun ti o le jigbara eleke inu agogo de ni ti wa o ibadi ti o lo musadi aso ba ti tana yana yana inu agogo de ni ti wa ori ise ku ori lori ilemere ori lori afo ape o se jori afo ape gangan lori lo fi je pe tori ba nba won ja won mo po sale jo ko so sa kankan ti gbeye leyin ori eni aye ori mi gbe mi loni bo ti gbologun eru o iseda mi gbe mi bo ti gbelegberin wo fa ori gbogbo o gbe wa e kaabo sori eto ta pe ni o wa nbe lapa bi o o tun ma wa nbe o e ti mo pe gbogbo ojo jimo bayi laago kan wa go meji gbere awa ati yin ti wa lapa bi ta jo ma gba latun gba ori pe kini ba ti sise lo latojo Monday Tuesday Wednesday Thursday ojo Friday wo Saturday Sunday faja lo so wa nbe se party lo orisirisi beyen beyen beyen ati wa nbi o Pati ti yin lori radio.
1: Ori mi bebe da mi lo wo. Ori mi bebe.
0: Awon eyan kan feran party to ye pe o. Ko ti si much lowo won ni o ti je kan ma se boya. Ta ba ri owo lowo, won o se party. Kan ma se party do so su gan ohun lo ni.
1: Sori owo se party.
0: Lokan lo tu eto yi mo fin kin kaabo sori eto yi. Connect a good JK boogie. Local Kelvin Damilola to a lojo po Facebook te fili wa wo kete kete atamo ko e. Local Shike okay itola to di adegbin ru amo o TP MCTP totale no bo bo akoda. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ Elizabeth jẹ́jẹ́ ló gbẹ́ kẹ́dá níyì. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ lápá bí o. Bá a bá ti sọ pé ó ṣe kí ni ó
2: wà ń bẹ̀.
0: Ó wà ń bẹ̀ o. Ó wà ń bẹ̀ lọ́dọ̀ tí. Àwọn tó wà ń bẹ̀ lọ́dọ̀ tí wọ́n. Àwọn làwọn mọ bá làwọn mọ bá ṣe ṣe láwọn tí ó sì ń bẹ yẹn. Kọ́lá wọlé Adeni Koladez International ló kọ mi mo kí n káàbọ̀ sórí ètò yìí o torí pé pàtí ti bẹ̀rẹ̀ lápá bí o kì í ṣeré kì í ṣàwádà o pàtí yẹn ti bẹ̀rẹ̀ ó sì ti fọná ojú kẹ̀kẹ́kẹ́ ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mo wà fún ìgbà àkọ́kọ́ tẹ́yìn yín síbí lápá bí tẹ́ fẹ́ gbọ́ wa àbí ẹ jẹ́ ń lò láti àpá bí ẹ̀ lẹ́bẹ̀ẹ́ ẹ kú kalẹ̀.

0: ilẹ̀ John Kesi akọrin ọba. Ẹ káàbọ̀ sórí ètò wa ń bẹ̀ lápá bí o. Àtúbà agbára débẹ̀ bí kàsí nǹkan. Tí kìí ṣeré tí kìí ṣàwàdà. Abala àkọ́kọ́ lórí ètò abala ó wà ń bẹ̀ gangan ibi àti mọ́ tú pẹrẹpẹrẹ lórí àwọn bí nǹkan ti ṣe ń lọ láwọn patí wa lóríṣiríṣi.
1: Mo mọ̀ pé yìí mi wá o, mo mọ̀ pé yìí mi fẹ́lẹ́ lù máa rí ẹ̀ ṣe.
0: Ẹ bá wá ń wọnú yàrá yìí ó túmọ̀ sí pé ẹ̀ṣin àwọ̀ ibi tó ẹ̀kẹ́ wà náà lẹ́wà yìí. Àwọn tó ń ṣọjọ́ọ̀bí a kí wọn o, nínú oṣù yìí a kí wọn o, tó ń ṣe lónìí a kí wọn o. Láwọn tó ń ṣègbéyàwó a kí wọn o, wedding anniversary a kí wọn o. Láwọn tó ń ṣòkú àgbà àtúnkì yín o. Ẹ̀yin tẹ́ ń ṣe gbogbo ẹ̀ wọnú ara wọn ẹ̀ ń ṣe freedom ni a kí yín o. Ìwọ àpọ̀dà náà ó ṣe freedom lọ́la àbí.
2: A ṣe fọ́mọ ni.
0: Òkè ẹ fẹ́ ṣe fọ́mọ. Ẹ ti dọ̀gá.
2: Àwọn àti ṣe
1: freedom wa náà àti pẹ́.
0: Bóyá sì kẹ́ ló sì fẹ́ ṣe freedom ti ẹ̀ sí freedom alága. Ó ń dùn lápá bí kí ó mọ dùn ní kò ní kan ẹkú tẹ́tí sí wà ní.

lórí kó bá ń kí dáadáa. Ibrahim Adébáyò bàbá náà gbọ́n mi dáadáa àná lọ́jọ́ bí ẹ̀. Mo tọ́jú ọgbẹ́ Adébẹ̀ dáadáa. A jẹ jíjẹ, a mu mímu, a jẹ sísun, a tún jẹ bíbọ̀. Ọpọ̀ ẹlẹ́ṣẹ̀ nu owó pẹ̀lú dẹ̀ra ẹ̀ ní pọdún jẹ́ ńgbà kọ̀ọ̀kan o. Ẹni fara gbàrú ẹ̀. Orí ọdún yìí ó ju ti last year lọ. Happy birthday Nari. Abala kejì lórí ètò yìí, abala pepper dem, pepper dem, láti máa pepper yín lóríṣiríṣi. Àwọn ẹ̀ṣọ́ tó yẹ kẹ́ ẹ máa lò. Ṣé bá ń lọ sóde àríyá? Pé ẹ ní mọ́mọ lọ, ẹ sì tún mọ́mọ wálé. Irú àwọn tó dé ọgbọ́mọ lọ ọgbọ́mọ wálé. Ojú làwọn sì fi mọ́ sọ̀rọ̀, wọ́n àmọ́ rẹ́rìn músẹ́ ajájá. Irú nǹkan tí wọ́n lọ rà ní ọjọ́ Sunday nígbà tí àwa rí wọn táwa wà lórí báìkì. Irú nǹkan tán rà yẹn tó bá ti bu ara tán. Ó dá. Abala kẹta lórí ètò yìí, ẹ họ́dà. Ntẹ́ fẹ́ họ́dà fún o, ó ní láńbà ọ bá a bá ti pé hoi, ẹ pé kí ni hola. Ẹ bá ti sọ pé hola, ìyẹn ni tíkẹ́ẹ̀tì láti họ́dà fún tẹ́ fẹ́ jẹ ni ọ̀fadà ń bẹ o, jọ̀lọ́fọ̀ àìsí kó sì ń tẹ́ tí ẹ fẹ́ fẹ́ tẹ́ ẹ̀ ní rí jẹ òdíkà ikàn bẹ́ ẹ̀ ọ̀gbọ̀nà ń bẹ́ ẹ̀. Ẹ hàn pé ètò wà ń bẹ yìí àtìgbà tí ó ti gbìnà yá ẹ rí tó ọwọ́ oúnjẹ oríṣiríṣi torí oúnjẹ ni tó ń dé. Ó níṣẹ́ gan-an iṣẹ́ mi gan tó fẹ́ lọ sí ta ó ṣàwò pé oríṣiríṣi oúnjẹ ò ń gbọ́dọ̀ gbẹnu sí o. Àti dé lápá bí o.

0: gbẹ̀gàrí yá lòun fẹ́ lò. Ó bá jẹ́ ilẹ̀ yìí fẹ́ ṣe ayẹyẹ báyìí, gbẹ̀gàrí yá ò lẹ́lò ni àbí orí feed bí tèmi báyìí ni, torí wọ́n ní mo ti luko ojú mi dúdú tí ìyàwó ọmọ mi sọ fún mi nù. Ọmọ mi nìkan lọ tẹ̀lé mi, ọmọ mi ò nìkan lọ tẹ̀lé mi, Elizabeth nìkan lọ tẹ̀lé mi, ọmọ tẹkùn bá bí ẹkùn ní òjò. Torí èmi gan ro gan pé ṣé kìí ṣe pé wọ́n pààrọ̀ Túndé ní wọ́ọ̀dù, pé ṣé kìí ṣe pé bóyá èmi kan gan mo bí torí bí tẹ́ ń wùwà yọ̀ yí mi. 0912370675 0912370675 0912370675 láti ilẹ̀ òkèrè +234 814249106. Hello.
1: Hello, ẹ̀ka àbọ̀.
0: Ẹ̀ka àbọ̀ sórí ètò.
1: Ẹ̀kú ètò.
0: Yes.
1: Ọpọlọ yóò ní kújọba àlágbá Ọlọ́run. Orúkọ tèmi ni káàdì tí gbogbo ẹ mọ̀ sí pòpò gbogbo mọ́gánná.
0: Ẹ̀ka àbọ̀, ó tó jẹ́ mẹ́ta.
1: Ẹ̀wò ń gbẹ kúkú béèrè wa.
0: Ajá àjò ni.
1: Bínú.
0: Ajá àjò ni, à ń béèrè yín inú ẹ̀mí.
1: Oyún wa mẹ́. Ó ní kí náà ni ẹ máa bé tò bọ̀.
0: Ó dà. Bash. Bísí ìfọ́ṣọ́. Lójú òpó Facebook.
2: Mo ti jọ́ lọ́kùn mo bọ̀ fún rere. Mo ti jọ́.
0: Ẹ̀rọ ẹ̀ka sàn.
3: Ẹ̀ka sísá
0: o. Ó kọ níbi ilẹ̀ tí ń pè.
3: Ẹ̀lò ẹ̀kú ètò.
0: Mi ò gbọ́ yín o.
3: Mo ní ẹ̀lò, mo ní ẹ̀kú ètò.
0: Ọlọ́run ọba ní ìtò.
3: Ṣé ẹ rí i lóòótọ́ ojú ti la o, ojú ti là níbi ayé bá sì ń yí sí náà láàbọ̀n yí sí. Nígbà tí wọn ò bá ti pé dandan kẹ ẹ̀ mú owó wa lẹ́yìn pé lápò ara àwọn ọmọ ti fẹ́ ṣe. Ẹ jẹ́ kí wọ́n ṣe.
4: Àbí.
3: Ẹ jẹ́ kí wọ́n ṣe àsìkò tiwọn ni, ẹ jẹ́ wọ́n ṣe.
0: Èmi rí bí ẹ pé wọ́n fẹ́ ṣowó ló fò ní.
3: Ẹlò fún ìdí ẹlò òlò kò sí tó burú ń bẹ̀.
5: Ìyá ló
3: di àwọn mẹ̀kúnú àti
4: ọ̀kadà lọ́wọ́. Ìyá ẹ ṣe mọ́ mi o, ẹ ṣe gan ni mọ́ mi.
0: Ẹni sùúrù
4: tọmọ yín náà dáa.
0: Olójú ẹja tí gbé kiri ní tì ní tì kú tì.
4: Ẹni kankan ò tì mí dáàdì.
3: Ìṣe bóǹtì.
4: Àbí
3: ìṣe bóǹtì. Ṣé ara ń táwo ń táwo ní ta fowóra nù. Àwọn ọmọ wa kàwé jù wa lọ. Àwa náà láti gbàdúrà fún Kọ́lọ́run jọ́ lọ ọmọ owó ojú ti a lọ. Tọ́lọ́run bá wa ṣí ọmọ wa lójú ju ti wa lọ, ẹ mọ̀ jẹ́ ká bínú. Wà kí n ṣe pé wọ́n fẹ́ ṣe nǹkan ní ètò lódì.
4: Àbí ẹ ṣe gan mọ́ mi o.
3: Ẹ ṣe
4: gan mọ́
3: mi.
0: Ẹ ṣe gan mọ́.

0: Hello.
1: Hello, sir.
0: Ẹ kásán
1: sá ẹkúsí ọpọlọ.
0: O kàn yín bí lẹ́sìn pé.
1: Orúkọ mi ni Ìyáàfin Ayọ̀mídé láti Ọ̀ṣọ́ Sàmì.
0: Láti Ọ̀ṣọ́ Sàmì.
1: Bẹ́ẹ̀ ni sá.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
1: Ẹ ra sá.
0: Yes.
1: Tàbí ìwà ojú ti là ju gbogbo ìta ń sọ ìlọ.
0: Ẹ̀yin lẹ́sọ fún mi.
1: Torí pé kí nìdí mi rí pé ayé àtijọ́ ó ti yàtọ̀ títí sìn. Gbogbo wa ládẹ̀ ń gbàdúrà yìí pé kọ́mọ wọn dára.
0: Àbí
1: wọn ò ṣe rere lójú ẹ̀mí wa. Ìgbà tí wọ́n ní wọ́n ń lò yẹn.
0: Àbí
1: ẹ fún wọn lórí ọ̀fẹ́. Ẹ fàdúrà tù.
0: So ojú tèmi ò là lẹ́ ń sọ fún mi àbí.
1: Mi ò lójú yín ọ̀la. Ṣé ẹ mọ̀ pé yín ni bàbá wa? Àwọn ọmọdé àsìkò yìí ni tí wọ́n fẹ́ ṣe nìyẹn. Ṣé ni kẹ́ ẹ fàdúrà tì wọ́n lẹ́yìn ká jèrè wọn?
0: Ó dà kò sí wàhálà.
2: Ẹ ṣe gbọ́dọ̀ rí.
0: Ẹ já lọ tajà náà tá a bá padà dé èyí tó ń tẹ̀wájú ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀.
3: Lágílú FM 96.7.
4: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
5: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
4: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alubarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
6: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọ́n ó gbà tọ́jú, tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì mọ àsìkò tó yẹ kí wọ́n ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyín ní kànnì Lágelu 96.7 FM òkè Gájòkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ ní kànnì Lágelu 96.7 FM òkè Gájòkè. Ìkànnì Lágelu ti Sátidé yìí ó tún máa lọ.

0: Jíjá Akẹ́dẹ̀mí. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Orule itu ti n jo.
7: Tó bá jẹ́ tórùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàntán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́ sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories, and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní The Great Aluminium Roofing. Padà, ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the BG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
8: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: ẹjẹ́ àti lábala àkọ́kọ́ ẹjẹ́ lọ sí abala kejì pépé dem ká ṣe pápápá ká wá wọnú abala ẹ̀họ́dà lọ abala ẹ̀họ́dà yẹn oríṣiríṣi oúnjẹ oníbẹ̀ẹ́lẹ̀sẹ̀ tó bá títún dé bá ti gbọ́ ẹ̀họ́dà a sì rẹ́rìn músẹ́ pé ìwọ màá sí ẹ léṣe ódà
1: kò sí wà inú mi kàn máa ń dùn fún abala yẹn ni
0: ó ti dá ẹ ṣìkẹ́
2: gbé ara lọ bóyá ẹyin tèmi báwo ni ó ṣe wá lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ ṣe wá ẹyin ti pepper dem gang ṣe ti ready àti ready who is ready I am ready ó yànnà gbèsílẹ̀ gbèsókè gbèsílẹ̀ ọ̀la yẹn ṣe ó gbúdọ̀ pẹpẹ ni ẹ kábọ̀ sábàlá kejì lórí ètò wa àmì orúkọ mi ìpadà ṣíkẹ́mi òkè tọ́lá òun lèmi jẹ́ tó bá jẹ́ gbà àkọ́kọ́ rè tẹ́yìn láǹfààní àti máa gbọ́ wa lórí ètò yìí abala kejì yìí láti máa mú wá fún wa àwọn ẹ̀ṣọ́ eléyìí tó bá ìgbà mu tó yẹ ká máa lò tí àfi ní lọ máa ta tẹ́ǹtì láì ṣe pé ó yẹ ká gba hall nítorí àwa lásìkò òjò bíi bàbá táàmọ̀ tá a gbọ̀dọ̀ dákọ ẹ kábọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí lónìí àwa tá a bá ti ń bá wa bọ̀ láti ìbẹ̀rẹ̀ oṣù yìí a máa ti mọ̀ pé lórí àwọn aṣọ style oríṣiríṣi tá a lè fi aṣọ ọ̀pá méjì ràn òun là ń ṣe ní oṣù yìí èyí náà la dẹ̀ máa ṣe the last one for this part of aláṣọ ọ̀pá méjì mi ìwà lè sọ ọ lọ́jọ́ iwájú a tún lè mú àwọn style aṣọ ọ̀pá méjì méjì wà fún wa lórí ètò yìí lénìí mo bá yín ṣe akitiyan mo wá wá style kan tó jẹ́ pé style yẹn máa make sense o ṣùgbọ́n ó ṣeé ṣe àwa tá a bá lára kó jẹ́ pé ọ̀pá mẹ́ta làwa máa lò so ọ̀pọ̀ ìgbà náà ló dẹ̀ jẹ́ pé àwọn aṣọ ọ̀pá mẹ́ta mẹ́ta kan náà máa ń ṣẹ́kù sílé tó jẹ́ pé èèyàn ò ní mọ nǹkan tó fẹ́ẹ́ fi rán ẹtí wọn máa wò pé àtúnṣe máa náwó màtíríà ni má sọ bẹ́ẹ̀ mọ̀ torí pé mo ti bẹ́ẹ̀ wá kan style tẹ̀ lè fi ọ̀pá méjì àbí ọ̀pá mẹ́ta tẹ̀ lè fi rán ẹ̀yin tẹ́ bá láǹfààní àti máa wò wá lójú òpó facebook àbí ẹ̀yin náà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè dé ojú òpó facebook ẹ máa sáré tètè lọ síbẹ̀ báyìí torí pé mo display style yẹn síbẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wà yìí ẹ máa láǹfààní àti máa wò àwọn style yẹn bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ bá ṣe analyze ẹ̀ bí tẹ́lọ̀ yín ṣe máa bẹ́yìn náà ran in fact ẹ lè screenshot ẹ̀ kẹ́ ẹ fi pamọ́ ijọ́ tẹ bá ti lọ sọ́dọ̀ tẹ́lọ̀ yín kẹ́ ẹ kàn fi hàn pé nǹkan báyìí lẹ fẹ́ rán ṣẹ̀rí style yìí aṣọ obìnrin ni fún àǹfààní àti wa tá a bá ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ aṣọ obìnrin ni mo mú wá lénìí ṣe wá rí style yẹn ó jẹ́ strap ẹyọ kan àwọn tó máa ń ní apá ṣimí yẹn ṣùgbọ́n wọ́n wá fi style kan ṣe bí off shoulder sí òun gangan ló gbé beauty aṣọ yìí jáde ọ̀nà méjì lẹ wá lè gbà rán aṣọ yìí ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ yọ style tó jẹ́ off shoulder yẹn kúrò ẹ kúkú tún lè yọ style kan náà tún ni òun náà ṣùgbọ́n níbi eléyìí tí mò ń display lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n fi style kékeré kan níbi apá ẹ̀ wọ́n fi ṣe off shoulder sí ṣẹ̀rí style yìí láti òkè dé sàlẹ̀ ó snatch ó dàbí pé ẹ wọ corset ni ṣùgbọ́n tó bá ti fẹ́ débi ibi hip tó bá ti fẹ́ débi hip yín ó ní bí wọ́n ṣe plint ẹ̀ ó narrow wá sísàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ méjèèjì narrow tó narrow yẹn ó wá jẹ́ kí iwájú ẹ̀ kó wá slant iwájú yẹn wá yọ bí v shape ní ibi tó parí sí lọ́wọ́ iwájú yẹn same thing ló ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀yìn náà ṣe mọ̀ pé ẹ ti gbé aṣọ gba ẹ ti plint aṣọ lẹ́gbẹ̀ẹ́ méjèèjì so style tó yọ lẹ́yìn òun náà ló yọ níwájú ṣùgbọ́n lẹ́yìn yẹn ó ṣeéṣe kẹ́ ẹ fi zip sí ti tọ̀dọ̀ yín torí pé ẹ lè sanra sí wọ́n lè fẹ́ tú aṣọ yẹn tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin fẹ́ ṣe ní rubber snatching náà ni ẹ lè fi ṣe rubber snatching dẹ̀ré kò sí style kò sí èèyàn tó béèyàn ṣe sanra tó ti rubber snatching tí ò sì ní máa ṣáìzì ẹni yẹn lọ tó bá wá jẹ̀mí lẹ́yìn ni mi ò bá ṣe ni pé kémi kúkú ṣe rubber snatching yẹn nítorí wípé òun ló máa jẹ́ kí aṣọ yẹn lè last níwọ̀n ọba kò ní jẹ́ pé jọ́sìn bá ti sanra ju aṣọ yẹn lọ mi ò ní láǹfààní láti wọ̀ mọ́ ṣe wá rí apá ẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan ó jẹ́ apá sinmi apá ṣinmi àwọn apá tínrín yẹn òun ni wọ́n fi sí ẹ̀gbẹ́ méjèèjì ṣe wá rí níbi apá ẹ̀ wọ́n kàn rọra yọ shape envelope shape òun ni wọ́n kàn rọra fi ṣe cover síbi apá tó bá ti kọjá bí èjìká ẹ̀ báyìí lọ sísàlẹ̀ kékeré níwọ̀nba lọ́kàn rọra fi ṣe envelope style sí ẹ̀gbẹ́ méjèèjì níbi apá yẹn torí àwọn ẹlòmíì tán máa ní ó wọ aṣọ kò lápá ó ṣe wọ́n ti bá yín fi nǹkan cover rẹ̀ tí wọ́n fi ní sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé yín ò mind láti wọ kò lápá ẹ lè wọ bí ó ṣe wà ń bẹ̀ yẹn ṣe wá rírú àwọn aṣọ báyìí má gbàgbé kó mo sọ fún yín pé kẹ mọ̀ wọ̀ pẹ́rẹ́nsẹ́kẹ́ sí tẹ bá ti ń lọ pẹ́rẹ́nsẹ́kẹ́ ní slippers tí ò ga àwọn ni normal slippers tẹ́ ń wọ̀ ní normal day ẹ kàn rọra gbé aṣọ yẹn lárugẹ díẹ̀ kẹ wá fi bàtà tó rọra ga níwọ̀n ọba mi ò ní kẹ lọ́wọ́ yí mi lọ́rùn ẹsẹ̀ o àwọn bàtà tó rọra ga níwọ̀n ọba tó jẹ́ pé tẹ bá ti ń rìn ẹ má lè rìn comfortably pẹ̀lú ẹ àwọn ni ẹ lè wọ sírú aṣọ yìí ṣe wá rí irúurun tó bá wùn yín lè ṣe sí ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ó máa ń fàìn kó jẹ́ pé bí ẹwà on braid pẹ̀lú style aso yi tabi ko je pe ni straight wig nle to je closure abi bo de je frontal na ni to ba sha ti je straight wig ni e le lo si o ma lo pa o ma dun be o ma gbe be ni eh a ni riju bayi lo labala ile ni to ba di ose to nbo eh mo gbagbo lati so nkankan e le decide lati lo egba orun e de le decide lati ma lo nitori pe aso yi fun re o ti gbe awon style kan o ti gbe awon classy look kan dani fun re to je pe ko gba ko bere fun egba orun owo abi ti orun eyan o gbo ko bere fun pupo e so fun die yi e le decide lati lo e de le decide lati ma lo eh a ni ri dubai lo labala titi ose tin bo ti ma tun mu style mi wa fun yin oruko mi o pada shekemi oketola ni eto yin te wa je ma yi ko nbe e ma ba wa ka lo.

0: ẹ káàbọ̀ padà láti abala pẹpẹ dem pẹ̀lú ṣìkẹ́ òkè tọ́lá tó ń tẹ̀ wájú o. Yeah, hold it. Kini bela do ti e ba tun de.
1: O le bi ipe fufu ni mo ko wa lo ni sa. Fufu to funfun daada. Kai.
0: Awo be oni bele.
1: Egusi wa nbe. Egusi.
0: Ogbono nko.
1: Ogbono na wa nle te tun ma fi gbe tun ma yo lo.
0: Olodumare. Bela won.
1: Orisirisi. Shaki abode.
0: Chike kini bele.
2: Starch swallow wa lodo temi edika ikan wa. Mo yo be egusi yibo to se daada. Mo de ni ogbono. Mi wa mele te manifest nbe sugbe yi yowu te ba nifesi. E fi ara bale hoda.
0: Spider, iwo lo fe. Iwo lo fe.
1: Ah, eleru fun.
0: O lo fe.
2: Spider man.
0: Se eleru fun ni abi ororo.
1: Ororo ni
0: o. Ororo. Ororo. Be ba ti an pe wole bayi ba ka ti pe hoi e pe hola hoi
3: hola
0: o kan ibele tin pe
3: o kan mi ni alamide lati omi
0: lati omi e ka bo sori eto o ya kile fe
3: elami wa
0: iyin ati egusi kini nkan te fe le lori ogun fele fele lori
3: elerin dodo
0: ati elerin dodo
3: yeah.
0: Mm, da eshun makoja mi olu loju opo Facebook mo ri Ariwola Olayemi Oladun ni won ni wedon salatilan late Said Sanyaolu awon na ni good afternoon wedon be gele Jelly's baby, honey, welcome everybody. Oi, oi,
3: hola,
0: okay,
3: hola,
0: okay, but I think
3: I'm a lara, this online.
0: Latibo,
3: Lata, you go,
0: Lati, are you going to
3: come? So, you go, Mofe, or Bolo, about why by you go, see,
0: a by you
3: go, ba yibo mo fe o to mo gba bi ko fi po si yen ati ogbono
0: oda kini nkan te fe mo le
3: lo elerin dodo ti da
0: okay oda ko si wala elerin dodo won fe ntin o ajo bede ba re wale kikina baro akindele pesi baba general tun ba baba ti mi dudu yemi lati orilede America lohun wọ́n ní àwọn fẹ́ iyán ọbẹ̀ ìfirin ẹran ìgbẹ́ ìgbín àti burúkutu. ilẹ̀ mọ̀sẹ̀ mọ́ ní ọ̀dọ̀ yín ní báyìí ṣé tẹ́ bá jẹ gbogbo àwọn nǹkan báyìí ṣe é sì lè rárá gbé débi iṣẹ́ tó ní ìbéèrè ní sáwọn.
3: oi hola
0: ẹ káàbọ̀ sórí
3: ètò
0: yes
3: pàtí bọ́jú tuntun látò mí yálé ni
0: ẹ káàbọ̀
3: ẹ fún mi ní fúnfún mọ́fẹ́ àti ọbẹ̀ òsìkí àti pọ̀mọ́tọ́kà àti ẹran ogun fẹ́ ẹlẹ́rìn dèdò sí rẹ̀ ni
0: ó dà ẹlẹ́rìn dòdò lẹ́yìn fẹ́ ẹ̀yìn ẹ̀dẹ́ ẹ̀yìn wákùwá kí ẹ lórí ọwọ́ ẹ̀yẹ jẹ́ kí n máa fi kí ọmọ ìṣẹ́ ọlọ́run alààyè apostle prophet J.O.

0: láti Atlanta, Georgia, lórílẹ̀-èdè America lọ́hùn. Àwọn àti ìyàwó wọn àtàtà. Ṣèmi tọ́pẹ́ portable fún ayẹyẹ 1 year anniversary ìgbéyàwó wọn. Àgbàládùá pé ẹ pẹ́ fúnra yín lórúkọ Jésù. Èṣù bí èèyàn èèyàn bí èṣù ò ní dàrin yín. Happy wedding anniversary. Wòí.
1: Hola.
0: Bóyá kí lẹ fẹ́ kí lẹ fẹ́ kí lẹ fẹ́.
1: Jẹ́jẹ́ léegun àgbàjò amọ̀la dúdú ni.
0: Ok, ọ̀rọ̀ iléegun lẹ bá wọlé ọ̀dọ̀ àwọn Túnde lẹ́nu.
1: Kẹ wá kó tinú ẹran sí i.
0: Ok.
1: Ẹ wá ẹ kàn rọra bá mi wá ẹlẹ́rìn dòdò tó bá tutù dáadáa.
0: Ẹlẹ́rìn dòdò tó tutù dáadáa àbí?
1: Tó tutù dáadáa kẹ fi sẹ́gbẹ́.
0: Tá a bá ti fi sẹ́gbẹ́ ó ti tán.
1: Kò sí wàhálà. Ìyàrá òde àwọn ẹ̀kọ́.
0: Ẹyin ẹmọ ẹlẹ́rù fún ti ni. Mu ẹlẹ́rù fún ni.
2: Ìdọ̀tí ojú.
1: Ẹyin ẹfìyẹn lẹ̀. Jẹ́jẹ́ léegun àgbàjọ. Ẹyin ẹsàwọ̀ ẹlẹ́rìn dòdò tó bá dáa.
0: Ẹyin ẹmọ bíi tẹ́ ẹ máa ń rìn sí ti yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun o, ẹ ṣeun o.
3: Àjọ àtúnjọ ní Adéhùn pé máa sọrí ire. Àjọ àtúnjọ ní Adéhùn pé.
0: Wòí.
4: Wòlà.
0: O kọ ibi lẹ́sìn pé.
4: Orúkọ mi Àjọkẹ́ láti Bẹ́ńbò.
0: Láti Bẹ́ńbò ẹ káàbọ̀.
4: Ẹ kú ètò.
2: Yes o.
4: Èyí tẹ̀mí fẹ́ mo fẹ́ iyán òṣìkí. Iyán àti òṣìkí.
2: Irú ẹran wo ni kó wà nbẹ̀?
4: Ẹran ìgbẹ́.
2: Ẹran ìgbẹ́.
0: Ọya ìgalà, àsìkò ejò.
4: Àti ẹlẹ́rù fún.
2: Ẹ̀tẹ́ ẹlẹ́rù fún.
0: Ewo ẹ ti ẹ gbọ́ gbogbo ti mo sọ.
2: Ọmọ ìlú wo ni wọ́n?
4: Mo ni mo fẹ́ iyán pẹ̀lú ọbẹ̀ òṣìkí.
0: Àtẹ̀ràn ọ̀gbẹ́ irú ẹ̀ràn ọ̀gbẹ́ wo? Mo ní ọ̀yà ń bẹ, ìgalà ń bẹ, ejò ń bẹ.
4: Mi ò fẹ́ ọ̀yà, ìgalà ni mo fẹ́.
2: Ìgalà.
0: Ìgalà.
2: Ọmọ oko ni yín. Ọmọ oko
4: gidi ni
2: yín.
0: Ẹ wá mú ẹmu ògidì sí.
4: Mi wá mú ẹmu ògidì sí.
0: Ṣé bá ti wá mú tán kí wá ní òṣẹlẹ̀?
4: Sì wá fẹ̀gbẹ́ lélẹ̀.
2: Orun yá. Yóò kàn yín lá
0: o. Ẹ ṣeun o.

0: Ọlọ́run le fọ́ta lọ́rọ̀ sọ.
1: Fọ́lọ́run ti o fọ́ta lọ́rọ̀ sọ láyé.
0: Ọlọ́run lòdì sọ́lẹ̀. Ó lòdì sórò jù.
1: Mo dúpẹ́.
0: Ó sì lòdì sí alá.

ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń ṣe rádáradá kí ìlú. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn èèyàn wò pé àmì wà ń bẹ lára rẹ̀ ni àmì wà ń bẹ lára rẹ̀ ni. Iye. O tún ma fẹ́ yẹ̀wò lẹ́ni.

àwọn abala nípe rúbọ àṣẹlá fún àwọn ṣẹlẹ pé a máa fọ orí ńbẹ mi ọmọ ní ti bílẹ̀ wọn a máa fọ orí o lọ wẹ ìgún àti ìpè dànù ní orí ẹ

0: ẹni kọ kan ló ní àṣẹ ti ẹ lórí
1: Arizona
0: àwọn kan tí a tó máa ṣe pé fúnra wọn wẹ tó ẹ pé àwọn aláṣẹ kí ni ìyá tí bàtà ń jẹ kọjá àwọn wọn tó á mú ẹnu wọn ìtọ́ bàtà níbi tí bàtà níbi tá a fi tẹ̀lẹ̀ òótọ́ lọ sọ irọ́kọ́lọ́pá nítorí ọsọ èpè ń mú ọkàn ẹni. ẹni bá sọ fún pé kò rí bẹ́ẹ̀ tí mo ní ọlọ́run gbọ́ kò rí bẹ́ẹ̀ bọ́ọ̀ bàbá ṣe máa lọ má gbé ń ṣe pé èpè obi mo tẹ̀rí sí o.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má ro sẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ yẹn

0: oju e kangba kangba bi oju owewe un o yato si epe o o sori aye ma epe nu ebu eso ori o ma ke o mukun bi koko ara to mukun to ma se de bayi o le fi bu pe o mukun bi koko ko le dun yo kan dun na ni ko sin ti o se nu gbe se aye e abiamo o e ma gbo ma se pe ma a ma yoju fin nigba to ba to akoko ati je won ma o banju number
1: won ti so tele ti mu pe ri
0: o ba ti ka fin pe an ti gbe o se pe ri lodo babalawo to bada down ti an ni tuma lodo woli to ma pe eseke lodo afa to ma adu agba to ni maya
1: emi o pe
0: won ba we danu
1: bi won se ma n to
0: eto mi ese to awada fa ara na lagomelo la ma se wa ran ran da mo ta kausi dan 091 2370 8675 091 2370 8675 lo fi pe mi
1: eyi ti mo fe so
0: se number ta wa America wa nbe
1: oluwa mani
0: +234814-249-1006 +234814-249-1006 Ẹ máa ń gbádùn ètò yìí ẹ̀tẹ̀.
2: Ẹ tó ẹ tó ẹ tó ti yọ. Bí a ti máa wí nù.
0: Ìgímù rẹ kan bó bí ìgímù alábá. Ìgímù
2: rẹ tọ́tọ́ kan un.
0: Kí ló wí?
2: Ìgímù rẹ tọ́tọ́ kan un. Ẹnu ẹgbùn gbùngbùngbùn ni a máa wí. Máa ṣe pè.
0: Ìmú rẹ kan bó.
2: Ìpè
0: máa jẹ yọ lẹ́yìn ọ̀la. Máa gbọ́ ìyá. Farabalẹ̀ o imú rẹ kambo bí mú alábàáhùn.
2: Bẹ́ẹ̀ni.
0: Mo bú ọ ni.
2: Emi ò gbọdọ̀ bu aláàjì o ṣe bí pami ilé ìyàwó rẹ ni ìgbẹ́ lowó wà.
0: Bú mi.
2: Mi bú ọ.
0: Bú mi.
2: Aláàjì tó ga tí gbogbo ọmọ jọ tó máa fine bẹ́ẹ̀ni ó ṣe wínú o ṣe bí pami ilé kí n bá bú ọ.
0: Mọ̀ lọ o jẹ lálẹ́.
1: Iṣẹ́ tí wọ́n fi ń pè bọ́ tí wọ́n fi ń bẹ̀rù rẹ kò tó tẹ̀lé
0: ọmọ mélòó ló bí fún mi ìyá ẹgbẹ́ ló wà.
3: Hello.
0: Èyí tí mo tún gbé wá lónìí nù.
3: Àtẹ́lẹsẹ̀ rẹ pẹlẹ pẹlẹ bẹ tí àtẹ́lẹsẹ̀ rẹ pẹpẹ yẹ.
0: Wòkòwòkò ojú rẹ bí ojú òwìwí. Ọ sá lọ. Èmi lọ ń bá ipò ẹsẹ̀ tèmi rí pẹlẹ bẹ bí ẹsẹ̀ pẹpẹ yẹ. Ìwọ náà ò ní kọ̀jẹ̀ gbin. Paradason. Hello. Ojú mi kò gbogbogbò bí ìgbà tí wọ́n gbẹ̀lé gbé èmi lọ bá wí etí rẹ.
2: Orí àgbọ̀rọ̀ bí ọyọ́rù ná.
0: Iye etí rẹ káláwá.
2: Ẹgbẹ́ ẹgbẹ́ mi ọlọ́mọ bá ọmọ wí.
0: Mo gbé.
2: Ẹyí ò ní kankan fún mi ní àlájì.
0: Etí ẹ káláwá bí etí ọ̀bọ.
2: Imú ẹ̀kan mọ́ bí imú ìjàpá.
0: Olódùmarè ẹsẹ̀ rẹ tí rí bí ẹsẹ̀ wà wà ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ tú máa bú mi ó ti lọ àwọn eléyìí ti búyàn bàjẹ́ ń gbẹ́ wà kékeré. This is Yorùbá Fetal Operations. Hello.
4: Hello sir.
0: Ẹ o jàre bàbá.
4: Àbá ẹkúṣẹ́ jẹ́ máa bí ń ṣe
0: o. Ọwọ́ rẹ kọ́ lọ́rọ́ bí ọwọ́ kọ̀ǹgọ́.
4: Àbára wa ní oríire ọ̀sán tí ó gbà.
0: Oríire ọ̀sán tí ó gbà. Èyí ṣe pé oríire ọ̀sán tí ó gbà. Ó fẹ́ fún ní nǹkan ni o. Láìlá. Torí ọmọ Bátìsì tán tí ó gbà, yóò máa gbà lọ ni.
4: Bẹ́ẹ̀ni.
0: Kí ló kọ yín?
4: Alájà àríyàn oyè níra.
0: Ṣé o ti bú mi tánu?
4: Àyẹ̀jù náà tó díẹ̀ tó ń tó
0: rẹ. Ẹsẹ̀ rẹ palaba bí ọ̀bẹ rẹ lé.
4: Olójúwò kò bí ojú àgbàdo.
0: Ẹgbà mi o. Ìwọ bàbá ìwọ pa mi o. Kò sí ròlù báwa o. Yé.
4: Kẹ́fẹ́lá gùnà.
0: Àmì bàbá mi.
1: Ìdí ayé ni fún Amẹ́ríkà gbogbo ni wọ́n ń pè fóònù spiriti ló já kọ́. Mami ògbó ojó. Èmi ló lòdù ṣògbọ́.
0: Hello.
5: Ẹ̀lẹ́ ń bẹ̀
0: o. Ó bùnkọ́.
5: Ilé ti kálára bí àwọn olórin.
0: Ìyàwó olórin rẹ wo ni? Irú àwọ̀ wo?
5: Ó mú dọ̀bálẹ̀ bí ọkọ̀ bíntù.
0: iwo olohun iwo olo
5: I like di bi ara tenda
0: emi no
5: on pa
0: ko doro doro bi olusi orise bara e da o pa aye on pa doro bi olusi orise ye ye olusi mati lo olusi orise den ipa ko wa se doro bi a ti pa ko o e se yan re o nbo lo ti gbo gbo ile olohun
1: won ti wi lele di mugba
0: enule ofe mu
2: e ti efere gada bi ate ola enu e si de akufo e ti re gogada bi o ti kola wole
0: kola re wo
2: e ti ti
0: kola re wo lo
2: e ti ni ase pato ye
0: kola wole se kola wole ti tan lakin ele local government iwo lo
2: omo lara ade sala ni latayegu
0: abidi fe fo bi kini iwo lo ba lo ma pa bi
1: wo aye e de di message oluwa mani
0: hello
2: then we ma laji boye ga oko mi ki se ti e o boye ga lawa gbogbo then we ma ki se ti e gbe lo wa lo nsoro ki se ti e ori be se wi
0: I want to be that man. Oh, Reggie Kale Gogo. Reggie Kale Gogo.
2: Sorry,
0: mo bu oko re ba nla le yo da wa la le o ti lo

ẹmi bá já sí nǹkan ẹyin obìnrin lẹ́yọ̀ á pè sórí ètò tó lóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu ìwọ́n tó ti lò tó ti yíwọ́ pè mí ìwọ́n tó ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ máa sí lò pè mí ìwọ́n tó rẹ́ntì lò tó sọ fún tí ọ̀gbọ́ pè mí.

0: tó ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sétí gbọ̀nyín níkànnì Lagelu 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lagelu 96.7 FM òkè gájòkè. Ìkànnì Lagelu ti Sátidé yìí ó tún máa lọ.

ìpínlẹ̀ ráàyè láti tẹ̀síwájú lórí ti Bora Bora. Ìwọ́ tó bá ń sẹ̀wọ̀ mọ́ la lọ tún bẹ̀ ṣe.

0: Lagilu FM 96.7.
1: Gbogbo àgbáńlá ayé káàkiri dúníà o, ẹ máa gbọ́ ìkànnì Lagelu FM 96.7 òkè gajòkè nìbàdàn. Èmi tún bàbá ìtàkọ́ra Fakútọ́ ní ìpadàbọ̀ Gbẹ̀ngà Adébóyè ìlú ni pé kẹ́ ẹ máa gbọ́ ìdẹ́gbẹ̀ngbẹ̀ rédíò.

Ààrẹ orílẹ̀-èdè South Africa ló ti wẹ̀ yán kankan jáwé olúborí nínú èròǹgbà rẹ̀ láti pagidínà ní ráńpẹ́ yan ìgbésẹ̀ ìmọ̀ṣèwádìí à ń yọni kúrò nípò lórí ẹ̀sùn kan ilé tí wọ́n pè ní fàǹgì. Lágbọ̀n eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea Xabi Alonso náà ló ti kéde ikọ̀ ilé tí yóò lò nínú ìgbaradì sáà tuntun tí ń bọ̀ lọ́ọ̀kan. Ìròyìn

àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó kéré jùlọ nínú ilé ìgbìmọ̀ asojú sòfin nílẹ̀ yìí òun náà ni wọ́n ti bínú jáde lásìkò tí wọ́n ń ṣe ìjírò lọ́wọ́ lórí àbá òfin ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní tìbútòrò ilẹ̀ yìí àwọn asòfin látinú ẹgbẹ́ òṣèlú alátakò ọ̀hún náà ni wọ́n tẹ pẹlẹmọ́ ọ̀rọ̀ wọn wípé àwọn gbégbèsẹ̀ ìbínú jáde nínú ìjókòólé ọ̀hún ni kò ń ṣe wípé inú àwọn ò dùn sí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá o ṣùgbọ́n ìgbésẹ̀ ìbínú jáde ọ̀hún ló wà ní ìbámu pẹ̀lú tí àwọn ṣàpèjúwe gẹ́gẹ́ bí àìtẹ̀lé òfin eléyìí tí orílẹ̀-èdè nàìjíríà là kalẹ̀ lẹ́yìn ìgbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú àbújá ní kété eléyìí tí wọ́n bínú jáde nínú ilé-ìgbìmọ̀ asòfin adarí fún ọmọ ilé-ìgbìmọ̀ asòfin tó kéré jùlọ ìyàn Frederick Agbede ló fẹ̀sùn kan àwọn adarí ilé-ìgbìmọ̀ asojú sòfin wípé wọ́n hùwà lòdì sí abala kẹsàn-án tìwé òfin orílẹ̀-èdè nàìjíríà tó sì là kalẹ̀ ìlànà tó yẹ kan tọ̀ láti ṣe àgbéyẹ̀wò ìwé òfin ilẹ̀ yìí Agbede náà ló tẹ iwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bí èyàn bá fẹ́ ṣe àgbéyẹ̀wò ìwé òfin bẹ́ẹ̀ ó nílò láti mọ yẹ àwọn ìlàkalẹ̀ inú òfin wò lẹ́yọ kọ̀ọ̀kan kejì kí ìdá méjì nínú ìdá mẹ́ta ọmọ ilé-ìgbìmọ̀ asòfin kí wọ́n sì buwọ́ lu ìlànà náà kó tó lè di òun.

ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí Ọlátúnjì Dísù ló ti kéde akitiyan iṣẹ́ àkànṣe ọlọ́jọ́ mẹ́rìnlá fún àwọn òṣìṣẹ́ elétò ààbò láti wá gbòdákùn fún àwọn tí wọ́n jẹ́ oníwọ̀ ọ̀daràn ní tìbútòrò ìpínlẹ̀ Benue pàápàá jùlọ àwọn èèyàn ti ń lọ́wọ́ nínú ìpani nípakúpa ìjínigbé àti àwọn ìwà àbàjẹ́ mi ní ìpínlẹ̀ náà lásìkò eléyìí tí ó ń kópa nínú ìpàdé gbọ̀ngànlú eléyìí tó wáyé nílùú Makurdi ni ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló ti ṣàpèjúwe ibi tí ọ̀rọ̀ dédúró lórí ètò ààbò ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tí ìṣe ìtẹ́wọ́gbà pinrin bíi ti wulẹ̀ ọmọ Jésù ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàláṣẹ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò láti wá òpin sí gbogbo dàrúdàpọ̀ tí ń ṣẹlẹ̀ lágbọn ètò ààbò ní ìpínlẹ̀ náà ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbékalẹ̀ akitiyan iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún òun náà ni ó dìídì dojú sọ àwọn ọ̀daràn agbébọn daràn ní ìpínlẹ̀ náà àwọn ajínigbé àwọn báńdíìtì tó ń ti àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìsọmọgbé wọn ní tìbútòrò ìpínlẹ̀ Benue. Àjọ eléyìí rí sí ìsìnrúlú NYSC agbọ́n ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti fi ọ̀rọ̀ léde yányányányá wípé kò sí òótọ́ lọ́kàn nínú ọ̀rọ̀ tó ń jàrán rẹ́lẹ̀ wípé wọ́n ti san owó tó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fún àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ àgùnbágìrọ̀ ní ìpínlẹ̀ náà láti jí wọn kọ́ bọ ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún bó bá di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún tá a wà yìí lójú nínú àtẹ̀jáde tó fi léde ló kọ ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ekinga Ita Kobianga ẹni tí í ṣe agbẹnusọ fún àjọ ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀ṣun Catherine Ọ̀tẹ́múyíwá ló ṣàpèjúwe irúfẹ́ ọ̀rọ̀ náà tí ń jàrìn rìn lórí ayélujára gẹ́gẹ́ bí àfòmọ́ eléyìí tí ò ní gbòǹgbò ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àjọ ọ̀hún kò buwọ́lu kò sì tọpinpin ìmọ̀san irúfẹ́ owó bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àgùnbágìrọ̀ pinrin bíi ti wulẹ̀ ọmọ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àjọ NYSC òun náà ni iṣẹ́ àjọ tó nìkan ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú pinrin bíi ti wulẹ̀ ọmọ àti pé wọ́n dá sílẹ̀ láti mọ kó àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ìgbélé ayé

Ilé-ẹjọ́ orílẹ̀-èdè South Africa kan ló ti dájọ́ gbé ààrẹ orílẹ̀-èdè ọ̀hún Cyril Ramaphosa lẹ́sẹ̀ nínú èròǹgbà rẹ̀ láti pagídínà ráńpẹ́ ìgbésẹ̀ mímọ tanná ṣe iṣẹ́ ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án àti ìgbésẹ̀ ìyọnikúrò nípò lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án tí wọ́n pè ní Farmgate Scandal lọ́dún 2022. Ìní àwọn ìgbìmọ̀ aládàáni kan wọ́n ṣe ìwádìí alágbára lórí ọ̀rọ̀ Ramaphosa wípé ó ṣe é ṣe kọ́ lẹ́jọ́ jẹ́ o lẹ́yìn tí wọ́n ní fìríndì ọ̀kẹ́ kan ń lọ fọ́lẹ́kùn wọnú ilégbèé rẹ̀ ti ń bẹ lórí oko rẹ̀ tó sì jí omi lẹ́ngbẹ́ owó eléyìí tí wọ́n kó pamọ́ sínú àga gbé lọ àmọ́ sáárí ọ̀hún ní òun ò wà eléyìí tó lòdì sófin ìpínlẹ̀ bíi ti wulẹ̀ ọmọ ẹ̀wẹ̀ lẹ́yìn ìgbà náà ni àwọn ọmọ ilégbèé asòfin orílẹ̀-èdè South Africa ó ní wọ́n dìbò tako ìgbésẹ̀ ìyọnikúrò nípò tí wọ́n sì ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìlànà tọ́tọ́ ó náà ni àwọn gbé ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé nínú oṣù karùn-ún ní ilé-ẹjọ́ orílẹ̀-èdè South Africa kan gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ wípé ilé-ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè náà ni wọ́n hùwà àkọ̀tọ́ nípa mímọ̀ daṣọ bo àbọ̀ ìwádìí ọ̀hún lójú. Ramaphosa ló ti wá péjọ tako ìmọ̀ ṣiṣẹ́ ìwádìí ọ̀hún nílé-ẹjọ́ mi ọ̀tọ̀ tí wọ́n sì ní ìgbẹ́jọ́ ní ọmọ bẹ̀rẹ̀ bọ́ba di oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Lákòótán nínú ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ìyẹn Xabi Alonso ni ló ti kéde àwọn agbábọ́ọ̀lù 37 eléyìí tí yóò lò láti lọ rí mọ́ ṣe ìgbáradì fún sáà tuntun tí ń bọ̀ lọ́ọ̀kán yìí tí wọ́n sì mọ́ ṣe ìrìnàjò lọ sí ilẹ̀ Australia àti Asia. Akọ́nimọ̀ọ́gbá ọ̀hún Yin Alonso náà ni ó kọ́ àwọn agbábọ́ọ̀lù rẹ̀ sódì lọ sí ilẹ̀ Sydney níbi tí wọ́n ti lọ́mọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbáradì ọ̀hún nígbà tí wọ́n mọ̀ kọjá sí ilẹ̀ Australia àti Asia. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea náà ni ó mọ̀ figagbága kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Western Sydney Wanderers ní pápá ìṣeré akọ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday tí sí ọjọ́ 28 oṣù keje ọdún tá a wà yìí. Ẹ̀wẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún náà ni ó tún tẹ̀wájú lọ́rin máa figagbága pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur bó bá di ní ọjọ́ Àbámẹ́ta Saturday tí sí ọjọ́ kìíní oṣù kẹjọ ní pápá ìṣeré kan náà. Ẹ̀wẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ni ó tún tẹ̀wájú lọ́rin máa figagbága pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Juventus ní orílẹ̀-èdè Hong Kong bó bá di ní ọjọ́rùú Wednesday tí sí ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún tá a wà yìí. Lákòótán kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún kó tó wá ṣe ìrìnàjò lọ sí ìlú Jakarta ní orílẹ̀-èdè Indonesia níbi tí yóò ti lọ rí mọ́ figagbága kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan ní pápá ìṣeré GBK Stadium ilé ìtìǹbẹ̀ nínú Jakarta bó bá di ní ọjọ́ Àbámẹ́ta Saturday tí sí ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ìròyìn àgbáyọ̀ ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní amákátó mọ́ lọ ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ẹ̀ lẹ́ẹ̀kan sí.

0: mọ́lẹ̀ asòfin tó kéré jùlọ nínú ilé-ìgbìmọ̀ aṣojú sòfin nílẹ̀ yìí òun náà ni wọ́n fẹ̀hónú hàn bínú jáde lásìkò tó ń ṣe ìjíròrò lórí àbá òfin tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti bẹ̀rẹ̀ ètò mímọ̀ sọ ètò ẹ̀kọ́ ní àwọn iléèwé onímẹ̀wàá di ti ìlànà tòde òní. Lẹ́ka ìròyìn eré ìdárayá náà láti ká fún yín wípé akọni wọn gbá fún ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea Xabi Alonso ló ti kéde àwọn agbábọ́ọ̀lù tí ó mọ̀ lò nínú ìdíje ìmúrasílẹ̀ fún sáà tuntun tí ń bọ̀ lọ́ọ̀kan. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wájú ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilofm.com ẹ fìfẹ́ hàn sí wa lójú òpó x wa pẹ̀lú lagilo fm 967 ẹ tún lè bá wa dọ́rẹ̀ẹ́ lójú òpó facebook wa pẹ̀lú lagilo fm 96.7 túnde ọ̀làwọ̀ olólùtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill àbídèmí àkàndé lóníròyìn yẹn ṣeun tẹ́ǹgbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò ńbẹ̀ ètò miliki special pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí ní mọ̀bàlẹ̀ sórí àgbàgbé ẹ̀kú kalẹ̀.
1: Lagilo FM 96.7

ẹ máa wo bọ̀bọ̀ yìí kẹ̀. Bọ̀bọ̀ yìí lé ẹ wá gbà mí lọ́wọ́ bọ̀bọ̀ yìí. Bọ̀bọ̀ yìí ná fún lówó tó tọrọ owó. Wọ́n wá fún lówó yẹn ẹ̀ tó tọrọ owó tán fún lówó. Tó wá dúró níwájú ẹ̀ tó fún lówó àbí Bọ́lá Sadiq. Tó wá ń kà á, tó ń kà á, tó ń kà á. Ẹ bá ń bèrè lọ́wọ́ ẹ̀ ṣó máa ní kò pé ni. Káì! Gẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì gẹ́ẹ̀rẹ̀ gẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì.

0: Èmi Adesina, Big Man Presenter lorúkọ mi. Lagelu náà ń pè bí Lagelu lẹ̀ ń gbọ́ 96.7 FM. Jẹ́ ń gbọ́ kápolówó ọjà. Kápolówó ọjà. Ṣé kápolówó ọjà ni? Ọ̀dà náà ọ̀yà. Mọ́ bìnú ọ̀yà jálọ, jálọ.
1: Lagelu FM 96.7.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé, tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá àgbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀, kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Garage ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
5: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
4: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989. 08069134989. Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
6: 20 hours.

0: ìránṣẹ́.
1: Pastor Kimaru Peter.
0: Breaking the yokes of affliction.
1: Of darkness.
0: Jíjá àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹyin tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jẹ́ àgbà lọ́jọ́ Friday 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀ Wùmí Jésù Yíjá.
1: Prọfẹ̀ Peter.
0: Olúwa Bíóyè.
1: Pastor J.A. Bankole.
0: Àwọn olórin ẹ̀mí.
1: Fẹ́mi Sáfísì Aládé Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogolúwa Voice.
1: Ọláyà Divine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunrẹ́ Choir.
1: Pastor S. Ọládélé CAC President.
0: Nigeria Anomacy.
1: Pastor Ake pẹ̀lú Peters.
0: Adékúnlé.
1: Wọ́n máa súre lórúkọ Jésù.
0: Gbogbo ẹni CAC.
1: Fagunrẹ́ Prayer City.
0: Wọ́n wà ní omi àdì o.
1: Onígbàgbọ́ àbá ọ̀kẹ́.
0: Junction.
1: Abẹ́kúta Express Sòrò Mbàdàn.
0: Gbogbo ẹni bá farahàn pátá iná máa sọ testimony.
2: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ẹ̀, ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ.
3: Ó ṣe.

0: pe ti yin melo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn ni gbata daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo ma eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete fona loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni to si olowo tin fowo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 09054448444 oju lo bara o ni din do mo wa lagbari
1: Bàbá Ìgbàrú bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Kára ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìgbàrú bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ Bàbá Ìgbàrú bá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Mo ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: àti ẹ̀rọ dr sikiru ayinde barista
1: ṣẹ́rí tẹ́ ẹ bá sọ wípé
0: débi orí prince nǹkan kan
1: fún yín jẹ
0: àwọ ọmọ prince dr sikiru ayinde barista lọ́dá prince
1: àmọ́mọ́ ṣí àwọn bàrí yẹn lẹ̀ pé kájọ fi tún gbá ni mo bẹ̀rẹ̀ pé ó ṣe ó dẹ̀ ń bá àwọn èèyàn gan ó ń bá wọn o toro ń ba àwa gan lápá bí ó ń bá wá sí dáadáa
0: ẹ bá dọdọ abiola yali
1: aka it is well abiodun anthony paul
0: wow ẹ mú bí yìí ọpẹ dámi sí
1: ọpẹ mú yìí wá
0: ọpẹ mẹmí mẹgò ọpẹ mara
1: túká olówó orí ọkọ
0: fún mi náà
1: kún mi kún fún mi kún fún mi
0: kún fáyọ mi kún fún lé mi kún fọwọ mi kún fẹnu mi
1: anthony bodurin
0: imule
1: abiola yali yala yalo yala yolo
0: eh sọmọ
1: ṣegure didirin ni
0: sọmọ
1: aka it is well sori abiola yali yalo yala yala yalo yalo yala yili
0: solo fun lo ko yen
1: yali yali
0: obo
1: sori
0: mo ti ri omo ba pa ewo wa ju ba
1: abiola yali yali ajo lo lewe ni
0: lewe bo
1: iléèwé lèmi ti fún ní yaliyali tó ń jẹ́ sórí anthony
0: bodurin
1: sórí anthony bodurin ó lé ní kìrìntà fún o
0: níbo
1: níléèwé sọmọ ní kìrìntà fún o sọmọ ní kìrìntà fún
0: àníléèwé bó lọ́pọ̀
1: iléèwé tá a lọ ní dídírin
0: sọ̀rọ̀ léèwé bí ẹ̀rọ parí skul
1: ilé
0: ebi condition la kọjá lójú
1: òpó skul
0: tó o parí ìwé mẹ́wàá ni
1: secondary school tá a jọ lọ lèmi sọ fún ẹ
0: níbo
1: now nílé bàbá ẹ ní dídírin
0: òpónú akins ó sì gbọ́
1: ẹ tí akins uk bá gbọ́ kí ló fẹ́ ṣe kí ni ìtumọ̀ akins ó ṣì ń gbọ́
0: a ní láti túlé kasap tíkẹ́ẹ̀tì tí wọ́n fẹ́
1: kí ni ìtumọ̀ akins ó ṣì ń gbọ́ kí ni ìtumọ̀ ó ń gbọ́
0: tó bá gbọ́
1: kí ni akins fẹ́ ṣe fún mi
0: tí wọ́n bá bí ọ̀dà lọ fight falaga
1: bẹ́ẹ̀ ta ni akins gangan
0: wà á gbọ́ ìta rẹ̀
1: àṣìwò àti akins gan ṣe wà ok kí ló ṣe yín gangan
0: wà láì aṣọ tó wọ̀ ìṣúọ̀ o ṣe brọ́dà ẹ̀ lónìí
1: bàbá ẹ̀ lónìí

0: Ọláwálé Ṣọ̀tẹ̀, bó ló ṣe ń lọ sí lára yín, bó ló ṣe wà sí.
1: Ó túbọ̀ sí pé ìdùnnú àtayọ̀ ló ń bá yín.
0: Ambali Aziz.
1: Bàbá bẹ̀.
0: Àwọn ti wà dẹ̀. Lágelú Fans Club.
1: Ṣé bàbá ti padà?
0: Bàbá ti padà.
1: Ẹni rí dà
0: bọ́. Bọ́lá Akínwálé Ojo, Mr. Bow.
1: Ẹni ṣàrẹ̀.
0: Gbogbo Lágelú Fans Club, ẹ jẹ́ ká mọ bó ṣe ń bà yín sí. Miliki la pè é náà.
1: Adams bàbá wa Waris Tinuke Akíọkíọ Ọ̀pákúnlé. Bàbá wa Alhaji Akeem Ọpasọla ojú òní
0: tí
1: yín.
0: Ẹyin ti wá.
1: Lágbára Ọlọ́run.
0: Ẹ jájọ jẹ mọ̀ kó tún ẹ̀ sí.
1: Ẹ wá rí ngbà míì wà tọ́jẹ́ pé tí ẹ bá ń wá ilé ìwé tẹ bá ń fọmọ bẹ̀ ẹ máa wo àkọlé lọ́pọ̀ ọgbà tí a máa sọ pé ìràwọ̀ òwúrọ̀ ìràwọ̀ òwúrọ̀ ọmọ yín láti tàn láti bẹ̀rẹ̀ dókè. Akeem mama wa ìyá Akínwúsì mama dáadáa. Lágbára Ọlọ́run ojú òní tí yín.
0: Ayọ̀yẹ
1: òní dìbànújẹ́. Ìyá tó dúó bí akọni bí ẹsítérì. Ìyá Akínwúsì gbogbo Morningstar ní sàárẹ̀. Bọ́ bá jó bí ọmọ tó wà nù Morningstar máa fi dùnú àtayọ̀ kọ́ máa fi gbàdúà. Ọ̀la ni kọyọ̀ kojó ọ̀tá.
0: Ìyàwó Lee Prophetess Doctor Dorcas Mayowa JP.
1: Ṣé màmá yẹn yọ̀ǹg sí ni?
0: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀.
1: No, bóyá tí ìyàbá ń gbọ́ wa kí wọ́n yá àwọn obìnrin ní tí ń lò.
0: Kí ìyá Dorcas Mayowa yá àwọn tán lò.
1: Kí wọ́n yá wa ní tí ń lò.
0: Kò sí nǹkan tí wọ́n lò ju orí ọ̀fẹ́ Ọlọ́run.
1: Ó lè gbẹnu wọn sọ̀rọ̀.
0: Jésù ni mo lè gbẹnu wọn sọ̀rọ̀.
1: Kí ló dé tí ìyàwó ẹ gbójú ọ lọ?
0: Ṣé o mọ bí mo ṣe jẹ́ sí ìyá ni?
1: Ó ti sọ problem.
0: Èmi ni agbẹnusọ wọn.
1: O lè ráyè ń takọ ọmọ rà yé
0: mi. Èmi lagbẹnusọ wọn everywhere.
1: Wọn ò fọwọ́ gbáyàpọ̀ dágbẹnusọ.
0: Àlẹ́ mi ni.
1: Wọ́n yà ọ́ lò mí.
0: Gómìnà ni agbẹnusọ. Ààrẹ ni agbẹnusọ.
1: Àná ń yà ọ́ lò
0: mí. Èmi lagbẹnusọ ìyá mi.
1: Ìwọ kọ́.
0: Ọlọ́run ni. Ìwọ kọ́. Ọlọ́run ni wèrè.
1: Oríire ò sí lé
0: mi. Tètè sọ́dọ̀ orí. Ìwọ kọ́. Ọlọ́run ni.
1: Ṣé sùúrù kan máa bọ̀ síbi sọ́kẹ́
0: jù lọ?
1: Ṣé wọ lágbẹnusọ ni?
0: Àlẹ́ mi ni sẹ́.
1: Ní òun bò lọ gbà sọ, kí lọ sọ?
0: Ọ̀rọ̀.
1: Ta ni ń jọ̀rọ̀?
0: Ọlọ́run.
1: Kí ládé tó ní ìwọ ni?
0: Bàbá ẹ̀ ni.
1: Ọbọ.
0: Bàbá ẹ̀ ni. Ìyá àti bàbá ẹ̀ ni.
1: Ṣé bó ṣe wá àwọn ọmọ bó ṣe débẹ̀ ni?
0: Dídìrì ni ẹ.
1: Aláìlọ́pọ̀lọ́.
0: Pẹ̀lú ubú ẹ lọ.
1: Bọ́ba ti kó nù wá.
0: Àló òlìlà.
1: Ẹ̀dùn ọ̀nà.
0: Àló òlìlà àkàyè.
1: Ó ṣe máa yára sọ̀rọ̀.
0: Ó òlìlà àkàyè kan bọ̀ wàlá.
1: Wàlá ni ìwọ ni.
0: Tẹ́ ń bá rí ẹ̀ ń sìn.
1: Ìwọlá ẹ̀.
0: Àwọn èèyàn sọ pé bàbá rẹ̀ mi.
1: Ìṣọ́
0: ọ̀ráyè àdúà. Bàbá rẹ̀
1: mi bá jílé. Wòlíì tọ́jẹ́ pé ó ní
0: wàgbọ́
1: ó ní tọ́nà
0: sórí lọ́pọ̀lọpọ̀ gbàmí ọkàn dàgbà ńgbà mí.
1: Ó ṣe á ní ìwọ ni.
0: Ó ṣe bẹ́ẹ̀ dànù lọ títí.
1: Ọ̀dà sí ọlọ́run ṣe ọgbóhun ọlọ́run lò. Ó ń ṣe làwùlàwù. Àní
0: àlẹ́ mi ni personal assistant to Dr. Prophetess Dr. Dorcas Mayowa JP.
1: Member church le send
0: it. When we are talking about media officer and publicity man.
1: Ìwọ̀nda ìlólóńdé ní ètí fún tí a fẹ́ ṣe.
0: Ló bí mo ṣe wà lọ́dọọdún ní iye millions tí mi máa ń donate.
1: Àmọ́ ṣe tó fi ní dé bẹ́ẹ̀ mọ̀.
0: Kí ló dé?
1: Tí wọ́n fi sọ pé àtìrẹ́ ni tó perfect ìlú ẹ̀
0: lọ. Ní àgbàlá àtúwà.
1: Million.
0: Lágbàlá àtúwà
1: tọ̀dọ̀. No excuse me. Ọ̀dà
0: kọ. Lágbàlá àtúwà tọ̀dọ̀ títí ẹ̀. Kí lò ń ṣe?
1: Mọ̀mọ̀ kébi àjà
0: lóta. Ṣé wọ́n ti ẹ̀ dẹ́mọ̀ rárá?
1: Ẹ kọ pan dandan. Kì í
0: Jésù mi. Tí n bá ti wá sọ fún ẹ pé báyìí lọ̀rọ̀ ṣe jẹ́, máa gbà bẹ́ẹ̀. Èmi ni PA ìyá simple. Jámọ̀ ṣètò lọ.
1: PA ta ni.
0: PA bàbá ẹ̀.
1: Ìyá ìwo.
0: Ìyá rẹ̀ ni. Àló òní láàkáyè kankan wàláì.
1: Wàláì dùn ni
0: ọ. Wàláì kàálà.
1: Ìdùn.
0: Làákàyè jìnà sí ẹ.
1: Ò ní
0: làákàyè jìnà sí ẹ. Wà á. Sori bí mo ṣe máa ń wù ẹ, máa ń rò bóyá o ní làákàyè ni.
1: Ẹ ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
0: Já máa ṣètò lọ. Já máa ṣètò lọ.
1: Rapa mo fẹ́ ya gbogbo lo.
0: Kú ò lórí ẹ̀ já ṣètò lọ.
1: Wọ́n PA màmá.
0: Àní o já máa ṣètò lọ já kúrò
1: nílẹ̀. Màmá ẹ máa wá assistant PA.
0: Tí wọ́n ìjìnà rẹ̀ àbí òpónú.
1: Àlórí
0: ìrẹ́ òsàn tí ó gbà.
1: Bẹ́ẹ̀ ṣàṣírí.
0: Èmi ń lọ sóru.
1: Sunday school preview.
0: Yes.
1: Choir. Preach and worship.
0: Ọ̀ṣà.
1: O tún wà mẹ́.
0: Sunday school teacher.
1: Ọ wà mẹ́.
0: Instrumentalist wing.
1: Ṣé torí white tó yá lọ́njọ́ sí? Ẹ̀yìn ni jẹ́ wọn yá o. Àti chain tó gbé ọrùn. Ẹni ọlọ jáhùn ni yá o. Ẹ̀yìn mú mọ́lẹ̀.
0: Jámọ̀ ṣètò lọ. Jámọ̀ ṣe lè lọ. Jámọ̀ bẹ́tò lọ.
1: Màmá iwájú ọlọ́run àti èèyàn màmá máa ń pè mí pé hello brọ́rẹ̀ mi.
0: Màmá wo.
1: Ìyàwó li. Ẹ jọ ṣé.
0: Wait, ìyàwó li èwo.
1: Rárá ìwo lọ ń dá ọkọ tó ní wọ pásádà sí.
0: Wàláì wọ́n pín yẹn rí.
1: Sọ dágbére fún yín.
0: Wàláì ìyá ò ní fún náà bẹ̀rẹ̀ lọ́wọ́ rí wàláì.
1: Ẹ á yẹ̀ lẹ́nu màmá pè wọlé ń sìn. ibi to ti mo pa
0: mi no ma pe si so le phone abi
1: phone ori oparun wo pe si obo wallahi bi ma me se so
0: pe lori bo se mu phone yen lo mu fi nbe lowo pe ibo ni ya dockers mayo jp fe
1: si awa ye le
0: sori phone yen abi ori phone number ti mi
1: bo ti ko wa njo yen bo lo se mo ta se plan re
0: kina ko wa
1: kini won ko wa
0: sibo
1: obo aje guguru aje kini aje gbogbo awon awon ma bo se de le
0: Java je tun.
1: Won pe mi won ni se grammar ti wa bo ne wa legbe mi.
0: Eh ja ti mi.
1: O se joko ti mi ti ona joko
0: ti mi. Mo ti gbo jamo se to jamo.
1: Ma sai ti e inu bi mi.
0: Jamo se to.
1: O more.
0: Jamo se to lo. O je ti gbo abi. Ilu ko nbe. Sori, sori mistake ti ma gbo. Sori oro Easter concert odun yin. To ntenu mo yen.
1: Kene.
0: Asise to waye odun yin. Mi ni je ko se mo.
1: E se ko ma so fun mi.
0: Gbo odo awon osha lo de ti waye.
1: Osha wo. Se wo yen ba ni.
0: Sori awon sha na se mistake bo se de ni mo ti wo pe why tan fie sori eye table tan fie sori agagidi
1: baba AK 47 o ma ya mi ni
0: lo de ti won se won ro
1: ko ni baba yen
0: awon sha ti won din tan ri e to de ti won ni ah oga awon big man en tojo man seto re o ni baje awon ro pe boya eni to lala fi agidi ni e lo se lo gbe sai
1: table ti lo de ti baba AK 47 gan bi
0: 2020
1: ose meji mo fun ofun ko yen
0: ori
1: ose se bere
0: ori re o pe o le pa mi so
1: do ori re o soto ya
0: sorry
1: 2 weeks ose se bere mi e yonu si
0: ori re o sa ta bo pa ba te alo li la sorry
1: tinu
0: ba ko sorry next year concert yen ti n ba ri osa kankan to o de tan lo gbe si tan gbe si lonu yin sorry tan lo fie seyin parapata wa mo ti so fun won sha
1: e ti ma me ba wa pe e oko mi ti de nbo lo mu alo
0: mama mi wo
1: rara tan bi e
0: iwaju laye mama mi wa light table now
1: den oko
0: iya o ni nkan ni yen
1: oko enko
0: oko o si mo ti pe
1: ehn ni to wa gbe tira ti ojo wu ko ti ojo sare
0: ewo tani onda
1: ta lo wo waju e
0: ewo tani onda tani mo waju ta lo waju mi
1: don't worry yourself
0: wa leyin ri o
1: aya ile nu pe skater suit la ma wo wa ma de tie wa be ni eru aba e o li to ma preach be yan amura
0: ja ba se to na
1: ka ba se to to fe mo no bi mi ni iya kan be lala ke iya lamala
0: eh
1: ma bi mi pe
0: ki lo se
1: kini re mi adesina fi se mi mo lo ma ko ja ye yes ya dada la ja
0: ja ba se to lo ja ba se to if you rowo ti mo be fa
1: mo ti gbe mama
0: e mi mo rowo ti mo be fa
1: mama je yan merin ogun fe meta mi mo ko nje ya lenu mama e be yen o philip
0: alu alu le na kan yi wa la
1: se de yan meta o bi lo
0: eh anthony bodunrin abiola yali yali o e de ngbo o ngbo nsin o
1: kene eni o ba lagbara ko wa ya ya
0: jamo se to lo
1: a se we ni mo de ni lawyer mo de phone copy one day, are you ready to marry this gun guy? Only yes, it's my.
0: It's my.
1: It's my party.
0: It's my.
1: What I love. It's my church from beginning. I must say.
0: Oh my God,
1: only must say mistake. That's if any to yem fella rojo. That is why to do my yem and si benye.
0: Jamo shito.
1: Only so ko ama
0: komi. Ya ko lori.
1: What's it wrong with you?
0: Abi mbola she kamo shito do.
1: No.
0: Oh yeah, cash here. *347*1004*2#. Ah, ni pe you koto awon eyan ma kowo lo le ro le.
1: Kele se
0: cash. E lo ta cash here bayi. Eh. E ja fe kan pe ni badan. Cash here.
1: Wallahi. Be no se to le se bodo.
0: Ja fe kan pe ni badan. Cash here.
1: Elu oko.
0: Fide badan pe.
1: Elu oko ke fi pe.
0: Cash here.
1: No se ko fi bule dada.

0: 106.7.
1: Mo ti bere. Mo le ṣe aláìmọ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ṣe ẹ. Ká ṣe olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbà yùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Ṣé ti wá di alágbà lúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán? Ó ṣe gbogbo ènìyàn mú kéwé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta?
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashe. Ayẹyẹ ọdún kejì Cashe, ogunlẹ́gbẹ̀.

0: established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbáṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọ́n ó gbà tọ́jú, tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ṣe, wọ́n sì mọ àsìkò tó yẹ kí wọ́n ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀. Gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun, ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1, Route 2 Junction, beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
4: Lagiri FM 96.7.

0: Rẹ̀mi má gbàgbé pé a sọ̀rọ̀ nípa Kúọlá ní bí ọ̀sẹ̀ kan méjì tá a sẹ́yìn. Àwọn èèyàn tí wọ́n ti sọ bí tí ò yẹ kó di ọjà lójú òpópónà tó tún wá jẹ́ orí
1: gádà, orí pẹpẹ,
0: pipeline, orí ọ̀pá epo,
1: ọ̀pá
0: epo ló gbabẹ̀ kọjá. À ń ké sí àjọ NNPC, à ń ké sí ìjọba ìbílẹ̀ Ìdó, bẹ́ẹ̀ la ń ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́
1: láti lọ
0: ṣe àbẹ̀wò kán tiẹ̀ ṣe àbẹ̀wò síbẹ̀. Àwọn ará Kọlá náà máa jẹ́ ká mọ̀
1: bóyá
0: wọ́n ti rí àwọn
1: government
0: officer tí wọ́n ti láǹfààní àti yọjú. Ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń gbé ní Kúọlá náà,
1: ẹ jẹ́ ká mọ̀ bóyá ìgbésẹ̀ ti wáyé lórí ẹ̀,
0: bóyá ti wáyé lórí ẹ̀, torí pé
1: àwa náà ikú yìí kọ́ ni ìdùnnú ti wá o,
0: bẹ́ẹ̀ ṣe pè wá,
1: iná kọ́ ni ìdùnnú ti wá o.
0: Wọ́n sẹ́ndì fídíò àti àwọn ìbá jẹ́ mi nìṣó pé ojú títì orí ọ̀pá epo
1: ni
0: wọ́n to ọjà sí lọ rẹrẹ láti gbájú police station yẹn lọ sí ọ̀nà tígbà téèyàn bá lo àpáta.
1: Bárabá sì tu ẹ̀ dájú, o lè mú bẹ́ẹ̀ nílé iná dídá.
0: Lórí páìpù yìí, ọ̀pá epo yìí, àwọn èèyàn ń láǹfààní àti máa ta ọjà oúnjẹ.
1: Bẹ́ẹ̀ni,
0: wọ́n
1: lè máa dín àká tẹ̀kọ́.
0: So torí ìdí èyí, a ò ní dààmú o.
1: Báwo bá gbé ní Kúọlá, tàbọ̀ ń tajà ní Kúọlá, tàbọ̀ jẹ́ kanú láńlẹ́dí and landlord association. Tó o bá wà níbẹ̀, yẹ pé wá àjẹ́ a máa tà ń sọ.
0: Ìyẹn dúró bẹ́ẹ̀, lábala kí ló ń ṣẹlẹ̀ tí ẹ bá ní àwọ̀ kan àbí nǹkan kan tẹ wò pé rẹ̀mí àti rẹ̀mí ẹ bá wa dá sí ilé kó tó di pé yóò di gbàgbóòs tájọ mọ́ nara wa o lánà fọ̀ lójú àfẹ́ kó rí bẹ́ẹ̀.
1: Rẹ̀mí,
0: ẹ̀yin náà láǹfààní àti pé ẹ lè má dàrú kọyìn àti fi ti bá ti ń pè wá.
1: Bá a ti ẹ̀ ja gan, kẹ́dà ò lóyún ní kọ́ mọ́ bi kọ́ jí oyún
0: ò
1: yàn àìsàn ni.
2: Hello sir.
0: Ẹ kúrọ̀ lẹ́.
2: Ẹ kúrọ̀ lẹ́ o.
0: Ṣé ẹ fẹ́ dárúkọ yín àbí ẹ fẹ́ dárúkọ ara yín?
2: A dákọ̀ mi,
0: kí lẹ sọ?
2: Mà á dákọ̀ ara mi.
1: Ẹ dá.
2: Ẹni tí ẹni jọ ń dira wa sínú kó fi lè máa ń pé òun ni mò ń sọ ń pa òun.
0: Ok.
2: Orúkọ mi ni Olóòlù Rabir Olayida Tẹ̀mẹ̀ láti lọ́jọ́.
0: Láti àdúgbò wo?
1: Olóyè ni bàbá Olóòlù.
2: Bẹ́ẹ̀ ni èmi ń solóyè o, ọmọ Ike ni mí o.
0: À ń gbọ́ yín.
2: Bàbá Olóyè ń bẹ ilé o.
1: Ẹ kí ló pa ẹ̀yin àti ẹ̀kọ́ sá?
0: Ó yá kí ló fẹ́, kí ló fẹ́ ká gbọ́?
1: Kí ló fẹ́ ká gbọ́ pa ẹ̀?
2: Èmi pẹ̀lú bàbá rẹ̀, òun ni ọ̀rẹ́. Àmọ́ nǹkan kan wá tẹ̀ láàrin mi pẹ̀lú bàbá, a ti parí rẹ̀. Láti inú àwẹ̀, tí mo bá tẹnìyàn kò ní dá mi lóhùn. Irú ọkàn mo wá sálámọ̀ sí i, ó wá gbé mi kéèpé gan. Tí mo bàrú ti gbé mi kéèpé yẹn mi ò wá sí mọ́ tẹnìyàn. Èmi sì fẹ́ máa ń kíbi sí i, àmọ́ tó bá fẹ́ kí báyìí gbogbo sọ̀rọ̀ rà kó sáàmì kí ẹni tó le ní tó ọmọ tó le lẹ́ni ọmọ yẹn. Bí o kí mo lè ṣe pẹ̀lú rẹ̀, ọ̀dọ́ náà lájọ wà, ó sì ṣètò kóhun náà ọmọ gbọ́dọ̀ ló fi ṣe sọ̀rọ̀ yìí.
1: Ẹ máa ń tá a máa ṣe ni pé nọ́mbà ẹni tí ẹ sọ yìí.
0: Ẹ fún wa.
1: Ẹ fún wa. Ẹ tẹ̀
0: kí sẹ́. Kẹ́ ẹ pè wá lẹ́yìn ètò.
2: Ọ̀dà yín try kí n wá nọ́mbà.
1: Ẹ wá nọ́mbà.
0: Ẹ náà wá nọ́mbà.
1: Ó lè jẹ́jọ́ mẹ́jọ. Ẹ wá nọ́mbà o.
0: Kẹ́ ẹ wá pe ìkànnà méjèèjì.
1: Kẹ́
0: ẹ pè wá lẹ́yìn ètò yìí.
1: O gangan la fẹ́ kó gbé.
0: A fi nọ́mbà yín síta. A dẹ̀ bá sọ̀rọ̀. A bá yín yanjú ẹ̀.
1: Ẹ padà dọ̀rẹ́ kan ni kò sí nǹkan nínú òdì yíyan.
0: Kò sí nǹkan kan nínú ìjà.
1: Máa mú yàn rú, máa mú yàn bẹ́ẹ̀ ni.
0: Ìjà ọjọ́là, orúkọ ló sọ ni.
1: Ẹ ṣe.
2: Ẹ̀yin wọn da o.
1: Àmì o.
2: Ẹ
1: ṣe.
2: Ẹ ṣe.
0: Ẹ ṣe.
1: Ẹ ṣe.
0: Ẹ rí dájú pé pè wá lẹ́yìn ètò. Rẹ̀mí. Ìjà ọjọ́là.
1: Orúkọ ló sọ ni.
0: Rẹ̀mí. Ẹni tí kan hapun.
1: Mo le, mo burú, mo burú.
0: Rẹ̀mí. Rẹ̀mí.
1: Kí bàbá ìrọ̀rẹ́ ní bàjẹ́ àlàyé àná.
0: Èèyàn mi kan sọ fún mi pé ani Mr. Rẹ̀mí Adéṣínà mo ní wá. Ó ní òun ti wá tẹ gbogbo ẹ̀ lightly báyìí o. Ó ní bẹ́ẹ̀ yàn kan gbá òun lójú gan òun sọ fún un pé ṣé o.
1: Wọ́n gbá Jésù lójú.
0: Ayé gan ò jà mọ́ o. Ayé òyìn ojì mọ́ o. Kò sẹ́ni tó mọ̀ gbà tọ́ lọ́jọ́ le dé o. Hello.
1: Mo le sọ.
3: Hello, ẹ kúrẹ̀ lẹ́.
1: Ẹ máa kúrẹ̀ lẹ́.
3: Ẹ kú ètò.
1: Ọlọ́run ń ṣe o.
3: À ń gbádùn yín, Ọlọ́run ọmọ bá yín ṣe o.
0: Àmì o, àmì o.
3: Ẹ jọ lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní ìsìn. Pé àjẹ̀ni yìí àjọpẹ́ lé sẹ́gbẹ̀ ara ni. Ó mọ ń bá mi sọ̀rọ̀. Ọ̀dọ̀ ń sọ̀rọ̀.
0: Ẹ dúná kí lorúkọ yín ibilẹ̀ tí ń pè wá? Àbẹ́ ìfẹ́ dárúkọ.
1: Àbẹ́ ìfẹ́ dárúkọ.
3: Ìfẹ́ dárúkọ.
0: Ọ̀yà ń gbọ́ yín.
1: Dàbáhùn.
3: Àti Àfùní ni mo ti ń sọ̀rọ̀ ní Yànnà Àgbàlá.
1: Ọ̀dàbáhùn.
3: ẹni yìí wá ní lóòtọ́ ni àti ẹjọ́ ń sọ̀rọ̀ ṣùgbọ́n ìwọ àtọkọ mi ẹyìn sọ̀rọ̀ àtàwọn ọmọ mi ò nífẹ̀ẹ́ kankan nu wọn ṣùgbọ́n sì ń bẹ́mi sọ̀rọ̀ ó sì ń sọ pé àlejà àlejà ẹ wá dáko irúfẹ́ wo nìyí.
1: Ẹ màmá ibi tọ́lọ́ ń gbé yín sí bí obìnrin ọ̀rọ̀ yẹn ò tí ì dòrè rédí o ẹ̀yin ni kẹ́ ẹ wá ẹni ó súnmọ́ ẹni yẹn ẹ wá dìídì ẹ dìídì
0: lọ bá
1: lẹ́yìn kan òun kan.
0: Ṣẹ́yìn lẹ́yìn pé tẹ bá ti lọ bá tí kò bá tún so
1: sórí tí ọ̀wẹ́ kọ́ ní dáadáa
0: ẹ tún pé wá
1: ẹ pé wá
0: ẹ fún nọmba wa
1: àwa gan fúnra wa gbèrà wa wá lọ́ba parí ṣùgbọ́n ẹ ṣàtúnṣe yẹn pẹ̀lú tẹ́ ẹ nínú ẹ̀mí ọlọ́run gbénu yín
0: tó ti yé ẹjá fi mọ bẹ́ẹ̀ lọ́sẹ̀ yìí ká tún kọ̀tì lábala yìí lọ́sẹ̀ tó ń bọ̀
1: lágbára ọ̀rọ̀
0: ẹ̀yin méjèèjì yìí ẹ lọ ṣe àtúnṣe
1: àtúnṣe ni
0: ẹni àkọ́kọ́
1: ìyẹn ó sẹ́ndì nọ́mbà ẹni tí kí tí ò kí
0: kó pè wá kó pè wá kán pè wá kán sẹ́ndì nọ́mbà ẹni tọ́jọ́ ní àwọ̀ yẹn
1: àbí
0: màmá kejì yìí ẹ lọ rí ẹni tí
1: ó súnmọ́
0: tí ò bá ti wá láǹfààní àti gbọ́ tí ò dẹ tí ò ṣe kí ló fi ń ṣeré
1: ibà dọ̀bálẹ̀
0: aláwọ̀ wà fún yín ni aláwọ̀ òfẹ́ ìjà
1: àfẹ́ àwọ̀ bí ọ̀jẹ̀ ọmọdé jọ náà a lọ sọ̀jọ́ àgbàlá
0: ẹ jẹ́ ká lọ sókè lọ́rùn rẹ̀ mi kókò lábala yẹn báyìí ẹ jẹ́ ká lọ sí ibi tá a ti máa gbé ìkéde àti ìmúlẹ̀ ọjà
1: kan sí méjì
0: ẹ jẹ́ ká tajà tá a bá ti tajà tá a dé a máa yí koto káàṣì kó tó di pé a mọ̀ dágbére fún
1: nine ni ọlọgbẹ
0: keep your mouth shut when I'm talking you lis ten to me
1: and who
0: me
1: okay you
0: you and me me you ponu ponu elebo elebo
1: naki
0: ẹja polówó ọjà ṣé new vision ló ń bá bí
1: bẹ́ẹ̀ rárá naki two
0: ta naki two
1: ta lọ́wọ́ iwájú mi
0: ta ni one
1: ma ṣe o
0: ṣe èèyàn gidi
1: ma ti ń jó iwájú eléré
0: lọ polówó ọjà ntí ẹ
1: no kòpolówó
0: pa máìkì bọ bẹẹ lọ polówó ọjà ntí
1: ẹ kòpolówó mọ dẹni ẹlẹni láàmú
0: ònú àgbà
1: ntí ń bẹ nlẹ tó wàá ná
0: ọrẹ naki one naki two ẹbí wọn lọ gá wa.
1: Lajiliw FM 96.7.

0: gbogbo ọmọ ológun pàtẹ ti yin mẹlo ọna abayo si fẹni ti o le gbadura wọnu ogo
1: ṣebi nitori ogo ni o nitori ogo ni
0: idire ti ọlọrun reverend pf wa fi pe gbogbo eniyan si bi ipade adura lagbara sunday merinla 14 sunday prayer service leto ti bẹrẹ lọjọ sunday on the 28th of june ti o pari ni sunday on the 20th of september 2026 bẹrẹ latago mẹju aarọ si mejila abọ san ni sunday ọsẹ kọọkan ni gbọngàn sọjí ńlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 reverend pf wa christian lẹyìn st louis college adéyẹmọ lẹyà ọtúnmọlẹ tẹ ń bàdàn ti àkórí rẹ jẹ ìdápadà wọnú ogo o ti ń gbàdú ọjọ pẹ o ti pọyì orí òkè àti wọnú ogo wọn ti fẹ sùn ẹlẹnu kílódé tó fi ṣiṣẹ fún ẹlòmíì jẹ tí wọn sì ń sẹrú ogo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ́ tó tó pèsè dáa rẹ bíi ti jacobu àti jabesi inú ìwé mímọ́ àgbọ́ ti gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa ṣì ẹ̀nà tí rẹ̀ ó wọnú ogo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa reverend pf owó àti reverend mrs c owó wa tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù
2: Lagilu FM 96.7

0: bí a ṣe ń gbìyànjú àti máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí àbí ẹ̀wọ̀n the standing down sọ ìyára lé ẹ jẹ́ ká pàdé lórí ètò yìí lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ Abimbola Sadiq ni ọlọ́wọ́ bọ́tìta jọ ṣe tó ń bá wa gbé sókè gbé sílẹ̀ tí a jọ ń ṣe láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ kò ní bàjẹ́ Gbẹ̀ngàn Ọláyíwọlá Láyíwọlá yàtọ̀ lólóòtú ètò yìí Kébùgì lólóòtú àgbà Túnde Láwúwo lólóòtú àgbà náà làwọn náà bí a ṣe ń dìde ń sìn rẹ̀mí tá à ń lọ bẹ́ẹ̀ náà láàmú ayíkoto tí ẹni tó lówó máa gba 25k Rẹ̀mí Adésínà Big Man Presenter 08168988951
1: Oya yalo prophet and pastor Babawa John and lady evangelist tope Taiwo ni se niniye Remi Babajide loruko temi aburu oni kan sugba e ma nkan kan o nte ba ni gba
0: mo fi lo mo lakeje
1: o
0: lewu gan oya olorire yen da ka wa dide ka ma lo tori payo si ti wole olorire yen da
1: baba wole se bi third ball lo je si lo se yo le di wole ni
0: olorire
1: da baba mi mo le mo ko lago meje
0: olorire yen da
1: ki lo fe dawo
0: ti o ma lanfani ati abi kakuku wa yi leta ni
1: so da ba be ma loju e
0: abi ka wa yi leta ni
1: remi
0: abi ka wa yi leta
1: ba roma maybe se nwo gana
0: omeda
1: ebi lodu e third ball
0: le
1: fires
0: o se se ku lori okin
1: okay wo
0: 6 lori o ma to break
1: okay ko le won ti bo be
0: e ja lo ka pada lose tun bo ti a ba pada de lawon program to seku to ma wole lohun loke lohun e ma yi ko to yen be ojo ti lo fires ti de o dabo

0: ọ̀tọ̀ ó ṣe kíni. Bó ṣọ́ọ̀kì Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ̀. Ó ṣe ṣáì.
1: Make your cooking fun. Lagilu FM 96.7.

0: àwa dúpẹ́ pé àrí àna gbà ọ́ torí kì í ṣe gbogbo ènìyàn lórí àna gbà.
1: Ẹ kú dédé wò níbi tẹ́ ti ń bọ̀ wá.
2: Ẹ káàbọ̀
1: yìí. Báàárọ̀ ni bọ́sàn ni balẹ̀ níbi tí ẹ̀yìn wà.
2: Ẹ
1: kú dédé wò yìí.
2: Ẹ káàbọ̀.
1: Ẹ dodun bí Dr. Mrs. Omobolanle Ajibade, CEO ti SBJ Aduke Reserva Global Services, aka Inulayo Atunmi Kijeka, máa tọ́jú ẹ̀ náà ló kí wa pé ẹ̀kú àsìkò yìí àkómọ̀rọ̀ òpin ọ̀sẹ̀ yóò dùn fún wa.
2: Àmì yíyá wa ẹ káàbọ̀, adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé a pè yín, ẹ sì jẹ́ wa ní ọ̀sẹ̀ yìí. Ǹjẹ́ kí ni ẹ mú wá fún wa ní ènì lórí ètò?
1: Ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀, ṣùgbọ́n yóò fẹ́ ta bára lé ta bára oko. Ìdí ni wípé ara wa kì í ṣe òkúta.
2: Bẹ́ẹ̀ni.
1: Mo fẹ́ mú un látorí iṣẹ́ ìránṣẹ́ tí a pè mí sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin bàbá wa ìránṣẹ́ Ọlọ́run nínú Jésù sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam tá a pè yín sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin medical doctors, medical personnel sí. Ẹ̀yin ìyálọ́jà tí kò sí Sátidé, tí kò sí Sunday, tí kò sọ́jọ́ Jímọ̀, tá a yà sílẹ̀ pé a fi fún ẹni ní ìsinmi. Èyí tó jẹ́ wípé a ó ń fún wa ní stress nínú ara wa. Ẹ kíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ wa torí pé a máa ń fipò tá a bá sí, kò sẹ́lómi tó lè ṣe nǹkan tí àwọn èèyàn tí torí ẹ̀ wá wa wá sí.
2: Èèyàn ń tanra ẹ̀ ń
1: tanra. Èmi dẹ̀ máa ń sọ wípé torí pé mo wà ni. Tí mi bá sí àìmọye irú mi. Ọlọ́run nìkan ni ò sí. Ṣẹ́gun máa sọ pé acupuncturist ni mí. Àwa tá a jẹ́ oníṣẹ́ àdúrà gbígbà, ìṣe kìrìsẹ́nì, ìṣe islamic, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sábà ṣe ìṣọ́òru. Àsìkò tá a fi ń ṣe ìṣọ́òru, ẹlòmíì ní sọ pé òun fẹ́ ṣe marathon ìṣọ́òru. Ẹ dẹ̀ rí pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa, mo máa sọ pé ó ní aago tí kálukú wọn ń ṣiṣẹ́. Fún àpẹẹrẹ, ẹ̀dọ̀ tá a mọ̀ sí liver, ó máa ṣiṣẹ́ láti aago mọ́kànlá di aago mẹ́ta òru. Ǹjẹ́ pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa náà máa ń ṣe gá? Wọ́n ó ṣe gá sínú ara wa, wọ́n sínú gall tán máa ya ìga àti wọn sí. Àwọn náà máa ń pàṣẹ physics apart from physics tó ń jáde ní inú oṣù èèyàn. Ìgbà tá a wá kọ̀ tí a ò sùn, a rí wípé detoxification tó yẹ kí àwọn organs tó ṣe, tó yẹ kí wọ́n ṣe nínú àgọ́ ara wa, wọn ò ní ní orí ọ̀fẹ́
2: láti ṣe
1: torí a ò sùn.
2: À ń tẹ fóònù.
1: À ń tẹ fóònù. À ń ṣe prayer all the time. Àdúrà kúkú dá. Èmi máa ń sọ kinní kan wípé tí n bá sáré ẹni ibi, tó bá sáré mi níbi Ọlọ́run ó fi na ju ọ àti ìrandíran rẹ ni. Tí ẹ̀yin ò bá ti sáré ọmọ nìkejì níbi, ìjọ àti ń gbàdúrà ọ̀tá mélòó gan ló ti kú. Mo fẹ́ dẹ ayé, mo fẹ́ dẹ ọlọ́rọ̀, mo fẹ́ dẹ ọlọ́lá. Ìmọ̀ sọ wípé ní tọ́lọ́ máa sọ pé ẹ̀dá ó dà, òun ni ẹ̀dá ó dà. Ẹ jẹ́ ká kíyèsí kinní kan. Wọ́n gbé àwòrán organ kí ló kọ president America yìí. Ó pé 100 years. Bàbá yìí ó yanu kalẹ̀ báyìí. Kò lè pàdé mọ́. Alágbára ayé, tí wọ́n sọ pé alágbára ayé. Àwọn alágbára ilé president America rí. Nísìn báyìí, ó ti dà bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹlòmíràn ló fẹ́ pé 150 years. Kí ló ń bẹnu ayé ọ̀gá tó fẹ́ jù síbẹ̀? Èmi ni mo fẹ́ lówó jù. Kí n lówó ju táwọn náà lọ? Bó o bá ní njẹ́ o lè jẹ́ dídá jẹ kan tán jòkó kan. Ẹ jẹ́ ká kíyèsí àwa medical personnel. Instance kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé this medical man, doctor, ó wà lẹ́nu iṣẹ́. Ó pè ìyàwó ẹ̀ wípé ó máa lọ gbá àwọn ọmọ láago mẹ́rin ní school. Ó ti fi kúrò níbi iṣẹ́, ó ń lọ sí school ọmọ. Wọ́n pè fún emergency. Ó padà sí hospital. Ó dẹ̀ wá ń bẹ̀ títí dago mọ́kànlá lẹ́. Kó tún mọ́ lọ another emergency. Wọ́n tún gbé wọn dé. bliss pe man yi koko ni bi office re titi di ojo keta to ma kuro ko sorun o ko si joko o nlo latodo patient kan case ton sele won tun yanju e kaakiri jiji to ma ji hospital lo gangan bara re ni ojo kerin to ti do hospital to yaju o jaye pe on gangan je medical doctor na won colleague fi sare si oro oju oju ni kisi nkan ti a nse aroba itanko so ateyin atemi e je ka pe ara wa si ironu ile aye la bowo ile aye la base eyin ya loja to je pe ko sojo ojimo ko sojo sunday asare owo ina ni o da keyan sise ṣugbọn ta ba sise ta ba ru alaafia wa a wa ma so pe ese to nse bayi eyin to nse bayi hypertension yi kini yi owo aye ni ki so owo aye aye gan te nda ko gan gan kan so gan kan saye gangan
2: kan saye
1: aye te ko nse yin ye nkan kan kan so gan o go ri ti yin ro tori pe yin gangan telele le le
2: yin ro
1: aye gan saye
2: toju are
1: so ni ta ma so ko pe e je ka ni ironu pe wa da kan nasu ko ta ma funra wa ni
2: isinmi
1: too much stress has killed many people mo mo ranse ibirin kan to je pe odasile ijo ni won ni church yen ori pulpit ni ayan ku si nigba to ku won na jenu ijo lo pa yara si sa jenu ijo eyan ti o sun te je osinmi to mi ara osinmi to po lo osetu hypertension wole te wa la jenu ijo ni biribiri ko lo ma gba wa jesu ti gba we fun wa e je ka ni iwa mimo yi bibeli se fi ko wa yi pe iwa mimo ifi omo ni keji wa ni o je ki nta ba wa ko mo te wa lowo ko si nta mo wa saye ko si nta mo lo si orun mama risbita ina lo ki wa risbita sare wole bitas mama ni laye wa yamran na ni mo so fun wa bi pe ta ba bara wa soro nipa kila nta nipa kila nse ti a ba bara wa so nkan ti o le fun awon eniyan ni ore ofe ati gun lemi ati ni alaafia to peye olorun to awon anise o le bi wa lere ipe o de moru nkan yi ikan isele semi na je to je pe mo mo ni last week je pe ah mo ri pe mo wa stress up tori ma lo lati bi ogbomoso ogbomoso re oju ona yen ti dipa enu gbo aba se njade sibi kan la ma obirin de ni mi won wa mi mi mo drive ara mi so from there osogbo osogbo oyo ibadan again laarin ose kan ma travel almost 4 days 5 days mo ti wa ri ni sigba yi pe ko nse nkan ti o rorun lati ma stress ara eyan e je pa ti ni pe agbaba tin kan wa ta tin po ma dota dun ogota dun e je ka kesi ba se ma lo ara wa olorun lo ma so wa dolowo lo ma so wa doloro lo ma fa lemi gigun ati alaafia je ka ona mura ka se nto olorun fun wa yen alaafia to fun wa yen ka support e lati je ki a wa ni alaafia ti o peye
2: ka fi owo kun ito olorun ti se fun wa
1: risbita wa o wa na won le taja wa kaakiri risbita to n kanu to n kodo ti kuro ninu apo eloku bo se ko awon iga ti o da jade ninu ara bi gaba se n jade so fun pe gbogbo esan to so madamo lati inu galo ti wa wo wa ni high blood pressure o ni diabetes ni o ni prostate ni ohun ojo olorun fun omo ni o wa di pe ati seyote ti wa n di wahala eje ka lora risbita wa eje kara sare wole bitas wa mo so pe ogun to n jade ni ileise nu laye wa o le logun o le ni ogbon fun anu olorun fun ogun olorun ni mo wa wa fun wa ni ilu ibadan ni ola àwọn tá a bá fẹ́ ṣe àyẹ̀wò mo wà fún wa níbí ní àárọ̀
2: ẹ má tọwọ́ kò wọ́n
1: mi ìfẹ́yàn tó pọ̀ o mi ìfẹ́yàn ju just 10
2: èèyàn
1: mẹ́wàá péré tó a ti ń kọjá 10 ẹ̀jọ́ ẹ̀ mọ́ wùrẹ́ tí ọlọ́run jẹ́ kí n lè ṣe mẹ́wàá yẹn torí inú ọmọ ìpegun tẹ́ sáré káàkiri tẹ́ ẹ̀ rí pé ọwọ́ ayé nìyẹn ọlọ́run mọ́ tún àṣírẹ́ pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò wa àárín 5,000 péré la fi ń ṣe ẹ̀ẹ́dùn kan tó ń ṣe yín kí sì lọ́nà àbáyọ ọlọ́run ló ní kórí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ́ra sáré wọlé wa ẹ jẹ́ ká lọ sí kúlẹ́rà ní UCH ẹ jẹ́ ká lọ sí Crown Pharmacy ní Challenge ẹ jẹ́ ká lọ sí Scout Camp ní Block E Shop 7 láti ra àwọn product wa ẹ jẹ́ ká lọ sí iná sírù láì ní agbẹ̀yìn ọlọ́gẹ̀dẹ̀ ní agbeni ni ilu Ibadan kan na o le ise ti wa a wa ni leketa si Polaris Bank ni ona oye jiji ka to de mona tan to e ni de mona tan o pe ba ti ma wo owu kran lo kan ba e ti ma ri le ise wa ni apa otun yin ileketa si Polaris Bank te ba ti ko ni bi so Philips Academy ni ona mona tan ibe ni office wa wa mo ma so fun a wi pe ti o ba so pe mo je bayi mo je bayi pe t'Olorun ba nri o je ke niyan na je ko ma ri o mo fe ka gbo eri kekere kan latenu arabirin wa yi
3: ikalara won customer wa ni sister yi adupe lowo Olorun fun re ti Olorun se ninu aye won e je baba so gba se ma wa sibi kini kan to se te fe wa sibi ko so nkan to se le ju pe ko notice pe e se ma ro mi baraji ma do mi kan so won de gbe mi kakiri so mo ko gbo advertise won lori radio nigba ni parrot mo ko mo number won suppose di aro ojo keji bayi mo trace won wa mo de get won mo de ba won won ba won sise l'office so won de attend si mi dada won de jo mo luabi ni office won so ori phone mo pe won wọ́n dẹ̀ jẹ́ mi so wọ́n dẹ̀ explain dey come fún mi láwọn oògùn báyìí oògùn báyìí oògùn báyìí so ohun tó kọ́ ìyàgbé lẹ́nu pé mo délé lálẹ́jọ́ yẹn mo dẹ̀ lókun yẹn àárọ̀ ọjọ́ kejì tí máa jí báyìí mo kàn gbé ẹsẹ̀ yẹn lélẹ̀ so mo kàn gbé ṣé irọ́ ni àbó tọ́ mo rìn káàkiri gbogbo inú compound tí mo ń gbé.
4: láti bí ọdún kan tí a ṣe fà ìyàwó.
3: mo rìn káàkiri inú mi dùn so àti gbà yẹn mi ì rí wọn sójú rí tí o máa ṣe léèlì ni mo ṣàbójú kàn ọkàn máa ló fún wa
1: dẹ ni wọn dára
3: ṣùgbọ́n náà kàn mò ń ga má mi wá síbí báyìí léèlì ṣé o lórí ọbẹ̀ tí mo ṣe rí wọn léèlì tí mo máa ẹ̀sìn ara mi fún wọn pé mo ti wá bíbà ni tí wàá ṣe tó wá jẹ́ nǹkan tó yà wọn náà lẹ.
4: bí àmì lẹnu olórí òfin ọlọrun nílé gbogbo tó ti sẹpẹ gbẹdẹ mọ lórí kan jésù congratulations.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Alhamdulillah.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Alhamdulillah.
1: Ta ni o le sọ wípé o le ṣe ṣe fúnru arábìnrin yìí mọ́? Somebody like 31-33 years ni age obìnrin tí ó sọ̀rọ̀ yìí.
2: Kí ẹ̀ka ní 31-33.
1: Kó máa fi àyàwó.
2: Kí ẹsẹ̀ máa ru èèyàn.
1: Bẹ́ẹ̀ni.
2: Kí ẹsẹ̀ máa ti ru èèyàn.
1: Bẹ́ẹ̀ni.
2: Débi pé ẹni yẹn ò ní lè rìn mọ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Ìbàdí àti ẹsẹ̀ tó máa ń ru àwọn èèyàn yìí. Ǹjẹ́ kí ló máa ń fà?
1: Sẹ́mi máa ń sọ yìí pé according to the way of analysis in acupuncture, our kidney ló wà níbi ìwò méjì tó wà bíi ìbàdí wa yẹn. Kidney point wa nìyẹn. When there's a yin and yang imbalance, there will be pains. And that kidney òun ló ń control wa láti ìdodo wa round dé ẹ̀yìn ìbàdí yẹn títí dé àtẹlẹsẹ̀ wa. Gbogbo ohun tó bá ń ṣe wá láti bi ìbàdí yẹn ráàdì dodo wa dé àtẹlẹsẹ̀ ó lọ́wọ́ kíndìnrín wa nínú. According to the way of acupuncture diagnostic. So tó bá ti rí bẹ́ẹ̀ yẹn máa sọ pé we are what we eat. Nǹkan bá jẹ́ ló máa sọ bí ayé wa ṣe máa rí. La ṣe gbọ́dọ̀ ní rizbita sínú ilé kálukú wa. A ṣe gbọ́dọ̀ ní sáré wọlé bitter sínú ilé kálukú wa. La ṣe ní láti jáde yọjú sí wa. Ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò. Ẹwọ ẹni yìí sìn odidi ọdún kan ọmọ tó pupa beautiful lady tí ń fi àyà wọ́n lẹ̀lẹ̀ odidi ọdún kan ó lóun fẹsẹ̀ tẹlẹ̀ ńjọ́ kejì bó ya òun lẹ́nu. Ǹjẹ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ gan ṣé kò yẹ̀yin gan lẹ́nu? Torí ó ya èmi lẹ́nu.
2: Ìdọ̀tí kúnnú gbogbo ara.
1: Bẹ́ẹ̀ni.
2: Tó wá àfẹ́ẹ̀tì kídìní. Bẹ́ẹ̀ni. Kẹ́wàá dẹ̀ wá wò nǹkan táwọn á ń jẹ nísìnyí tó jẹ́ kẹ́míkà. Kídìní ò nífẹ̀ẹ́ sí àwọn kẹ́míkà tó ń fi tó
1: yẹ. Àjẹjú iyọ̀ kò nífẹ̀ẹ́ sí. Àjẹjú ṣúgà kò nífẹ̀ẹ́ sí. Nǹkan olóróró àwọn nǹkan ní fúláwà kò yẹ ká máa jẹ́ kó pọ̀ jù nínú oúnjẹ wa.
2: Ìwọ̀ntúnwọ̀nsí.
1: Tọ́nà fẹ́ pè wọlé sí iléeṣẹ́ wa níbí báyìí ẹ lè pè wá.
2: Ọ̀dà ẹ̀yìn yan wa Dr. Mrs. Ẹ̀ ṣe ẹ̀yìn yan wa ẹ̀ ti gbọ́ látọ̀dọ̀ wọn a ma se oju opo sile fe yin te ba ni pe la ri en te ba ti lo risk bitters ri abi awon ogun okankan awon capsules won okankan to je pe o wa nkan to nse yin wa yori si nkan to je pe o ti lo opolopo yin le ti so leyin sugbon a fe gbo boya lo oto ni ka mo lati enu yin sugbon ke to wa ma so mo fe fa koko yi pe gbogbo awon eyan pe risk bitters je ko se ma ni nile olukuluku wa tori teyan ba fo gedegede ara e o ma nje ki ara mo aisan na de ma nsalo number te le pe wa si 0912370 8675 0912370 8675 al te ba de fe bere ibere ni o ko sa aye wa lati bere ibere eyin to ba pe ibere le fe bere hello okay number te le pe wa si ni

0: 0813 708 6 75
1: The fellow's office you are to one monoton Dr. Mrs. Demangombe
0: Sipolaris Bank ni oye diji
1: won ma wa nbe lo la won kin sinbe njo saturday
0: kin sinbe mo
1: won ni saturday yo awon fe fi fun awon eyan to ba nilo itoju awon fe fi toju won ni eh oya e pe wole e bere bere yi
2: hello
0: hello
1: hello
2: ekale o
0: ekale
1: ekale sa
2: ojo egbo ni ati le gbe ti eleju tan
0: e ere abole wa
2: mo wa lapete
0: e ma wa si challenge ele wa si block east of 7 ni scout camp ni challenge sabi ka lo si crown pharmacy ni challenge bakan na
1: sa pete yen sumo
0: wa de pa gbe ni lo ba de sumo yin
1: ojo no si lai iwo road
0: eh eh se iwo road lo sumo abi
1: se iwo road lo sumo abi challenge
2: ko ye ni ye ko ni ti ni lo no meji
0: okay e lo si be
1: all right e se 091-2370-8675 ẹ bèrè yín ẹ sì dá ẹ tó bá dẹ̀ ti ẹ jọ ẹ bá gbé ìpín yẹn ẹ tó bá dẹ̀ ti lórí tí ó ti ṣiṣẹ́ fún ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín hello
2: hello
1: hello
2: ẹ
0: ẹ ra ọba
2: mo kí màmá wa tó wà ń bẹ yẹn
0: ẹ ṣe sà
2: àlàáfíà ara yín kò ní lọ
0: lórúkọ jésù
2: ọlọ́wà wà pẹ̀lú yín o ẹ jọ fẹ́ ṣe nọ́mbà yín gangan náà níbi ẹ ti tún lè pe nọ́mbà yẹn ju
0: àoríde
2: a òríde kọ́lẹ̀ rárá ẹ bá wa pè déédé
1: ó yá ẹ mú báírò kẹrin ibi kọ́lẹ̀ wọn á tún pè báyìí
0: 0800 08021 21 9 1 20 20 40 40
1: ẹ gba àpilẹ̀ kan
0: 0800 08021 21 9 1 20 20 40 40
1: nọmba tẹ lè pè wọn sí nìyẹn ẹ dẹ lè bá wọn lọfíìsì ní mọ́nà ọ̀tàn ilé kẹta sí polaris bank hello
0: hello
2: hello ẹ kàlẹ́ o
0: ẹ kàlẹ́ ọ̀la ọ̀la ọ̀la
2: mo kí àlejò wa tí ó wà ní orí ètò
1: ẹ ṣe gan sa
2: that mi ò mọ̀ pé oògùn ẹ rí bí o ṣe rí nìyí ẹnìkan ló èmi kàn rà á nígboro pé kí èèyàn ò bá ra irọ́ kò lera tó tọ́ ẹnì yẹn wá ní kí gbé pé inú òun kún àwọn òun ṣe bákanbákan òun ò gbéra dáadáa ní kí ló ṣẹlẹ̀ wá ní ètò ìgbà ni àmúdẹ ra ògùn kan nílé láti kó ṣé wà lò ìgbà ni kí n lọ gbé wá mo lè ṣe gbé oògùn yẹn fún mi yẹn mo bá lò 130 minutes ló bá wá bá mi pé kí n gbàgbé owó olóògbé ẹ sílẹ̀ fún mi mọ́ o òun máa gbé gbogbo ẹ òun ló lọ ní ẹgbà mo ní èmi gan tí mo lò gan tí mo rà jọ mi ò tí ì lò kankan mbẹ tó ṣiṣẹ mi tó wá sọ fún mi pé ó máa ṣiṣẹ mi èmi ò mọ tó èmi náà lò orí pé ara mi yàtọ̀ ni mo ṣe lò oògùn tó dára ni
0: R-E-E-Z Reese Bitter ẹ mọ̀ jẹ́ kí a sọ pé lè náà ṣiṣẹ́ bí rẹ̀ ẹ mọ̀ fojọ pòjọ Reese Bitter
1: hello
0: ẹ kalẹ́ ma
3: yes ma
0: ikú
3: ṣi fífò èmi náà ni o yàdúrà ni
1: yàdúrà ṣẹ́ wa o
3: ọjọ́ mẹ́ta ma ẹ sọ Reese Bitter rípítà
0: yẹn ṣé
3: ó dáa fún
0: egungun ẹsẹ̀ ni. egungun ẹsẹ̀ ẹ jẹ́ ká kíyèsí nǹkan ní ṣúgà tí à ń jẹ tá a bá ti ní ìpèníjà ń pe egungun ẹsẹ̀ mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yíngàn yang imbalance yẹn tí ó bá fẹ́ máa balance ẹ̀ bá gbára bá ṣe balance dáadáa tó ó lè máa affect wa bẹ́ẹ̀ yẹn ẹ lọ wọ́ọ̀chì nǹkan tẹ́ ń jẹ kẹ́lẹ́ iye mumi tútù iye mu nkan to tutu so ti ye yi nkan lorin dutu nkan larin dodo ẹ kesi
1: ẹ yọju si shop
0: wa I know for ẹ lè wa sọ fún fífi wa nílé kẹta sí polaris bank
2: lóye díjì ok sir ẹ bá tún nọmba yín yẹn sọ
0: 0800
2: ìbàdàn nìkan lè máa ń fi sí ìbàdàn nìkan ló ní ìyá
0: ọkùnrin ẹ pé àwọn èèyàn yín tán jẹ fámásì kí n tọjọ wa lẹsẹ títì ẹpọn fámásì sì yín kí wọn pe nọmba wa
2: ẹ ṣe ìṣẹ́ ìṣẹ́ àwọn oríṣi ìlú míì náà ń bẹ táwọn ẹ máa ní ìdí
0: pọ́jọ́ sí ṣé ó wà ní ṣákì

0: Eh yan wa e ti gba gbogbo ibi ta ti ni oja wa a ki nta oja wa latest titi ohun ni e se le ri ni everywhere be se ra awon kankan ni gbogbo ibi te ba ya si iro iyen risbitas ati awon ogun to wa nle ise wa a ki se
1: e lo si cholera e lo si ri pharmacy ni challenge e lo si nasiru lai ni agbe ni e je ka lo si office chikito to wa ni
2: scout camp
1: e si lo office
0: to ba wa ni agbegbe wa
1: ni leketa si polaris bank
0: challenge orita ring road
1: apata
0: ele wa si shop tiwa to wa ni shop chikito to wa ni scout
1: last caller e kale
3: e kale ma
1: e ra dadi
3: yola fi ani mero
1: beni sir papapa sir
3: mo se gbo kini for the first time
1: question yes sir
3: now kile pe oruko ogun ya ga
1: aru e z
0: pictures
1: aru e z
0: z
1: race
0: beni sir
1: yes sir
0: yes sir bitters oda e ya ta lo tun wa nbe hello
3: e ka le anti sikito
0: yes sir e ka le sir
3: e gbe ti an le lo fun gbe ria
1: e lo lo fun pe ba se toju ara yin gbogbo yawo yin na le ma toju sibi mefa lalale ni ke ma mu iyawo yin na de lati mu iba ni yawo mefa le gbodo toju te ba toju ko te toju kan e tuntun ko to fe da be
3: e ma gbo e lo ma
1: e bo gba yin
3: ni ti ta e ma yin je gbo mo le kiri
1: abi ta ti daruko
0: yen na sai ta ti daruko yen ni te ba le raye te ba wa si shop mi ni scout camp lola e ma ri nbe o wa
3: ni lo gan ni ati sikito
0: ya
3: ngo lo do yin ni stadium
0: scout camp n bi ba ni challenge joja jimobi block e shop 7 ni
3: ba
0: moto
3: timba timbo ma pe number ti yin
1: oda
0: e se
3: Yes, hold on.
0: Pe mi lori phone mi ni se ma pe mi ejo. A wa ninu studio. E pe studio line. Hello.
4: Hello.
1: E kale.
0: E kale.
4: Yes. Ejo ara ko n ti ta fun kokoro ni eje ni.
1: Dada. Eyin te ba legbo to ko ti o san e ma fi raju e. Olorun nlo.
0: Mhm.
1: En te ni diabetes so e ma fi se de ma lo. Ogun se gidi fun Olorun.
0: Hello.
1: A claim o. Olorun do ni ko ri be.
0: Mhm. Oda e je ka gbe pe meji si. Okay, hello. Hello.
5: Hello.
0: Hello.
1: Hello.
5: Ki to ba wa ko mo ba le o. Ko mo wa le ba wa o.
1: Eh, oni ka
0: ko. Ta lo so.
5: Wa ma ya la ga sa ge. Ko mo wa le ba ka ri o.
0: Okay, ka send owo kia kia o. Sẹ́rí ogun tá à ń sọ̀rọ̀ nípa èyí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ó yẹ kẹ mọ̀ pé chikito kì í fẹ́ bá àwọn nǹkan tí ò bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ torí orúkọ tí ọlọ́run ti fún yàn orúkọ díẹ̀ tí ọlọ́run ti fún yàn so mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ dr mrs ta ló tún wà mẹ́rin tó ní ìbéèrè ẹyin tí ẹ bá wò ó pé ẹ lè tẹ bá fẹ́ wá sí.
1: Hello baba. Yes sir. Hello, see good of pharmacy. Lowo de. Hello.
3: Hello, ma.
1: E kale baba. Yes, sir. Papa.
0: Tọ́ba ti yọjú ni ẹ má jẹ́ ká máa sọ pé ṣe rí ẹni tí àìsàn bá ń ṣe ọ̀ tí nǹkan bá ń ṣe tó bá rí nǹkan tó da nǹkan tó máa ń ṣe wá nìyẹn ẹ jáde ẹ lọ sí gbogbo
1: ibi tó ti pè é ṣùgbọ́n
0: èèyàn ló lọ sí lóyìnbó
1: lọ tẹ treatment Abuja wa
0: si bi. A le ma gbe wa sinu yara fun yi. A le
1: wa ni ojú everywhere.
0: Tó bá jẹ́ pati ìpọ̀mọ́ méjì. Amala méjì ìpọ̀mọ́ kan àtẹ́wọ̀n
1: kan. A ma débẹ̀.
0: Ẹ má jẹ́ ká fi àlàáfíà ara wa ma ṣeré. Nígbà tá a bá gbe lọ ẹlẹ́yẹlé tá a gbe wọnú yàrá wọn ní Ọ̀yọ́. Tá a gbe wọnú yàrá èèyàn kan ní
1: ibi. Tá a bá gbé owó la wà after yóò di yẹn mú tẹ̀rẹ̀ kiri. Ẹni tó lọ́n bá fẹ́ lò fún ni kó jáde kó hello
0: ẹ ká gbé ọkàn yẹn
1: sókè
0: ẹ kalẹ ma yọkọ pẹlú pápápá
1: pápápá
5: yẹsùmá ìjọba ẹni tó bá ní bóyá èyí ní orin ara ara máa ń nù.
0: Tẹ bá ti rẹ́dì lọ́la ẹ yọjú sí
1: ṣọ́ọ̀pù. Ẹ yọjú sí ṣọ́ọ̀pù Chikito.
0: Ẹ jọ ẹyin èèyàn wa ẹyin tẹ bá fẹ́ wá sí ṣọ́ọ̀pù tèmi lọ́la láti wá rà má ti wà ń bẹ̀ láti aago mẹ́wàá ẹ pè mí kẹ tó wá gbogbo bó bá ṣe ń ṣe yín bẹ́ ẹ ṣe ń rà má máa fún yín lámọ̀ràn àwọn nǹkan tí ẹ lè fi kú tó yẹ pé gbogbo nǹkan tó bá ń ṣe yín ọlọ́run á máa gbàkóso irú oúnjẹ tẹ máa jẹ irú omi tẹ máa mu tẹ bá dẹ̀ fẹ́ lọ rí ọ̀gá mi wọ́n máa wà ní Ìbàdàn lọ́la normally wọn kì í sí ní Ìbàdàn àwọn ògbómọ̀ṣọ́.

ayé ìṣẹ̀lẹ̀ lọ̀pọ̀ èèyàn nílò ìwọ náà máa darapọ̀ mọ́ ètò yìí lórí ìkànnì lagilu 96.7 FM níbi tí ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ pastor Enoch Folosho ìjọ the Lost City Gospel Grace Ministry tó wà ní MA Alile Meridian Bus Stop Àpáta Ìbàdàn lóṣù nígbà owó ẹ̀.

0: sáwọn àgbà ló bọ̀ wọn lòun tó bá jọun báyìí la fi wéhun ìpè ìpàlójọ pọ̀ sí ẹlẹ́rí ẹ mọ̀ pàdùà lákọ́kọ́ máa ń gbà lábala àkọ́kọ́ lórí ètò yìí tí n bá dẹ̀ wá la orin àdúrà kan mọ́ àbórin tó ní prayer point nínú tí mo là mọ́ bí eléyìí ẹ̀mí tí ìjà yorùbá náà wọ́n
1: bá wá fẹjọ́ mi sùn ẹ̀jẹ̀ rẹ ni kòrò bàbá wọ́n fi dá mi láàrin nítorí náà.
0: Ẹ̀ẹ́dẹ̀ ti mọ̀ pé orin ní mi sí dáadáa.
1: Mo ṣáàjì á ọ̀ ọ́ lọ́rùn ìwòsàn.

ilé ìwòsàn yẹn mọ́ lè tuntun lọ lọ́wọ́ ẹ má dàpọ̀ mọ́ra wọn lágẹ̀lú lẹ́dẹ̀ tí ń gbọ́ 96.7 FM ilé funfun bọ́lá fẹ́lẹ́lẹ̀ nílé ìbàdàn Lost City Gospel Grace Ministry eléyìí tó wà ní àdúgbò Meridian Bus Stop ní àdúgbò Àpáta nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí ẹ má gbàgbé ẹ̀ka ìjọ yìí ń bẹ nílùú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ló dẹ̀ wà nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ẹ má gbàgbé ẹ lè parapọ̀ mọ́ wa ẹ lè darapọ̀ mọ́ wa nínú ìjọsìn nínú ilé ìjọsìn Lost City Gospel Grace Ministry ní gbogbo ọjọ́ Àìkú Sunday gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ òwúrọ̀ síbi aago méjìlá aago kan àwọn àti ṣúrí ọ̀fẹ́ ẹ̀rẹ̀ láǹfààní àti rí dáàdì after service immediately after the service ẹ lè rí wọn fún ọ̀rọ̀ ìgbaniníyànjú fún ọ̀rọ̀ ìmọ̀ràn counseling Destiny Clinic náà dẹ̀ ṣe ń lọ ní gbogbo ọjọ́ Thursday ọjọ́bọ̀ Thursday ọjọ́ Àlàmísì lágogo mẹ́jọ òwúrọ̀

0: Hello, Ekale.
1: Ah, Adereni.
0: Yes, sir. Daddy me. Yes, sir. I'm Bali Asis lori ile America. God bless you. Benny, sir.
1: Ẹni tó rìn ní sí orí ẹ̀ ní ẹṣin wà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹgbọ́n tí a bá yẹ ewu ní sátáde bẹ́yìn lẹ́yìn ìwò. Àbáyọ̀ ọ̀gbìn ṣùṣì ní sọ. Ṣé bá jẹ́ fún àti ìṣúná ẹgbẹ́ jẹ́rẹ́ ń jọ mú ní àti kí bá sáré ọ̀gbẹ́ lẹ́yìn o. Ẹ̀kọ́ tí ò bèsì ṣe tí ò bèsì jẹ yóò lè sọ pé kọ́ bẹ́yìn lẹ́yìn o.
0: Ni ó lè lẹ́nu mo ti yọ tun fẹ yọ e se ba mi am bale asis lori America wow ah egbon ti ma iso ah baba yi tori olohun ah oro yi ba mi o ba mi am bale asis lori America ah mo ti yọ oro ni se ni ton ati sujo n dine ton jo n wine ton jo n se so ma lenu ati so bi ki satani deyin lenu so a le wo studio lo koru ori be ah mo ti yo mo kan ni ki n de gbe ko yi ni o mo ko gbe international number jade o emi mi kan ni ki kan pick ko yi ni se pe ko ye ki n gbe ko gan ase ambalasis lo wa nbe ton de ma soro to ni itumo gba se awon ton ba awon iko satani sepo wọ́n lè rí mi sí tó ṣe báyìí gbogbo wọn náà dẹ̀ wàá kọ́ o a dẹ̀ ṣe ráwọn olórin ẹ̀mí tó ní mi sínú o bọ̀wọ̀n tó nǹkan mọ́ tí ó tọrọ ẹ̀ bá délé jẹ́ ká sọ fúnra wa ọ̀rọ̀ ọjọ́ mi nìyà kànyà síbẹ̀ ẹni o sábà dálẹ̀ ń sin ti máa bẹ̀rẹ̀ sí gba ìpè báyìí ara wọn tí ó kàn mí má gbélé ibà ara wọn tí ó dẹ̀ yìn mí. Nte ma ma gbọ́n sìn ni pé bó o ní kí ló wà nílẹ̀. Àbá ma wá mínísítà ǹchọ́ọ̀chì yín 3 million ní 4 million ni. Ṣé orin ẹ̀mí nìyẹn ṣá? Ṣéṣe olúwa nìyẹn ṣá? Ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn.
2: Sátani, olúwa bá ọ wí dẹ̀yìn lẹ́yìn mi.
0: Ó túmọ̀ sí pé à ń bàlẹ́ Aziz lórílẹ̀-èdè America orin gan ń bà wọ́n gan níbi tó dáa. Hello, ẹ kalẹ̀ o. Ilé ìwòsàn àyẹ̀mọ́ ló ń lọ lọ́wọ́ o.
1: Hello.
0: Lost City Gospel Grace Ministry ló sanwó fún un. Hello. Yes, sir.
1: Ọlọ́sàn-án
0: Pásítọ̀ Olúwaṣẹ́gun ń pè mí ẹ jẹ́ ń gbé mọ̀ ṣé kí n gbé sáfẹ́fẹ́ ni.

ètò lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM Destiny Clinic on air. Ilé ìwòsàn ìyàwó lórí afẹ́fẹ́. Gbogbo aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àbọ̀ lójoojúmọ́.

0: láàbọ̀ òwúrọ̀ sí mọ́kànlá 8:30 a.m. to 11 a.m. ìwọ náà darapọ̀ láti gbọ́ ọ̀rọ̀ yẹ ojúlówó ọ̀rọ̀ ọlọ́run tó ń gbé aṣẹ́kù padà wálé o bẹ́ẹ̀ la tó máa ń fi ọ̀nà wálé ọlọ́run lọ́wọ́ nínú àdúrà láti palẹ̀ ewu àti ibi tó ń bẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan mọ́ ká sì gba eré àti ìbùkún tó ń bẹ nínú ẹ̀ nípasẹ̀ ìjọlọ lórí àwọn ìránṣẹ́ pastor Mrs. Enoch Olonso lọ́jọ́ Sunday látago 2:00 àbọ̀ sí mọ́kànlá gbogbo ẹ̀ nínú ìjọ lọ City Gospel Grace Ministry tó wà ní MA Alile of Akerefo Street Meridian Post of Apata Ibadan ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí Facebook àti YouTube at the Lord City TV darapọ̀ lọ́jọ́ Sunday sẹ́mi ológo yìí Jésù fúnra rẹ̀ ó máa mínísítà sí ọ.
1: ó máa bọ́ láti sílá ó dájú pé ìwọ yóò pa mí.
0: gbogbo ọjọ́ Thursday láàrin aago méjì òwúrọ̀ sí mẹ́wàá 8 a.m. to 10 a.m. bí Jésù nínú ayé pastor Enoch Olonso ti di lọ City Gospel Grace Ministry bá ń bí àwọn èèyàn rẹ̀ wò ṣàtúnṣe ìpè àti ìṣẹ̀dá Destiny Clinic. gbogbo ológun èèyàn táyé sọ sínú ìdè gbogbo ẹni tó ń forí adé ṣerú torí yín ni pàdé àdó alágbára oníwákàtí méjì tó máa ń kún fún testimony yìí o. ìwọ náà darapọ̀ mọ gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ yìí láàrin aago méjì òwúrọ̀ sí mẹ́wàá débi tí ọlọ́run yóò ti máa lo ọ̀pọ̀ ránṣẹ́ tí pastor Enoch Olonso wọ́n ó sì máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù nínú ìjọ the Lord City Gospel Grace Ministry tó wà ní MA Alile of Akerefo Street Meridian Bus Stop Apata Ibadan bẹ́ẹ̀ lẹ tún lè máa rí wa wò lórí àwọn social media handles lórí Facebook àti YouTube the Lord City TV lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ yìí o. Jésù máa ṣàtúnṣe gbogbo àyànmọ́wọ́

0: múnádì rọrùn.
1: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà ọlọ́run kan sílẹ̀,
0: gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà pẹ̀lú accommodation ticket.
1: Bó o bá ṣe fẹ́ sí ni o,
0: máa bọ̀ sí Manland Al Imam Travel and Tours.
1: Fídìn
0: bákan náà, aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
1: àti Umrah.
0: Àtúnbáni gba hòtẹ́ẹ̀lì
1: láwọn 3-4-5-star hòtẹ́ẹ̀lì.
0: Bẹ́ẹ̀ la tún lè bá ní get mọ́tò
1: nílùú Mọ́gà àti Mọ̀dínà.
0: Ẹni tó fẹ́ kábọ̀ òun kó àwọn èèyàn òun ṣiṣẹ́ ṣe sìhárà nílùú Mọ́gà,
1: tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti tíkẹ́ẹ̀tì fún wọn, ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
0: Ẹ pẹ̀ sí Manland Al Imam Travel and Tours
1: lórí

0: ìbàdàn, kí ni so?
1: So so ni.
0: Kí lẹ fi jókòó?
1: Mo sì sí ẹ̀yìn.
2: Mo sì sí ẹ̀yìn.
0: Lágenu 96.

0: ilé funfun balawu ni felele ni ilu ibadan ibe la kale si 96.7 fm e ma gbo wa
1: ilera loro alafia tayo
2: Agbára Aba Home olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òpó ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ lánàá o máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wọ́n bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ́nà sí i kà sí wa lónìí ní Ọbádẹ́rà Aba Home.
3: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
2: Bàbá Ọbádẹ́rà ló ní àlàáfíà ló wú o.
4: Ẹ kú u dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádẹ́rà. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nẹ̀ ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú ni mọ́lẹ̀ ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn wìnì wìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ̀rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ká mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ̀rí orí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rí iná dédé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dá mi kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò iná ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti ní ìpèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹkún bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o tiẹ̀ rí nẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rí nẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹ́lòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí òun náà ni 09048868 53 ní iléeṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pàwọn náà ọbẹ̀ lọ́rùn kọlọ́rùn fara ni wa. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní ò lẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 09048 0906883090 4886883 Àlàáfíà lójú o.

0: jẹ́. Taiwo Febe lo ni Lagelu FM ni ke ma gbọ.
1: Ọdún tá ó dá mọ́ ẹ, ó ṣá ráúrá wọnú ayé, tó wá ń jíjọ wá ń kọ.
2: So, mo ní àlejò gbajúgbajà oníṣẹ̀ṣe ní kúrú ròyìn ní alẹ́ òní. Ìyá wa, ẹ dákun ifọ̀mọ Nàìjíríà o.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi. Àjíǹde ara yín máa jẹ́ ẹ̀sán tí ò gbóògùn ọlọ́run ní fi ṣe kò ní fi ṣe mí náà. Orúkọ mi ni ìyá ìsẹ́yìn ọmọ òrò.
2: Ẹni ẹni ìmọ̀ràn pàtàkì fún gbogbo ọmọ Oòdùà

0: ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
2: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ ara wọ̀ yá àyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Débìtì láṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Tẹ́pọ̀ pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà. 50 bitters is produced by the 50 Webs Limited. Ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Bashorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters.

0: wípé ti yin melo gbogbo eyan bada tagbegbe eja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba leyi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si nira owo ke lo tun duro se ori ragara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 09054448444 oju lo bara oni din do mo wa lagbari
1: Baba Ibaru ba Onisegun ibile ko pe meji jake jado ile Ibadan.
2: Ara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idi ni yi ti oba oke se si agbe kale Baba Ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumale egun laku egbe abi ko mokunrin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbonin owo kan se kan ogbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
3: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
4: Why you dey worry like that? Just use iRecharge.
3: Are you recharge? How that one take work?
4: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
3: Sharp like that.
4: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
5: iRecharge. Convenience. Accessibility.
6: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
7: Ṣèmi nítorí ògo ni o.
6: Ìdí èyí tí Ọlọ́run Reverend P.F. Ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jí ńlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. Ọwá Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Tumalete Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pòyìn orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fowó kọ tuntun pè sè dáa rẹ̀ bíi ti Jacobu àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ọ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Ọwọ́ àti Reverend Mrs. C. Owọ́wá tó gbàdúrà súre fún ọ ṣáà yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
8: Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited, SLA Raka Akiri Gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 Bitters, Nafdaki Jolote.